0: gbàgbé ọ̀rọ̀ tá a wí.
1: Wọ́n gbàgbé tí o.
0: Ẹ ń bọ́mọdé sọ̀rọ̀ ẹ fìfẹ́ bá wọn wí o.
1: Teach them with love.
0: Kọ̀rọ̀ dákun jáde wá o. Kò mọ̀ sóhun tó dàbí ìfẹ́ aláṣepọ̀.
1: Ẹ̀yin náà ti mọ̀ pé tí ago kan àbọ̀ bá ti rókogó báyìí.

0: ìyẹn ní ìkànnì splash 105.5 FM. Èmi àti àwọn ẹmẹ̀wà mi. Àti dúró wámúwámú lẹ́nu ọ̀nà ilé yín.
1: Àní ẹ mọ wẹ̀yìn o, ọ̀rẹ́ ẹ mọ wẹ̀yìn o, ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí o.
0: Ẹyin náà lọ̀rẹ́ mi.
1: Fi sí o.
2: Ìdí
1: ọ̀rẹ́ mi lèmi ó fi.
0: Ilé ọ̀rẹ́ mi náà ni mo sì wọ̀ láàárọ̀ yìí.
1: Ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí o.
0: Mo kan wíńdò gẹ́gẹ́ bí ìṣe mi. Mo kànlẹ̀kùn lé yín gẹ́gẹ́ bí ìṣe mi. Mo kànlẹ̀kùn ọkàn yín gẹ́gẹ́ bí ìṣe mi.
1: Àwọ̀ mà sórí ire ò wà yìí.
0: Mo kàn pẹ̀lú ayọ̀ àti àlàáfíà.
1: Sórí ire ò wà yìí.
0: Paríparí ẹ̀ mo kàn lórúkọ Ọlọ́run ọba.
1: Ẹni tó bímọ tuntun ayọ̀ ni o.
0: Kò sí méjì kẹ́ ẹ lè ṣílẹ̀kùn fún mi ni o.
1: Tó kọ́lé yìí ò ayọ̀ ni o.
0: Ẹ ti yí ìgbẹ́ padà lórí bẹ́ẹ̀dì yín ẹ, mo mọ̀ pé tí ń gbọ́ mi, mo mọ̀ bẹ́ẹ̀.
1: A ní ẹni tó ń sọjọ́ bí ò ayọ̀ ni o.
0: As usual.
1: Wọ́n máa sórí ire ò ayọ̀.
0: Kókókó.
3: Àgọ́lá.

0: lásì ọ̀tẹ̀ tó kọjá tá a ti tàta pèsè.
1: Ẹ bá ń gbọ́ndò yìí gbẹ.
0: Jangbela jùgbú ìjùgbú ni mo fi ń kí káàbọ̀ lóòrọ̀ yìí o. This is 1:35 a.m. Mo kí káàbọ̀ lákọ̀tún, mo kí káàbọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe lórí ètò yìí. Ẹ̀yin náà ti mọ̀ wípé àwa àti yín àtijọ́ lẹ̀pọ̀ àfi bí ike tó bọ́nu náà ni o. Ẹ sì mọ̀ pé bọ́rọ̀ bá ti dà bẹ́ẹ̀ ká jọ máa kàwàsákì ọ̀nẹ̀kẹ́ stone level òun lọ̀rọ̀ ò bá lẹ́jọ́ nú.

0: Alex Fagusi fúnra ẹ̀. Lórúkọ ṣeun ọmọ Akinola. Ṣeun ẹ̀. Lórúkọ Dixon ọmọ Alaja. Aka Onífúwádìí mi. Lórúkọ Sisi Ongo Vaira. Sisi Ongo Vaira bó ni.
1: Dada ni.
0: Sisi Ongo Vaira bó ni.
1: Orúkọ tèmi ni Mariam Opeyemi Ali tẹ́sí ni pè mí ní Sisi Ongo Vaira.
0: Ok. I wanna be Edo, oh yeah. Show me your 32.

0: Ètò àgòlájì is of three segments. Ní fàájì òun náà láti wà ńbẹ̀ yìí. Ongo viral òun lẹ́lẹ̀ kejì o. Sọ̀rọ̀ sókè dẹ̀ wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta. Óyá Mẹ́ríà mo fẹ́ kó rọ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan náà kí wọ́n lè mọ̀ wípé ó wà ń bí kì í ṣe loní ti dídìrín o. Óyá.
1: Bẹ́ẹ̀ni abala àkọ́kọ́ ni abala ní fàájì. Ní abala ní fàájì náà la dẹ̀ wá tá à ń lọ sí abala Ongo viral tó jẹ́ lẹ́ẹ̀kejì. Láti abala Ongo viral a wá lọ sí sọ̀rọ̀ sókè níbi tẹ́ ti lè mú èrò ọkàn yín wá láti jẹ́ kí àwọn ọlọ́gbọ́n olóyè kọ́ fún yín ní ìmọ̀ràn
0: lórí ẹ̀dùn ọkàn. Bẹ́ẹ̀ni ẹ̀dùn ọkàn wọn o ṣeun o kárẹ̀. Okú làákàyè. Làákàyè rẹ̀ ò ní dọ́bà tèmi náà ò ní dọ̀bálẹ̀.

0: Dallas.
1: Kò ìtọ́ síbẹ̀ o, kò ìtọ́ síbẹ̀ o.
0: To Austin, Los Angeles, wọ́n wèrè wa.
1: Ọtúba kí pẹ̀lú Ọláídé Saheed. Àwọn ọmọ kíláàsì wa tí wọ́n ti tò lọ́wọ́ ọ̀wọ́ nù.

0: ṣe rí iṣẹ́ yìí iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́. Bí ìgbà téèyàn gbaṣẹ́ wòlíì ni o. Béèyàn bá sì gbaṣẹ́ wòlíì iṣẹ́ Ọlọ́run ní ṣeun. Ṣé ẹ wá rí Ọlọ́run tẹ̀ wò yẹn kì í rán dídìrín ṣẹ́ o. Ẹni tó bá gbá yagiyagi lọ́lọ́ máa bẹ̀ ń ṣẹ́.
1: Ẹ wá kú lẹ́tọ̀ ọmọ ọ̀dúkà o.
0: Tí ó lè gbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ dáadáa. Àwọn èèyàn sì lágbára náà tẹ́lẹ̀ ẹ sọ̀rọ̀ kété gan-an àti ìdánilóhùn ká tó wá sọ pé ẹ̀ ń sọ̀rọ̀ bí onílẹ́rẹ́.
1: Àbọ̀dí Amẹ́ríkà rèé pàgbọ́ náà.
0: Ẹ kú ilé ojàre once again.

0: àwa àwa àwa àárí o. Ogogo ti lọ. Ogo viral báhun, ogo viral gan. Kódà bẹ́ẹ̀ bá sì wo ìtàkùn yìí jára lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí, ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ògògó ló jàràn ìràn yìí ń bẹ̀. Kọ́lọ́hun kò ṣàánú fún wa ni o, kò jẹ́ kí ọmọ, ìyàwó, ẹbí, ará, àwọn alábàáṣiṣẹ́pọ̀, àwọn olólùfẹ́ tó fi sílẹ̀, tó fi mọ́ gbogbo àwa èèyàn lórílẹ̀-èdè wa Nàìjíríà tá à ń ṣèdárò rẹ̀, kọba kó wà pẹ̀lú kó wá wa ni o.
1: Àmì.

0: ṣe rí abala sọ̀rọ̀ sókè yìí.
1: Sugar mommy, sugar daddy, ó yá o. Yá lọ ságo ṣínà o. Níbi ọlọ́mọ jẹ́ fi kébé jò. Tọ́ fà yá jò.
0: Àwọn èèyàn request fún nǹkan kan bẹ̀.
1: Jẹ́ báyìí, àwọn guys ló nìyẹn.
0: Ṣé rí gbogbo ẹ̀yin tẹ̀ ń dà mí láàmú lábẹ́ aṣọ tẹ máa ń pè mí ẹ mo ti sọ fún yín ẹja ní sùúrù. Ẹ ṣe báyìí. Ẹ lọ fọkàn yín balẹ̀. Mo ti sọ fún yín pé àwọn ọ̀gá eléyìí tó ń darí ilé iṣẹ́ yìí. Tí ẹ bá ti forí korí fi kùlù kù tọ́wọ́ pé òkè ó yá mọ́tàlá báyìí ni kò gbégbà bẹ́ẹ̀ gẹ́lé náà láà sì máa gbégbà. Ìyẹn fún ẹ̀yin wàyàwá àyá wọ̀kọ̀wọ́ọ̀kọ́ tẹ́ ń béèrè fún matchmaking nìyẹn o ó yẹ kó ti máa yé yín o. Mariam kí ni wọ́n ń béèrè fún yẹn náà.
2: Matchmaking.

0: ṣe rí lónìí lórí abala sọ̀rọ̀ sókè yìí ẹ jẹ́ ká máa àwọn ọmọ wa ọkùnrin ẹ jẹ́ á máa kọ́ wọn lẹ́kọ̀ọ́. ẹ jẹ́ á máa ti kékeré pẹ́ ka àrókò wọn kó má di pé tó bá dàgbà tán yóò máa wá gbẹ̀bọ.
1: Wetin dey worry you guys gan sef.
0: Ẹyin obìnrin mo rò pé ẹ̀sùn báyìí. Tí n bá sọ pé ká kó àwọn ọmọkùnrin wa lẹ́kọ̀ọ́ mo mọ tí mò ń sọ. Ẹja kọ wọn ní ẹ̀kọ́ lé kí wọ́n mọ béèyàn ṣe máa ń wùwà láwùjọ. Kí wọ́n mọ béèyàn ṣe máa ń wùwà sí ọkùnrin akẹgbẹ́ wọn. Kí wọ́n mọ̀rọ̀ sọ kí wọ́n gbá yágíyágí láwùjọ. Ẹjẹ́ tó wá fún wọn ní ẹ̀kọ́ ìwé tàbí ìkọ́ṣẹ́ eléyìí tí ó mú wọn di ẹni abi ìláwùjọ. Tí ò fi ní ya ọ̀lẹ afàjò. Tí ó fi lè gbọ́ bùkátà yí ara rẹ̀ nígbà tí àkókò bá tó. Torí pé ọkùnrin ni ó da ọjà lẹ̀ tóbìnrin ò wà á bá ná. Paríparí ẹ̀. Ẹja fún wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tí wọ́n fi ní ìbẹ̀rù Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. Tí ò fi ní mọ òwà jákujàku láwùjọ tí wọ́n mọ pẹ̀rú ọmọ wo leléyìí. Tàbí tí ó fi mọ gbé àwọn ìgbésẹ̀ kan tí wọ́n sì tún mọ pè sákèésí tí wọ́n sọ pé kò sí nǹkan mẹ́jàre.

ṣẹ́rí tó bá ní ìbẹ̀rù ọlọ́run tó dúró déédéé lọ́kàn rẹ̀ tó bá ṣe nǹkan yóò lè dúró yóò lè fọwọ́ gbáyà pé èmi mo ṣe o ẹ mọ̀ wulẹ̀ wá nǹkan kan káàkiri. ṣẹ́rí tí mẹ́tẹ̀ẹ̀ta yìí bá ti pé lára ọmọkùnrin

0: ṣe wá rí àwọn èèyàn kó wà tó jẹ́ pé silent listener ni wọ́n. Mo gbé fún yín gidi gan ni o, Kundus yín.
1: Ẹ sọ fáyé, kí ló kò ní láyà, ẹ jẹ́ káyé pọ̀.
2: Ẹrù ọba wa, ayọ̀ ọkọ wa o.
0: Ṣé ẹ wá rí ẹ̀yin tó jẹ́ pé bá a bá ti ṣí ojú òpó lẹ̀ báyìí, akọlùkọgbà ni ìpè yín máa ń ya wọlé. Mo gbé fẹ́yìn náà, mo gbé fún yín lórí.

sí méjì tó torí ẹ̀ wá. Ṣé ẹ mọ̀ pé tí Géńdé Ọlọ́run bá ti sọdá odò bí ògògó ṣe sọdá níjẹta yìí? Ntọ́kàn ni pé gbogbo tó bá jẹ́ dúkìá arú ẹni bẹ́ẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pin fún àwọn ọmọ àtìyàwó eléyìí tó bá nini. Ṣé ẹ wá rí arábìnrin tó wá yìí? Ọ̀rọ̀ yìí ò fẹ́fọ́ rẹ̀ rárá. Ó ní lẹ́yìn tóun àti ọkọ òun táwọn fẹ́ra àwọn níṣu lọ́kà. Lẹ́yìn tí àwọn rin ìrìn àjò ìfẹ́ fún odindi ọdún mẹ́fà. Àwọn padà ṣègbéyàwó, àwọn gbéra wọn sílé gẹ́gẹ́ bí lọ́kọ láyà, wọ́n di Mr. and Mrs.

ó ní ẹ wò ó báwọn ṣe fẹ́ra àwọn níṣu lọ́kà wọn táwọn bẹ̀rẹ̀ ìgbé ayé gẹ́gẹ́ bíi lọ́kọ-láyà ọdún kìíní láàlo ọdún kejì láàlo ọdún kẹta láàlo ọdún kẹrin láàlo ọdún karùn-ún ó di láàlo kò sí ọmọ nínú ìgbéyàwó náà.

ni àwọn lọ sí oríṣiríṣi ilé ìwòsàn fún àyẹ̀wò ohun tí wọ́n sọ fáwọn méjèèjì ni pé kò sí nǹkan kan tó ṣe àwọn o àwọn ò ní àrùn kankan tó lè fa sábàbí káwọn mọ̀ rọmọ bí káwọn lọ ní sùúrù káwọn sì mọ tẹ̀lé ìlànà eléyìí tí àwọn dókítà bá fún àwọn ó láwọn sì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ oní ṣùgbọ́n tọ́rọ̀ bá ti dà báyìí ṣe mọ̀ yóò di ń táwọn aláàfáà ó dá sí yóò di ń táwọn pásítọ̀ ó dá sí yóò di ń tí àwọn ẹlẹ́sìn kan àbáláyé náà ó dá sí iṣẹ́ ti di iṣẹ́ àdúrà nu nígbà tí tọkọtìyàwó bá ti wà tó di ọdún márùn-ún tí ò sọ́mọ́ ń bẹ̀.

Damiláre Adeleke mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Láì fọ̀rọ̀gùn ó ní àwọn aláàfáà kan táwọn wọlé tọ̀ àti àwọn pásítọ̀ kan táwọn wọlé tọ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ fún àwọn pé ọkọ tí àwọn fẹ́ yìí ó ti ní ọmọ kan ń ta. Tí ọmọ tá a wí yóò bá sì wọlé wá bóyá làwọn lè gbọ́ pa tàbí káwọn gbọ́ po.

wọn làwọn bá pe ọkọ àwọn kalẹ̀ pé wo kó má jẹ́ pé àwọn nìkan ni àwọn ò mọ dá kiní yìí gbọ́ àwọn ń gbọ́ o mẹ́sẹ̀jì ń jáde o pé ìwọ ọkọ òun olọmọ ńta bọmọ yìí ò bá sì wọlé kò lè ṣílẹ̀kùn fún àti rí ọmọ bíi tàwọn. wọ́n lọ́kọ̀ àwọn dáhùn pé kò sí tó jọ bẹ́ẹ̀. àwọn wá gbéra àwọn tọ ìyá ọkọ àwọn lọ torí pé kò ní bàbá mọ́ ṣùgbọ́n níyà. mọ́mí ẹ wá tẹ́nu o ẹ wá tẹ́nu ẹ wá bá sọ̀rọ̀ o tó bá jẹ́ pé lọ́mọ ń ta kì í ṣèjà ẹ jẹ́ kọ́mọ ìyó wọlé káwọn náà lè dọ́lọ́mọ láyé.

níwá ẹlẹ́yìn ni ẹ bá dìde sí bọ̀bọ̀ yìí ìyẹn ọkọ arábìnrin tó wá bá wa ni o wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀nú bó bá lọ́mọ ń ta sọ kì í ṣàrùn ìyàwó rẹ tiẹ̀ lòun ò bínú àní wọ́n ní kọ́mọ tá a wí yìí ó wọlé tọmọ náà bá wọlé yóò ṣílẹ̀kùn àti bí ọmọ fẹ́yìn náà gbogbo àwọn làwọn ti ń bi ọ́ léèrè dákun mọ́mọ́ mọ́ṣe báyìí ibi ọmọ bá wà dákun jẹ́wọ́ dákun sọ fún wa.

lọjọ kan wọn ni baálé àwọn ti bi iṣẹ dé arábìnrin tó mọrọ wá ni o wọn ni bó ṣe ń dé báyìí ẹ mọ àwọn iṣẹ tí wọn wọ kóòtù ní ṣe wọn yìí ní dákọ iṣẹ tí wọn ń ṣe. ẹ mọ kéèyàn wọ kóòtù kó jókòó sínú ac báwa ṣe jókòó yìí kó tún wá máa làágùn. wọ́n láwọn wá bí ọkọ̀ àwọn léèrè pé maidi òun làágùn lábẹ́ iṣẹ́ kọ́kọ́ bọ́ gbogbo tó dè mọ́ra yìí ná kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀. wọ́n ló wá dáhùn pé òótọ́ ni ọ̀rọ̀ tí o béèrè òótọ́ ni ọ̀rọ̀ tí àwọn màámi àti màmá tiẹ̀ náà tí wọ́n wá ń bá mi sọ òótọ́ ni. wọ́n ní wọ́n dáhùn pé àwọn ò tiẹ̀ ka ọ̀rọ̀ yẹn sí nígbà náà pé torí àwọn yarí kanlẹ̀ ni o pé àwọn ò fẹ́. wọ́n ní ọmọbìnrin tó ní oyún fún àwọn yìí bóyá wá bí ọmọ náà àbí òbí àwọn ò mọ̀ torí pé nígbà náà bọ́ìsì ni ò jẹ́ káwọn ọmọ báwọn ó ṣe tiẹ̀ sọ fáwọn ẹbí àwọn pé ọmọbìnrin kan tiẹ̀ lóyún fáwọn ṣe mọ̀ pé táwọn bọ́ìsì náà bá sì ń ṣe bọ́ìsì lọ́wọ́ ojú àágan ni o. ló fi jẹ́ pé ìwo obìnrin tó ò bá lọ́gbọ́n nú tó ò sì mọ tó ń ṣe mọ́ wulẹ̀ dọ́dọ̀ bọ́ìsì tí ò ní gboyún. kọ́rọ̀ rẹ má bàa dàbí tó bá lóyún kóyún sàrá ni. ibi tí mò ń lọ jìnà ibi tí mò ń yà náà ló fẹ́ẹ́ ṣe bẹ́ẹ̀ pọ̀. wọ́n ní làwọn bá ní òfin èèyàn lóyún lóòótọ́ ṣé bó la ṣe rí a gbọ́dọ̀ wárí àwárí lobìnrin wà nǹkan ọbẹ̀ a gbọ́dọ̀ wá arábìnrin yẹn kan ká wò ó bóyá ọmọ sì ń bẹ lọ́wọ́ rẹ̀ ká sì rí dájú pé ọmọ yẹn wọnú ilé yìí wá.

Nisheba Disha Sachin. From one person to another. From one family to another. Eventually, won pada ri arabirin ti o ni oyun fun oko won ti o si bi omo na koda nigba ti won o mo ri omo eyin ko eyin eyan wa omo na ti di omo odun metala o wa je omo okunrin won ni ri tawon ri omo na bayi inu awon ba dun pe olohun o se o gbogbo awon ebi oko awon kaluku won dunu pe olohun te ti seun bayi olohun ti seun bayi iwa arabirin yi bo lo se sanu awon omo yi mo gbe omo bo nle won lo ba so pe omo ewo e wa nkan looto omo yin to duro yi olohun ko lo nloyun ko gboyun lowo won o be se wa fe gbomo ohun ro pe yi obo si o nise ba tun di ise bibe won ba bere si ni bi arabirin yi pe dakunjo tori pe bi won tin wo omo ta nso nipa re to ti pe omo odun meta laye won ni se lo dabi igba to je pe oko awon to je baba omo yi bi igba to je pe ohun gangan lo ru oyun re sinu to wa lenu re bayi to po le ho won ni ojo oko awon afi bi imumu lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ arábìnrin yìí padà gbẹ̀bẹ̀ wọn o ṣùgbọ́n ó ní ẹ̀wò òun ò lè fọmọ òun lẹ̀ kó wá mọ bá yín gbé o yóò mọ yọjú sí yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan so sáti gbà wọn ló ní bẹ́ẹ̀ ni wọn ní kẹ́ ẹ mọ̀ wò àdìtú lọ̀rọ̀ ọlọ́run o àdìtú ni kò ṣe é tú wò wọ́n ní lẹ́yìn táwọn rí ọmọbìnrin yìí tí gbogbo ayé bẹ́ẹ̀ tán tó sì gbẹ̀bẹ̀ ó kọ́kọ́ ní kí ọmọ òun kó wá lo ọ̀sẹ̀ kan lọ́dọ̀ bàbá rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan ó padà sí ọ̀dọ̀ màmá rẹ̀ torí pé ìyá rẹ̀ náà ti lọ́kọ míì ilé ọkọ míì tó wà ibẹ̀ ni ọmọ yẹn ń padà lọ bá wọ́n ní ọmọ náà kò wájú ẹ̀ẹ̀mẹ́ta lọ sílé àwọn lọ́lọ́run bá ṣàmì sọ̀rọ̀ tàwọn náà àwọn finú ṣoyún àwọn náà fẹ̀yìn gbọ́mọpọ̀n àkọ́bí ọmọ tàwọn táwọn ò kọ́kọ́ bí ó jẹ́ obìnrin wọ́n ní bí ọmọ táwọn bí tó jẹ́ obìnrin ṣe ń fẹsẹ̀ lélẹ̀ báyìí ní gbogbo àwọn èèyàn sọ pé mọ̀jì ó pẹ́ ṣọ́n pé ti ń pẹ́ tẹ́lẹ̀ mọ̀jì ó pẹ́ ó tuntun fọba lé àwọn tó lóyún míì ọlọ́run sì ṣe àwọn tó bímọ míì tó tún jẹ́ obìnrin wọ́n láwọn èèyàn sọ pé ọwọ́ ẹ̀rọ̀ lọ bá dé ọwọ́ ẹ̀rọ̀ lọ bá dé ó dáa bẹ́ẹ̀ ó dáa nígbà tó bá tún fi bí míì nísìn ó tún bí ọkùnrin wọ́n níṣẹ́ wá rí àsìkò táwọn ń gbìyànjú pé káwọn ó tún lóyún ẹlẹ́ẹ̀kẹta kọ́mọ ó lè di mẹ́ta máwọn lọ́wọ́ kọ́nà lè ṣàánú àwọn káwọn náà bí ọkùnrin àsìkò ìgbà náà gan ni oko àwọn kú. bó ló ṣe jẹ́ wọ́n ní kú lágbá àgbà rẹ̀ ni o wọ́n ní ikú ọ̀hún ó bá àwọn gan torí pé ó dun àwọn ó sì dun ọ̀pọ̀lọpọ̀ ẹbí

0: wọ́n ní ṣe wá rí àwọn ogún kan bẹ lè tó jẹ pé mr and mrs ń bẹ ńbẹ wọ́n ní gbogbo eléyìí náà àpín pọ̀ ló tún fi ṣe wọ́n ní eléyìí àwọn ò wá fẹ́ gbà àwọn kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti bíi pé wọn ò lè dá ogún méjì pẹrẹgẹdẹ kí wọn ó kó ìdá kan fọmọ kan tí ìyá rẹ̀ ò mọ báwọn ṣe jọ jìyà kó tóó di wípé kinní ọ̀hún ọ dọ̀rọ̀ wọn ní ìgbàgbọ́ àwọn ni pé tán bá délé ẹjọ́ wọn ó bá wọn tún pẹ́ wọ́n níṣẹ́ wá rí àwọn ogún kan ńbẹ tó jẹ́ pé mr and mrs ní ń bẹ lórí rẹ̀ tí a tún pín mógún àwọn abalabi tí orúkọ àwọn ti hàn fún àpẹrẹ ká sọ pé mr àpẹrẹ ni o kì í ṣorúkọ àwọn ẹbí tá ń sọ̀rọ̀ wọn yìí o bí ká sọ pé mr ọ̀kẹ̀rẹ̀ àti mrs yanibo ìyún dábàáhùn ìyún dábàáhùn.
1: ayébàjẹ́jẹ́ ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ bí o bá ṣe.
0: wọ́n ní ṣe rí irú àwọn ogún ẹ̀yún àwọn fẹ́ gbà padà. mo wá ní ẹ ní sùúrù o torí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ẹ̀ ń làágùn mo dẹ̀ fọwọ́ léyìn ní ara mo rí i pé ń lọ ẹ ní sùúrù o. wọ́n ní àwọn fẹ́ ṣe ọ̀rọ̀ òun ní pátápátá láàfọ́jú kùnàkùnà làádẹ́tẹ̀ ojú àfọ́ọ̀fọ́ tán ìjà ní í dá sílẹ̀. lọ rí àwọn kan wá sọ pé àmọ́ ti

sílé ẹjọ́ ní kan lẹ́yìn ìpapòdà ọkọ rẹ̀. Ṣé kó gbà fọ́lọ́hun kó yọ̀ǹda rẹ̀ bí ọkọ rẹ̀ ṣe pín ogún ẹ̀. Àwọn dúkìá tó ní Mr. and Mrs. lórí bó o ní ká ti ṣe léyùn. Listen to the numbers again. 070-6949-3000 and 0701-44-75-770.

fẹ́ ti ẹ̀rí ọ̀rọ̀ ogun àwọn tí wọ́n fún ní nǹkan kan gọ́ tí wọ́n ò sì torí ẹ̀ kúdò ní. I'm talking from experience.

0: Okay, 0706949 3000 and 0701447570. Hello, Eka Rosa, Abi Eka Roma. Yes, sir. Yes, sir.
1: No, I do my terrace. What do you?
0: I miss, sir.
1: Cherry or to one leg. Uso log mako. Ben or lose so umgonako.
0: Mhm.
1: Cherry or to me, Pelugu or two lini.
0: Mhm.
1: Any answer was what me, Dugundugu, could have been to be.
0: Benny.
1: I'm not by me. Am I in Kazaka being a jet? O se ti ko je pe a pati okun yen oko tun pin yen ko ti ri ale o ma koko npe boya ko le sapa kankan ju pe ko sa funogun to pa won obin yen o bi se ai lati kan yen lati mo ju to raye won o ko ko to fe fa omo yen won kan fe fun won ni omo yen gangan o ko le dulo ye se won boya ki to se bo ki te niyan kúpọ̀ ọmọ lọ́rọ̀ kan wá dojúkọ lọ́wọ́ torí tọ́rọ̀ bá kókè tọkọlẹ̀ ibì kan lè yàn gbé sí.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò sọ̀rọ̀ ẹ̀ ní fatawa kárí tú alàlá kí.
0: Fàwọ́ àsìbò ẹ̀ṣẹ̀wọ̀n ẹ̀kọ́ àgbà.
1: Wọ́n bá ti tọ́lọ̀ yòókù ti kéré. Àbẹ̀ kó mọ̀ lọ sí ẹjọ́ kó mọ̀ borí àwọn ọmọ rẹ̀ jẹ́. Ti ń bẹ lẹ́yìn ẹ̀fà kó gbé èdè lọ. Àwọn ẹbí ọmọ sáré àwọn ọmọ yẹn kí ló wà bẹ́ẹ̀ kó filẹ̀ àwọn ọmọ rẹ̀ ó ga láyé.
0: Kó filẹ̀ àwọn ọmọ rẹ̀ ó ga láyé. Mo ti yọ tí mo fẹ́ yọ. Mo ti yọ
1: tí
0: mo fẹ́ yọ. Bẹ́ẹ̀ni adúpẹ́ folúwa. Bẹ́ẹ̀ni o.
1: Ọlọ́run sì dáadáa bó wọ́n gbé àbúrú ẹ lọ lè jákòkò mọ́ agbẹjọ́rò ni. Ìyẹ̀wò ẹ sọ fún alábòsí pé ibi tí ẹ mọ̀ bí gbogbo fẹ́ gbẹ́rù rẹ̀ sí o ẹnìkan ni ó tọ̀ka.
0: Ká mọ̀ bí alábòsí pé bo ló fẹ́ gbẹ́rù rẹ̀ sí kábí léèrè pé bo ni ó sọ̀ka.
1: Ẹrù kan ṣẹ́gbẹ́ gbọ́ ẹ bá ń kó lọ́n sáà wò. Ṣé bá ń kó lọ́n sáà wò ẹ bọ̀ lọ́wọ́ wájú. Ẹ bá arábìnrin sọ̀rọ̀ kó tó kẹ̀yìn sí kó gbà fọlọ́run.
0: Kó gbà fọlọ́run. Àmì ẹ̀ṣẹ̀un ẹ̀ṣẹ̀un ẹ̀ṣẹ̀un ẹ̀ṣẹ̀un. Orúkọ yín bolẹ̀ ti pè wá o.
1: Orúkọ mi ni Kọ́lá Akíntọ́lá.
0: Láti Ọ̀nàrà ẹ̀ṣẹ̀un ẹ̀ṣẹ̀un. Hello. Hello. Ẹ ti wọlé o. Ẹ káàárọ̀ sà, orúkọ yín sà. Alhaji Ayilara. Láti. Láti Ìnálẹ́ndé. Ọ̀rọ̀ rẹ o.
2: Ẹ ti gbàgbọ́ gbà sùúrù fún bẹ́ẹ̀ náà.
0: Lọ́kàn
2: àbó gbà fọ́lọ́n sá. Lágbà fọ́lọ́n ní sinmi.
0: Ká gbà fọ́lọ́n ní sinmi. Àmì, mo bá ṣàmì o. Ẹ ṣeun gan ni.

kóòtù kan bẹ tó ga ju kóòtù èèyàn lọ kóòtù ọlọ́run ni. O lè fẹ́ pẹ́ díẹ̀ kí wọ́n tó gbé ìdájọ́ kalẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n ẹjọ́ tí wọ́n bá dá ńbẹ̀ wọn lè dà lábùjá. Kódà wọn lè dá ní kóòtù àgbà ńlá ayé. Mo mọ ohun tí mo ń sọ.

0706949 3000 and 0701447570. Arábìnrin yìí làwọn fẹ́ lọ ilé ẹjọ́, àwọn fẹ́ lọ ilé ẹjọ́ aláwọn ogún kan bẹ tó jẹ́ pé Mr. and Mrs. ló wà lórí ẹ̀. Àwọn fẹ́ gbà á padà èyí tí ọ̀jẹ́ tàwọn ń bẹ̀ kó jẹ́ tàwọn. Èyí tí wọ́n tún wá lọ rèé kó òbítíbitì rẹ̀ fọmọ kan. Báwọn bá tó lè rí jágbà ń bẹ̀, àwọn fẹ́ gbà ń bẹ̀.

0: yìí gan là ń wò láàárọ̀ yìí pé ọ̀nà wo la fẹ́ gbé gbà ṣé kóbìnrin yìí ó lọ ilé ẹjọ́ ni àbí kó mú sùúrù. Àwọn àgbàlagbà sọ̀rọ̀ wọn ní sùúrù kí wọ́n lọ ṣe jiná.
1: Ó ṣe òkúta jiná.
0: Ó ṣe òkúta jiná ọ̀ka ìlà ẹ̀.

0: tó bá tún lè wòran mọ́ sùúrù yẹn gan.
1: Bí o bá sorí ẹni, ayé tó tó, ayé tó tó, ayé máa le.
0: Hello, ẹ káàárọ̀ sá o.
2: Ẹ káàárọ̀ máa o.
0: Yes, sir.
2: Ojúmọ́.
0: Ojúmọ́ ni, sir.
2: Orúkọ mi ni Mọ̀súrù Kìláni láti Sábò.
0: Ọ̀gbẹ́ni Mọ̀súrù Kìláni.
2: Ọ̀gbẹ́ni láti
0: Sábò. Óyà.
2: Àwọn akẹgbẹ́ wọn tó tọ̀rọ̀ tọ́, Ọlọ́run mi jẹ́wọ́ tọ́tọ́.
0: Àmì.
2: Wọ́n ti sọ̀rọ̀ pé kí wọ́n ní sùúrù. Wọ́n máa wọ sọ́tọ̀ wọn lọ lé ọjọ́ lórí ọmọ tí wọ́n ní sùúrù tí wọ́n bọ̀kọ̀ balẹ̀. Ọlọ́run mi ò jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run wà pẹ̀lú Ọlọ́run dúró tì wọ́n.
0: Àmì.
2: Àmì.
0: Àmì o. Ẹ ṣeun gan ni.

0: Flash FM 105.5.
1: Bẹ́ẹ̀ni láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásán ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ rèé tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fìránṣẹ́ ààyè rẹ̀ àpọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs eunice mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà
2: gbàrà mi fún mi
1: special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 nínú àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ seed of christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì you fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ̀gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan
2: tá a pè ní gbàrà mi fún mi
1: pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ̀yìn o.

0: the name of Jesus.
1: Amen.
0: What is it, Bioba?
1: Amen.
0: What are Golo?
1: Amen.
0: Jesus, Oluawa.
1: Amen.
0: Moki Bayamara, Eku Mora, Epadilla. Now, your Friday, old data, Uncle Kumbangma. I will come message me when the daddy I want him, man. Oh, Mabo. Call one motor, your tap will be over Lolo. Oh, boy, debe. Tobalet in Mato, Robert in Drabble at a coup, but what go yari dim. Ma wago rebise ju mere si maron o ti risabod ni apa left here loton sale ko de yasibe o ti de pade la niye to ba de nbo lati north lati east lati sagam lati abekuta to ba de interchange ma wago 4 to 5 minutes o ti de camp wa ti ni owo tun yasibe o ti de pagola niye o ma ni agbara sa e gbo mi sa tin ba gbo won oluwa to pa no se mi pe se ororo anu aba so pa oru anu ko le ye on to mo ni pe ororo anu awon igbese woli iwo lo wa nbe ko to di ororo anu kini wa se ko to di ororo anu oluwa wi pe gbogbo mi ta lo pata ase anu ye na ni a ma lo sinu e eti se omi oro e gbo mi sa omi oro ye la ma lo ni osu yi o tori pe o gbodo ri ifani se osu ifani ah oh gba kori eni you must fly o gbodo won na gbodo fo mo gbadua aye ma fo loke
1: amen
0: e to se ninu ago o ti to ge ara rin se emi buburu yi ni ara rin se ni ago ti mo fi ko awon eyan a fi ko won mara a ko won papa mara ko ni jan lo a da won duro loruko Jesus atu osile
1: amen
0: wa do minera
1: amen
0: Oma dominera.
1: Amen.
0: O dominera.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Mo testimony mama kan. Tani won je kan wori ran. Fun bi odun melo kan. Ni keyin ogbo pe baba se bi oba, o ma toju oju awon eyan. Mama wa be. Ori ran o dele. Won ni so ori ran abi. Won ta fe ko duro nu ile, ko ma bere pikile center. O ma para sile e, won to gbese lowo e. Ope lo pe ororo.
2: Orúkọ mi ni Adigatu Funmilayo Mustafa. Mo ń gbé ní Alárèrè. Olúwa Mustafa ó ṣe bí ọba nínú ayé mi. Ó jẹ́rìí orúkọ rẹ̀ nínú ayé mi. Torí ojú ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí mi ní ìrìnà tí mo fi dénú ìjọ yìí. Mi ríran láti nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni mi ti ríran. Láti ìlú
3: ọ̀pá
2: ti wá. Tọ́lọ́mọ ọ̀bàdàn ni mo tún ọkọ̀ ń wá sínú ìjọ ìdíẹ̀ díẹ̀ tí mo yọ wá. Ọkọ̀ mi wá ní ohun ọ̀gbọ̀n Mùsùlùmí èmi ń lọ síjọ Kristẹni. Ó wá já mi sọ sílẹ̀ nílùú Ìbàdàn. Ó kọjá sílùú wo fi mí sílẹ̀. Láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún yẹn mo sáà yọ ọmọ yọ wá. Bó ṣe wá di gọ́nà ní kankan sọ fún mi ni pétò. Ṣé bí ṣọ́ọ̀tì kan ń bẹ lọ́nà ilé ìbọ̀dá rẹ lọ́nà di òbí. Mustapha ṣe bí ọba olórúkọ ọmọ rẹ. Ó yà lọ síbẹ̀ bí mo ṣe wá. Mo wá wá fúnlẹ̀. Sùtánà gan ni wọ́n kọ́ wọ̀ njọ́ tí màá wá síbí. Sùtánà kẹ́rù mo wọ̀ níjọ́ yẹn. Nígbà tí mo wá sí wa pé ìjọ aláṣọ ara ó ní ibi báyìí. Èmi náà wà ń gbọ́ aṣọ ara. Mo ń rà á, mo dẹ̀ ń ra omi. Mo rò rọ́mọ̀ wọ́n san owó rédíò mi. Nọ́mbà ṣẹ̀ṣẹ̀ wà ní ọwọ́ mi. Mo máa ń san bí ò tiẹ̀ tó ẹgbẹ̀rún márùn-ún. Ó lè ṣẹgbẹ̀rún méjì ní bẹ lọ́wọ́ mi máa sì lórúkọ Mustapha tí má sì wá sínú ìjọba ìpẹ́jọ lókè lọ́wọ́ lọ́wọ́ mi. Lẹ́yìn ìgbà yẹn bàbá wa ní àwa tí ojú ń dùn. Wọ́n dẹ̀ kó wa lọ. Wọ́n gba ₦1. Àgàgà wọ́n dẹ̀ sí ojú yẹn ó ní ìtì. Ẹ wá rí ìgbà tí mo délé tó di jọ́ kẹta tí mo fi ojú mi ríran. Bí mi ò ṣe lè dìde mọ́ nìyẹn. Wọ́n gbẹ̀sẹ̀ méjèèjì lọ́wọ́ mi. Mi ìlẹ̀ mò ń tu sínú lẹ́mọ̀n tọ̀ sínú. Síbẹ̀síbẹ̀ mi ò fi orúkọ Mustapha yìí ṣé bí ọba mi ò fi síbẹ̀. Mo rán ni lóròró, mo dẹ̀ rán ni ní omi. Mo rán ni lóró, mo rán irú omi. Ọkọ̀ wa já tí ẹni mi wá ṣe tí mo sì lè mi díẹ̀ díẹ̀. Mo wá wá níjọ́ yẹn. Mo wá rí màmá Mustapha ṣé bí ọba. Mo wá ní báyìí báyìí. Mo sì rí ìyá. Kò déṣe náà ní ìsọtí ṣèṣe. Ọwọ́ ní kí n lọ rí bàbá. Mo ní mi ò lè gòkè. Ṣùgbọ́n mo jókòó nínú tọ́ọ̀tì náà ni. Gbogbo tí ó bá ṣe màmá rẹ̀. Mo ṣẹ̀ ń ṣe mọ́ ra títí tí wọ́n dá ìmọ̀ tí rìn.
0: A gbogbo agba to lo fe ti o mole loruko Jesus o ya ibi na ba in the name of Jesus so pe agbara okokun to ba lo fe ti mi mole tabi omo mi tabi aya mi oluwa dana so in the name of Jesus ya wonti we Joshua wi iwe Joshua ori kefa ese kini Joshua ori kefa ese kini kilo wi
4: eje ahajari ko mo gaga nitori awon mo Israeli
0: bibeli wi pe nje aha Jericho mo gaga nitori awon mo Israeli yes
4: enikani ko jade
0: enikani o jade
4: enikani ko si wole
0: enikani o si wole ogun buruku ni eni ti aye ba ha mo gaga ti won ba je kan wole ti won jade kina fe se won fe ba economy e je pata orilede to ba gbede be iru orilede be ma wa ninu iyan iru eto sele ni samaria ko si importation ko se exportation e ka ka duro economy o ni da onje onja won bi oju ade bi kan e ri owo ko ni wulo ko si tan fira ni ha mo gbadura gbogbo igbe ko to wa o ya jade
1: amen
0: lara won elo ti emi buburu yen ma nlo o na ni ago cage ago lo nje be iru ago tan ma fi medi ye bo lo ibo re je ka pe cage ko le ye wa daada ago yi na ma fi gbe awon eyan pamo ara ni se emi buburu ni ye ti mo pe ni anatomy awa ohun elo eroja re eroja eyara re oni agowa ti o ba fi ago mu eniyan lara awon to ma nse ni aye eniyan oni pe number 1 ada bi boju ti emi iboju ti emi aye ade wa bakana awon eyan ma koja won ma koja won ni ri o le ni shop won mo pe se won tan kan a ma bere pe imo lo ti tan kan ba la dugbo ya e bo niyan ko ri o de koja nbe won le ri iboju awon agba ni iyan ni kan ko won ma se awon se buburu kan to da be npe awon eyan o ma wo be npe abi ko nsise ni tori pe a da bi ego lori esuna e ago awon agba ni ta ba fi ago mu owo eniyan iru eni be iba ma rowo iba ma aba ma bu lowo won le ko owo jo sase yori emi buburu ni ara awon ise ibi to mo nse niyan gbo mi sa agbara ile debi pe o ma nju won sinu gbendeke aye won ade wa be e gbo mi sa mo so tele bi oluwa tin gbe ti emi re wa ni waju oluwa ti emi duro emi ago ninu aye re o ya jade
1: amen
0: in to man bi ona ni aine ara emi buburu ta man lo niye mo be nikan soro mo ni so n bo ni camp olohun o le wa mo ni klode olohun ma lo si bi se oni bibeli so wi pe en ti o ba sise ko ye ko se kene o ko ye ko jeun be ni lo to adura ko le ropo ise adura le ropo ise but e mo gbagbe pe ise na o le mu yan kuro ninu ipoju okokun o gbodo awon nkan to le mu e kuro nbe o na ni revelation iran itusile ati agbara majemu ti nbe nu e jesu lo le tu esile awa mu yan kuro ninu ajaga buburu yi ma kan fe ko gbadura meta wa de ro si e to ba ti gbadura meta yi ma so to kan e na wo bayi so pe oluwa ninu ago awon agba ti mo wa
1: tomo mi wa
0: taya mi wa

0: Hey, Tom Tom, breathe through it.
1: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ ẹ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
2: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore?

0: àdìdì ìṣẹ́fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Rọ́rọ́ wa o, ẹ jẹ́ fún mi níláàjì ìgò. Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni, ohun tí ẹ̀ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90 ml power oil tuntun, 300 naira péré ni, owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: ẹpẹ a máa pè fún àlàáfíà àti ìṣọ̀kan èyí tó ti mú kí orílẹ̀-èdè nàìjíríà gan kórè kàn múlẹ̀ dáadáa tinubu sọ̀rọ̀ ó ní ìgbẹ́ lórí oyè sultan tilẹ̀ sokoto lẹ́ni tó jẹ́ wípé òun náà ni ó ti ń lo bíi ọdún ogún ọdún báyìí tó ń súnmọ́ ogún ọdún tó ti wà lórípò ó ní ẹ̀rí wípé nípa ti ọ̀jọ̀gbọ́n ó ń bẹ̀ ń bẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa kéèyàn jẹ́ onírẹ̀lẹ̀ ó ń bẹ ká sonípọ̀ nítòró ti bu onírúurú ẹ̀sìn yòówù tí kálukú lè máa ṣe àti àwọn ẹbí yòówù tá a ti gbé ní ìyapa èrò àti ìyapa àṣà ó ní òun á sì máa gbìyànjú a máa rí pé àjọṣepọ̀ tó ní àlàáfíà nú ló mú bóde o ààrẹ lórúkọ ara rẹ̀ àti aya rẹ̀ sẹ́nẹ́tọ̀ olúrẹ̀mí tinubu àti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà káríkárí náà ni wọ́n fi ń kí sultan tilẹ̀ sokoto alhaj muhammad saad abubakar kẹta pé ó kó ayẹyẹ oríkádún o fún ìbẹ́ lórí òkè èpẹ̀ tó sì ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun ribiribi mẹ́nìgbàgbé fún orílẹ̀-èdè wa nàìjíríà lápapọ̀ ó ní àádọ́rin ọdún tó pé lókè èpẹ̀ ẹ̀rí máa jẹ́ mi nìṣó gbére ní tẹ́lẹ̀ tó jẹ́ pé ó fi ayé rẹ jìn ó fi ìmọ̀ rẹ jìn pẹ̀lú bẹ́ẹ̀ sì ni orí ọ̀fẹ́ yìí ó fi jìn ó lò ó fún gbogbo ènìyàn fún ó súnmọ́ ogún ọdún tó ti wà lórípò àwọn bàbá ńlá bàbá rẹ̀ náà ni ó ti gbé àṣà àti ìṣe tó rẹwà tilẹ̀ sokoto yọ bẹ́ẹ̀ nípa ti ìmọ̀ tó jẹ́ ti akọ̀wé àbí toníwèé tá a bá sọ̀rọ̀ nípa ti ìwà ti ìrẹ̀lẹ̀ àrí ọ̀nbẹ̀ ìwọ náà ni ṣe ẹ̀ wá rí kéèyàn mú lọ́kàn ṣinṣin pé àlàáfíà ló ní láti jọba ìwọ gan náà rèé gbòógì ọ̀rẹ́sẹ̀ múlẹ̀ ń bẹ̀ ó dúró re ó ní ó sì tún jẹ́ ohun kan eléyìí tí elédùnmarè tí ó fi jíǹkì wá ńlẹ̀ yìí láti máa mẹ́tù ìjà rẹmi láti máa sonípọ̀ láàrin ẹ̀sìn yòówù tá a bá ń ṣe àti láwọn agbègbè ságbègbè láì fi tẹ̀sìn ṣe bẹ́ẹ̀ sì ni akọ́ni àfìwà ṣe eléyìí tó jẹ́ wípé amóhùnmẹ́lẹ́ni ọ́ bẹ́ẹ̀ sì ni àfìwà ṣe tí fi wuni láàrin àwùjọ mùsùlùmí lápapọ̀ òun náà ló ń ṣe o ṣùgbọ́n kì í wá tún ṣe láàrin mùsùlùmí nìkan gẹ́gẹ́ bí àwùjọ o bí kò ṣe fún gbogbo orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ not only for our muslim umma but for our entire nation ààrẹ tinubu ké sí sultan o wípé gẹ́gẹ́ bí olórí tí í ṣe ó ní ó pé wípé tá a bá ń sọ pé kéèyàn ó dúró tán kéèyàn ó sì máa ronú ìdàgbàsókè orílẹ̀-èdè láì gba bọ̀dẹ̀ láì sì fi igbá kan bọ̀ kan nú ẹ jẹ́ ká máa gbé e tán fún saad muhammad saad abubakar kẹta alhaji sultan ti ilẹ̀ sokoto tó lórí ọ̀rọ̀ ti maulud tí ó ń lọ lọ́wọ́ eléyìí tá a wà nínú rẹ̀ lọ́jọ́ tòní òun náà ni mo ti ń wo ìròyìn yìí ó ní pé tó ń kà sóde wípé ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà godswill akpabio àti aya ààrẹ orílẹ̀-èdè nàìjíríà olúrẹ̀mí tinubu wọn pàápọ̀ panupọ̀ pèròpọ̀ pọkànpọ̀ pọ̀rọ̀pọ̀ láti kí gbogbo mùsùlùmí lórílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ pé àkútì ayẹyẹ ti ọjọ́ bí ànábìwá muhammadu wípé ẹ ò gbọ́ ẹ jẹ́ ká tún tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ to àlàáfíà àti ìṣọ̀kan bí a ti ń sàmì ayẹyẹ ti ọjọ́ bí ànábìwá muhammadu lọ́jọ́ tòní nínú àwọn ọ̀rọ̀ ìkíni kú ọdún tó lọ lọ́tọ̀ọ̀tọ̀ akpabio àti sẹ́nẹ́tọ̀ tinubu wọn ni wọ́n wá rọgbó mùsùlùmí lápapọ̀ wípé ẹ jẹ́ ká wo àwòkọ́ṣe ìgbé ayé ànábìwá muhammadu kí ìkí ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá a o lẹ́ni tí ọjọ́ ìbí rẹ̀ tó di ẹni tí à ń ṣàjọyọ̀ rẹ̀ káàkiri àgbáńlá ayé wọn ni tá a bá ń sọ̀rọ̀ nípa ìnífẹ̀ẹ́ ọmọnìyàn tá a bá ń sọ̀rọ̀ nípa kéèyàn farada ká ṣàforíjì ká ní ìwà ìrẹ̀lẹ̀ ká tún wá wúlò fún àwùjọ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló jẹ́ àwọn àbùdá tó péye tán lára ànábìwá muhammadu akpabio nínú lẹ́tà ọ̀rọ̀ tiẹ̀ eléyìí tí ó ti pàṣẹ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ fún ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ ẹsẹ̀mẹ èyí bọ̀ ó sọ̀rọ̀ ó ní lọ́jọ́ òní tí ó jẹ́ ọjọ́ kan àrà ọ̀tọ̀ tí ó sì jẹ́ ọjọ́ àpọ́nlé ńlá tí a fi ń rántí ẹni ńlá ni mo rọ gbogbo àwa mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin pé ẹ jẹ́ àràrò kan lori awon ipa rere ile ti ojise nla na to ti la kale ati awon ise re e wa je ka wo bayi e je ka fi adura kan se ka fi sowo fun alaafia adura kan se ka fi sowo fun isokan adura kan se ka fi sowo fun itesiwaju orile ede wa nigeria orile ede wa won won ni apabio leni to toka nu oro re pe isokan orile ede nigeria na ni ore kan mule bi gbogbo wa ba nifi ara wa ni tododo ti a si bowo fun ara wa life itesin se life ite ya se ni asiko yi orile ede wa nilo adura to po latodo awon adari esin ati gbogbo elesin patapata eja wa loru asiko yi be na ka fi kun fun adura fun awon lori wa ka pe fun abo eto abo to peye ati iroro eto oro aje wa nigeria lapapo ati isokan ele to tu wapo gaga bi enikan gaga bi eyan kan labe isakoso lodumare oba to dawa eyi ni apabi o fi kun oro re apabi o bakan na lo si n ki are bola tinubu ati igbakeji re nipe mo kin yo gaga bi muslimi nipe aku odun aku yedun emi wo si sopo re ninu oro ti ewe aya are orilede nigeria oluremi tinubu se ladura nipe ojo oni ah yo ma mu isodotun ireti ati ogu ati ireti nbe nnu re ba gbogbo omo orilede nigeria lapapo latodo wa sin to lo kaakiri agbaye la na si fin so pe amen where in the nation lo gbe alo abuja abo agbawo oro doroja
1: hey who they greet The Royal Air Conditioner Sales Promo is here. Starting from August 28th to 29th, 2026. Stay cool while saving big. Get up to 50% off on any of our award-winning floor-standing and split-unit air conditioners. Shop at your convenience at Sims Online and enjoy the benefits of Buy Now, Pay Later. For inquiries, call 020-1344-6506, 070-1222-3333. Remember, this is the biggest Royal AC promo of the year. This exclusive offer is available at Sims Digital Centers and other leading electronic stores nationwide. Royal, affordable luxury.
2: Hey, who they greet?
3: Now everybody wear carry tom-tom.
2: Whether na traffic, long queue, or busy day.
3: No lele.
2: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

0: àdídì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹdẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: If happiness gets sound for Nigeria, na so e go sound.
2: Oh, yeah, yeah, yeah. Carry your bride, John.
1: For 75 years, Coca-Cola don't dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small, small everyday enjoyment. It don't take. We still dey gidigba.
2: You fit kiss your bride now.
1: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta, and Sprite 60cl pack. Specially for you. No dull yourself. Go carry your own for any shop way dey near you.
3: Siam, she don't dey watch the same cooking video for like 16 times. She don't pause, rewind, and she go still do am anyhow again. For this portion, she get the super fast Airtel 5G smart connect with data we know they finish, which if you connect to all her device them, and when light off, the battery fill lasts for 6 hours. Life just they go for am, no shaking. Go carry your Airtel 5G smart connect today for just 25,000 naira. Go to Airtel shop where they near you or call 0911-000-0080 for free today.
4: Airtel.
5: Ẹ kú ilé o. Ibi ń pa kàásì nǹkan sí mi la.
6: Ẹ káàbọ̀ ìyá mi.
5: Ẹ kú ilé o. Ibi ń pa kàásì nǹkan sí mi la.
6: Ẹ káàbọ̀ ìyá mi. Kí lẹ wàá jẹ báyìí o?
5: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín, kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀. Kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
6: Bẹ́ẹ̀ ni ìyá mi. Golden Penny Noodles ló lè ṣe.
7: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
5: O ṣeun ọkọ mi. Bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
6: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
7: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
8: Tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìbẹ́ẹ̀ ni ti fún tẹ̀dọ̀ ròyìn. Ó ń tẹ̀síwájú Nikanni Splash 105.5 FM, The Integrity Station Promoting Right Values. Ìròyìn èyí ẹ̀wẹ̀, òun náà ní ń gbé mi lọ tààrà báhùn. Ó dọ̀dọ̀ atáyé ṣe ti ilẹ̀ Fìdítì. Ìkan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọ̀wọ̀, All Progressives Congress, APC. Ẹni tí orúkọ rẹ̀ máa jẹ́ Honorable Ọláolúwa Peter Abidemi, lẹ́ni tí gbogbo èèyàn mọ̀ sí Ọ̀pá. Bẹ́ẹ̀ Ọ̀pá ló yọ tó sì dáwọ́ dùnú pẹ̀lú gbogbo Mùsùlùmí ayípatá, pàápàá ní tòró tìbú ti ìpínlẹ̀ Ọ̀yọ́, orílẹ̀-èdè Nàìjíríà náà lápapọ̀, fún ti ayẹyẹ ti ọjọ́ ìbí ànábìwá Muhammad Eid Maulud, ẹni tí ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ ti ń bẹ pẹ̀lú rẹ̀. Wọ́n ní fún ti ọjọ́ ìbí náà ni ìpè tó àtúnkọ ayẹyẹ tò ní o. Gbogbo àgbáńlá ayé pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àkú ọdún àkú ìyèdùn nínú ọ̀rọ̀ eléyìí tó bóde nípasẹ̀ alámòjútó ìròyìn rẹ̀ yun Ọláìdé Akin pẹ̀lú. Níbẹ̀ náà ni Ọ̀pá ni ó ti ṣe àpèjúwe ọjọ́ ìbí ànábìwá Muhammad oníṣẹ́ ńlá o gẹ́gẹ́ bí ọjọ́ ìní ilé tó ní àpẹẹrẹ púpọ̀ tó sì rán gbogbo Mùsùlùmí ayé létí nípa ìbánigbépọ̀ láwùjọ àti àwùjọ mọ́nìyàn àti àwọn ọ̀kan ọ̀jọ̀kan ìṣọwọ́ṣẹ̀mí òjíṣẹ́ Ọlọ́run ọ̀hún. Ilé tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ nípa mímú àlàáfíà bá àwùjọ àti gbogbo àyíká rẹ̀, tá a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ àti àánú, tá a bá ń sọ̀rọ̀ nípa ìfaradà àti ìmẹ̀sìnfẹ́lẹ́sìn, tá a bá ń sọ̀rọ̀ nípa ìrẹ̀lẹ̀ ọkàn àti ìfaraẹnijìn fún ìgbé ayé tó lórí tẹlẹ̀mù tọmọnìyàn lápapọ̀, ẹ mọ̀ wá gbogbo àwọn àbùdá are yìí lọ sí ọ̀dọ̀ Ànábì Muhammad. Wọ́n ní ó wá rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o pé àwọn ìṣe àwọn ìwà àrítọ́ka wọ̀nyí, òun náà ni ẹ jẹ́ kí a máa kó papọ̀ múṣe gẹ́gẹ́ bí ìṣe wà, eléyìí yóò sì máa bí ìṣọ̀kan. Gẹ́gẹ́ bí ìṣe wa, èyí yóò máa bí àjọgbépọ̀ alálàáfíà gẹ́gẹ́ bí ìṣe wa tá a bá lè máa ṣe bẹ́ẹ̀ ìdàgbàsókè àwùjọ àti àyíká abánikalẹ̀ sustainable development òun náà láwọn máa rí lórílẹ̀‐èdè nàìjíríà èèkàn pàtàkì inú ẹgbẹ́ òṣèlú apc yìí honourable ọlọ́ọ̀lúwa peter abidemi ọ̀pá fúnra rẹ̀ ló ti wá ké sí gbogbo ẹlẹ́sìn islam nípa ẹ̀jẹ̀ ká tún lóru ọjọ́ òní ká fi kún fún àdúà fún orílẹ̀‐èdè nàìjíríà ká lo ọjọ́ òní ká fi kún fún àdúà fún àwọn adarí wa ká sì pè fún àlàáfíà àti ìfẹsẹ̀múlẹ̀ orílẹ̀‐èdè yìí àti ìtẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ gan ní pàtó èyí ṣe pè fó lórí àdúà náà lọ̀rọ̀ wọn gbà nítorí àtolórí àtọmọ ẹ̀yìn gbogbo wa lábẹ́ ìdarí olódùmarè ńlá ń bẹ̀ ó wá tún lo àsìkò yìí náà o láti tún gbé òṣùbà kárẹ̀ láì fún ẹgbẹ́ òṣèlú apc lábẹ́ ikọ̀ ìdarí tó péye eléyìí tó ni wọ́n túbọ̀ ń fẹsẹ̀ múlẹ̀ wọ́n sì ń rí dájú pé ẹgbẹ́ ọ̀hún náà ni ó ń dúró re tẹ́ ẹ bá wo gbogbo ẹsẹ̀ kúkú lọ wọ́n ti ń ṣiṣẹ́ tọ́ gbogbo ibẹ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò yan ẹnìkankan pọ̀ sí wọ́n sì ń gbé ìpínlẹ̀ ọ̀yọ́ lárugẹ gẹ́gẹ́ bó ṣe wí ó ní inú ẹ̀wù àbẹ̀wò ọ̀tún tó ṣẹ̀ṣẹ̀ wáyé látọ̀dọ̀ alága káàfàtà fún ti ẹgbẹ́ òṣèlú apc ọ̀jọ̀gbọ́n netawe yewada tó wá sílẹ̀ ìbàdàn ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ tá a wà nínú rẹ̀ yìí níbi tó jẹ́ pé níbẹ̀ náà ni wọ́n ti wá tún ṣe ìfilọ́lẹ̀ ti ọ́fíìsì ìpolongo ti ẹgbẹ́ òṣèlú apc ní agbadagbùdù ni ẹni ẹ̀ ti rí báyìí o wípé àáyá ti bẹ́ sílẹ̀ ó sì ti bẹ́ sí ààrẹ sísá ni nítorí náà ń kọ́ àìmúlọ́kànṣinṣin láti rí pé ohun gbogbo ń lọ létòlétò ní tòrótìbú ìpínlẹ̀ ọ̀yọ́ àti fún àwọn àjọṣepọ̀ ọjọ́ iwájú òun náà ni àgbékalẹ̀ ibùdó tí yóò máa ṣojú ti ẹgbẹ́ òṣèlú apc ọ̀hún fún ètò ìpolongo lọ́lọ́kan ọ̀jọ̀kan tí yóò fi máa wáyé ní gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ pabambari náà ni olú ìròyìn wípé ọ̀pá honourable ọlọ́ọ̀lúwa peter abidemi èèkàn pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú ti apc àtayéṣe tilẹ̀ fìdítì ọ̀kan pàtàkì nínú àwọn oyè tí wọ́n fi fúnni fẹ́ni tí bá ń tayéṣe ni ó kí gbogbo mùsùlùmí o ó sì yọ̀ dunnú pẹ̀lú wọn pẹ̀lú wípé a kú ayẹyẹ ti ọdún náà bẹ́ẹ̀ sì ni àlàáfíà àti ìṣọ̀kan náà ni ẹ jẹ́ ká tún múlò lásìkò tá à ń ṣe pọ̀pọ̀ ṣinṣin ọjọ́ bí ànábì muhammad bó ti jẹ́ nù ìwé ìròyìn splash ló gbé
4: yìí. ibi tó bá ti kọ̀rọ̀ ìwé ìròyìn splash jáde nígbà náà.
8: ìwé ìròyìn splash
4: ọkẹ́ ìyẹn jẹ́ lọ sílùú kiri nípínlẹ̀ ọ̀sùn.
8: kò sún jìnnà sí ìwò tó
4: bẹ̀. ìwọ lọmọ ó kù sí ọ lọ.
9: wọ́n ní ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC ẹ̀ka tìpínlẹ̀ ọ̀sùn àti ẹgbẹ́ òṣèlú ti Accord náà ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ síra wọn di ẹ̀bí lura wọn lórí takotako bán tó bẹ̀rẹ̀ sí ní ro ní ìkirè níjọba àbílẹ̀ ti ré wọlé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ò wípé dẹ́bà wa kọ̀ọ̀kan àti èrò kan ṣe àforígbà bú tí ẹ̀mí wọn sì bá ìṣẹ̀lẹ̀ náà tó bá lọ ẹgbẹ́ òṣèlú ti apc tí wọ́n ń di ẹ̀bí ìṣẹ̀lẹ̀ náà ru àwọn jàǹdùkú olóṣèlú tí wọ́n tọ́ka wọn sí àkàtà Accord tí wọ́n ní wọ́n palẹ̀ ẹnìkan tí ṣe ọmọ ẹgbẹ́ apc Súnkànmí Abiodun wọ́n palẹ̀ rẹ̀ mọ́ wọ́n lù ú bíi kúkú bíi yíyẹ látàrí bí wọ́n ti ní wọ́n wọ́ túrútú o nílẹ̀ bẹ́ẹ̀ náà kó tó di wípé ìpè ó dún o sí àkàtà àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n ní kódà àwọn ọlọ́pàá tẹ́ tún wá gan náà wọ́n tún kọlu àwọn náà ńbẹ̀ nígbà tí wọ́n máa ṣàlàyé wọ́n ní ẹgbẹ́ òṣèlú Accord àwọn wá ń di ẹ̀bí ru dpo ìyẹn divisional police officer ti ìrèwọlé division bámidélé ọlátọ̀nà wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò wọn ṣínà bá ń ru aráàlú civilians tí wọn ò dì á mára lábì kankan ṣùgbọ́n nínú àtẹ̀jáde ti ẹgbẹ́ òṣèlú ti apc tí àwọn wí o tí wọ́n sì buwọ́lù láti pàṣẹ ẹni tí ṣe olùdarí ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ kọ́lá ọlábísí ó bu ẹnu àtẹ́ lu ìgbẹ̀mí àwọn èèyàn méjì yìí látàrí kíni lásìkò ìgbà tí wọ́n ní wọ́n palẹ̀ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ wọn wọ́n palẹ̀ rẹ̀ mọ́ o wọ́n ní àwọn alátìlẹyìn tí wọ́n ní wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú ti Accord tí wọ́n ti kọ́kọ́ sá lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kúrò nílùú kiri wọ́n ní lẹ́yìn tí wọ́n ní wọ́n gba ẹ̀mí ẹni tí ṣe alaga tele ti ijoba bile ti re wole o iyan remi abas leyin ebe won ni won ba to pada deji gam ni ketete kede re ijawe olubori gomina ademola adeleke wi po jawe olubori le kan si won ni according to gege bi ati wi o egbe oselu ti apc wa ni awon janduku oloselu yi ti awon mo bi pe won toka awon si egbe oselu ti akodu won ni won bere si ni gboju awon eyan mele won toju awon eyan mele basu basu papa julo awon me egbe oselu alatako atawon me egbe awako National Union of Road Transport Workers NURTW lawa lawa bayi won ni oko bale ara orokun ara oradie ini oro tin bele kedumare ko saanu fun wa
8: ami ase edumare oda king se ale dinare jomo
4: la ise
8: okay e kan je sare lo si nile eko ni eko la lo eko la lo ah bawo se eleniyan eleniyan wani gomina ti ipinle eko ba bajide sanwoolu o na ni o ti fi gbagbo re to gbopon han bayi o ninu egbe oselu APC bi won tin gbaradi fun eto idibo gbogbogbo todun 2027 leyi to nso wipe egbe na sise takun takun lati ri daju pe aseyori ire aseye talakan sepo na nti wa ni torotibu ipinle Eko Sanwoolu soro inu oro to bode nipase lojupo ayelujara X re lojo aje Monday tana leyin abewo to se ni o si awon office kede ati ipolongo gomina ti are labi ase egbe oselu APC lati lo wo bi nkan gbede duro eto bo se nlo gbogbo gomina soro oni igbimo eleto ipolongo na ni won ti bere awon itagbon nu lorisirisi ati eto lo nlo labenu ani eleyi na ni yo si fi je ki o dirorun fun bi ibo na yo ti se waye ni irowo ati irose o toka bakan na pe are Bola Ahmed Tinubu leni ti o tesiwaju labi ase egbe oselu APC gege bi are orilede Nigeria ati eni to fa kale lati dije dupo gomina ni ipinle Eko omowe Obafemi Hamzat ati awon mi na ti won ma dije labe ijoba ipinle ati ibile gbogbo nbe na ni won ti duro digbitan lati duro pelu egbe na ati ile egbe lapapo o fi kun oni ka ma tan ara je ise nlo takuntakun labenu be si ni opolopo ninu awon egbe na ni won se takuntakun nu ise o oni e wa ri bayi o oni gomina soro oni isowo farajin farasise ti awon mo egbe nse lasiko yi o tun ba nfi ohun lokan bale o si nje ki o di mimo fun ohun pelu idaniloju wipe egbe oselu APC digbila won wa won si ti setan oni tori pe awon setan lati tubo fese oselu mule gaga bo ti ye ko ri gangan bi won ti se to ko je bi o ti je foto ora toni aye tori ipo be dun ka gba han mi yon ni ibi ti ba be ni ba je pepe yemo na la ba je mo
4: te ba koja yi
8: wahala ti elomi wa nu ago mewa koja ogun oseju ohun na ni ke pade olori sport lori eto ta pe ni ja won si bo ba wa di ni ago mokanla yale ta oro yi e pade olayin ka gbo ola lori eto ta pe ni parrot extra aye ko to be lojo toni akanse ni o fun ogbon tarigi ogbon tagi tagi osere ni agboje to dologbe Taiwo Zan ogogo woni ona ni tojo toni yo ma waye o a ni o fi ma waye o woni koda pelu yeye toyin Adegbola Ajoke Asewo ona ni won jo ma takoto
4: oro tori universe
8: a Asewo tori anywhere woni ona ni won fi ma a se etun won jo ma se eto hun lojo toni eku itetileko esi mayin ko nikan ni splash 105.5 fm ago meje ale oni be ni adi to olodumare iwe ologbe oloye di ofagunwa na ni a tuma ka sowo waju la ago meje olorun waju opele oro ade osi loroko ti mo je mo kini ti kike ayo lere kusu Eko eswa
9: kuli ama ni fowo se na loroko temi ojulo wa ni kai presenter yin na ni yoku di la ago meji nigba ta tun mu akotun gbankogbe iroyin wa si eti gboyin ese o tente ti le ku si wa

0: Splash 105.5 FM, the integrity station.
1: Splash FM 105.5.
2: We've got the city on lockdown.
3: Got my own city that I hold down.
2: We are Splash 105.5.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90 ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: ó ti pẹ́ tẹ́ ti ń gbọ́já wọn sí. Òkè téńté ló wà láwùjọ ìròyìn eré ìdárayá ńlẹ̀ yìí. Adéròkè Adéṣọlá olórí sport máa ń gbé wá débẹ̀. Jáwọ̀sí on Splash FM 105.5 Ìbàdàn. Àwòdì tó rè bára lọ rè yẹ ni. Lékèlèké tó rè kẹfún tún lọ mọ́nigínigí sí ni o. Olórí sport tún ti padà dé lápọ̀tún. Ẹ ò ní wò ó tán.
1: Ó dà ẹyin tèmi Adéròkè Adéṣọlá olórí sport Ìbàdàn ká máa vinga mú títí dé láti máa já yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní já yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kan kú jẹ, ẹ ní gògì àárẹ̀, ẹ ní máa yan fónà, ẹ wọ ẹ̀ ní ṣàwúrẹ̀ igi ẹ̀ wà ní bọ́ sí òkùnkùn ààyè. Ókè ẹsìn galo ẹ má fọ ẹja mura wa.
0: Dédédé mo tún gbé dé o. Ìbàdàn Kamavinga tún ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

Echo Juma. You go with that simple on Splash 105.5 FM. Ile fufu bala gbogbo felele nilu Ibadan ile baba kan de gangan ile oba kan de ti o pe meji lori eto ja won si iroyin ere idaraya lati ese kuku orilede Nigeria ile Adulawa ati jakejado agbaye loruko lowo botini fun owuro toni Desmond to the G agbawo totonton agbawo ton fase mu mi tun di olawo ale sex ni olotu eto ja won si o Aderunke Adesola loruko temi olori sport olori iroyin ere idaraya Ibadan Kamavinga ti yin gangan eyin temi loni lojo isegun asegun ku asegun arun o ti wa soju eni kan ku je eni gungi are eni ma yan fun o ya loni komo komo loni were were loni ki amasa loni waran sisa eje nbere na lata pon ka se iyen ko to di wi pa mo lo lori eto ja won si laaro tun ko do je wa wonu royin lo ni sansan ati ka se na ni ti ko kaka ki sapa ko fi a catch cruise gidi mo ni ko ma se mo ni o ma ka se ni mo na gere lanu le mo duro wo *347**1004*#*3474*#*1004*#. Oun na le fita lati je o loju opo cash e eyin na ti mo be ba ti ju si bayi ko wole lo se rere were re ni e to jori e ba wa labi odun 18 ko mo kan lu cash e o odun 18 soke oun na lo lanfani lati ta ton de ma je *347**1004*#. Tabi www.cashier.ng www.cashier.ng oun na le fita lati je lapa be yen iyen laaro toni *347**1004*#. 500 naira le ita o e mo duro wo e mo je e mo na gere lanu le mo je kan na kandu sin lese e so mo sakaba yen ki gbogbo e ke le bakabakaba ni ki se pe sare kabakaba gbogbo e ma ta lenu ni okay ko to di pe ma wa nu royin lo laaro toni e happy molid nabi si gbogbo muslim mo ni pinle oyo a orilede Nigeria ati jakejado agbaye e aku ojo bi anabi e o e molid nabi ohun na ni lo tanu ba gbo po lude wa awon mo ilewe tan lo lide ko je kopolopo eyan mo po lide nbe e o lude wa iyen leni awon osise ijoba apapo mo pe ijoba apapo kede oni yi keke bi ojo simi iyen lenu ise iyen fun molid nabi okay ejan wa nu royin lo la lo ni sansan laaro ti toni lori eto ja won so de je wi pe a ti royin to ni se pelu ere idaraya bolu aladi kuku gba lori yanrin iyen beach volleyball ohun na ni ma ti ko laaro toni o tori pe iko elere idaraya bolu aladi kuku gba lori yanrin fo lede Nigeria iyen beach volleyball players iyen beach volleyball team Nigeria na mo ti mu ticket ati lo kopa ninu idije Olympics lodun 2028 awon elere idaraya bolu aladi kuku gba lori yanrin o lede Nigeria won ti kopa o won ti yanyan lati lo kopa iyen nibe tori pe lede Nigeria agbabolu aladi kuku gba won bi Estamba Pamela Bawa owo pata na ni won ti pada su lede Nigeria leyin ti won fitan bale iyen fun orilede yi ro ye pe ajo to nsi re daraya bolade kuku gba lori yanrin ohun na lo ki won ka bo nigba to lede Nigeria lanfani lati ja ticket lo kopa ninu dije Olympics ele to ma waye lodun 2028 o ti set bayen won ti set wa pa be o da lede daraya bolu alafowoju sajo yen basketball iko di Tigress orilede Nigeria awon na ni royin je odi mimo pe won sin reti oluko ni won iyen Rena Wakama ko darapo mo won o saju dije feya agbaye ere dere bola la foju sajo to ma waye ni lo Berlin lo lede Germany ose meji pere ohun na lo ku o ki dije feya agbaye bola la foju sajo awon obirin ko lanfani lati waye pelu bi won ti se wo ipele to gbeyin iyen fun igbaradi awon ofigagbaga ti won gba ninu dije feye agbaye Rena Wakama ni orinje odimo pe lede America ohun na lo wa o pelu iko egbe agbabola lafoju sajo Chicago agbabola lafoju sajo Chicago Sky eleyi to wa lara awon igbimo olukoni won iyen ninu idije WNBA
àmọ́ ìrètí wà pé láìpẹ́ láì jìnà yóò darapọ̀ máwọn agbábọ́ọ̀lù rẹ̀ aláfọwọ́jù sájọ rẹ̀ ìyẹn ní orílẹ̀-èdè ní orílẹ̀-èdè Germany eléyìí tí wọ́n máa wà fún ìdíje náà. Ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́ àwọn obìnrin bọ́lá aláfọwọ́jù sájọ ó bẹ̀rẹ̀ láàrin ọjọ́ kẹrin títí la ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Lẹ́ẹ̀pẹ́jọ ikọ̀ D Tigress òkè Zaragoza òun náà ni wọ́n lọ fún ìpele àwọn ìgbáradì wọn. Eléyìí tó gbẹ̀yàn pé igbákejì olùkọ́ni ni Rena Wakama nínú ikọ̀ Chicago Sky lábẹ́ olùkọ́ni Tala Marsh nínú oṣù kẹrin ọdún tá a wà yìí òun náà ni wọ́n sì yàn. Àwọn afikabọ́gẹ ilé tó lè Nàìjíríà tí wọ́n ti gbá ìyẹn D Tigress wọ́n ti fìdí rẹ̀ náà afikabọ́gẹ lọ́rẹ̀ sọ́rẹ̀ wọn. Wọ́n fìdí rẹ̀ sọ orílẹ̀-èdè China lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ 70-67.69.65 points kan nínú 3 game tournament kan eléyìí tí wọ́n láǹfààní láti lọ kópa fún kó tó wá di pọ́n jáwé olúborí 88-77 points ìfikabọ́gẹ ilé tó gbẹ̀yìn ní Tenerife náà ẹ wo ìfẹ́kúfẹ́ náà ni wọ́n fi orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Spain ó fi ìyà jẹ wọ́n orílẹ̀-èdè Belgium náà tún fi ìyà jẹ wọn. Zaragoza ni wọn wà báyìí lórílẹ̀-èdè Spain fún ìfigagbága wọn. Eléyìí tó gbẹ̀yìn kó tó ti pé díje ọ̀hún ó bẹ̀rẹ̀ lọ́sẹ̀ méjì tá a wà yìí. Àwọn eléré ìdárayá orí ọ̀dọ̀ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n kópa nínú ìdíje World Athletics Ultimate Champion Championship eléyìí tó jẹ́ púpọ̀ àwọn tán bá ń ṣe dáadáa.

orílẹ̀-èdè hungary tó dẹ̀ jẹ́ ké láti ọjọ́ kọkànlá títí da ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí òun náà ni ó fi láǹfààní ìyẹn láti wáyé ìyẹn bẹ́ẹ̀ àwò gédéńgbé ókè. Ikọ̀ Edo Queens orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ni ìròyìn ti jẹ́ kó di mímọ́ ókè kó torí pé màá lọ ní ìròyìn tó ní ṣe ẹjẹ mú ròyìn Edo Queens yìí ikọ̀ Edo Queens orílẹ̀-èdè Nàìjíríà náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìríjú wọn nínú ìdíje ní ọ̀lọ́ kópa nù díje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ adúláwọ̀ àwọn obìnrin ìyẹn wá fún qualifiers ìyẹn fún CAF Women Champions League torí wípé wọ́n bẹ̀rẹ̀ figagbága wọn bẹ̀rẹ̀ dáadáa ní Ouagadougou ìyẹn lórílẹ̀-èdè Burkina Faso figagbága àkọ́kọ́ eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ẹ̀kọ́ Edo Queens lójú orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gba ẹ̀kọ́jú AS Grande National ti Benin Republic méje sódò òun náà lẹ́dọ̀ Queens ni wọ́n ìnà wọn o ìnàkúnà òun náà ni wọ́n gbé wúro sójú ojúgbà wọn ìyẹn ní ojú bẹ́ẹ̀ sì rèé. Abala àkọ́kọ́ òun náà náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ búkú ọ̀hún ìyẹn sára AS Grande National àmì ayò méjì sódò wọn balọ̀ gba tí ó di abala kejì wọn sáàkó bíi márùn tó kù wọn kò bò wọn ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù Edo Queens ìyẹn Chioma Moses omi àwọn oníbẹ̀ta nínú ìfigagbága náà iṣẹ́ ìrìjù wọn dẹ̀ ń tẹ̀síwájú nínú ìdíje yìí ókè ẹ jẹ́ ń lọ sínú ìròyìn tó ní í ṣe pẹ̀lú ìdíje ìdíje ọba rashid adéwọlú ládọjà olùbàdàn tilẹ̀ ìbàdàn arusa one káṣe kábíyèsí forí adélàáfin bàbá kábíyèsí o eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá olùbàdàn ìyẹn olùbàdàn cup tọdún 2026 olùbàdàn football championship òun náà ni wọ́n pè ọlá òde yìí òun náà làwọn figagbága lọ́lọ́kùn òjọ̀kan ni ó bẹ̀rẹ̀ tó dẹ̀ jẹ́ ké ikọ̀ green waves àwọn àti the healer náà kojú ara wọn láago mẹ́wàá lọ́la sunlight fc àwọn àti yemi fc wọn mọ̀ọ́mù nǹkan lẹ̀ aago mọ́kànlá àbọ̀ figagbága àwọn ò wáyé general mim àwọn àti charity aago kan ọ̀sán ọ̀la ni ultimate fc àti god's world aago méjì àbọ̀ lọ́sàn ọ̀la ìfigagbága àwọn ò láǹfààní ìyẹn láti wáyé pápá ṣeré loyola college làwọn ìfigagbága náà yóò ti wáyé o ìyẹn fún ìdíje ọba rashid adéwọlú ládọjà football championship tọdún 2026 eléyìí tí wọ́n fi ń yẹ kábíyèsí olùbàdàn ilẹ̀ ìbàdàn tí wọ́n fi ń yẹ wọn sí ókè ẹ jẹ́ kó ń bẹ́ẹ̀ kí n lọ níròyìn tó ní ṣe pẹ̀lú aṣọ́lé ọmọ orílẹ̀-èdè nàìjíríà amaz obasoge òun ló ti jẹ́ òdì mímọ́ wípé òun fẹ́ fẹ́ àdéhùn òun lójú sí pẹ̀lú kọ̀bẹ́dẹ́ insurance àwọn sì ti padà dé bẹ̀rẹ̀ sáà tuntun nínú líìgì àgbọ̀jọ́ orílẹ̀-èdè nàìjíríà ẹ̀mọ̀ orílẹ̀-èdè tanzania òun náà olórílẹ̀-èdè ethiopia olórílẹ̀-èdè tanzania ibẹ̀ ló ti lọ mú ṣe ajé ṣe ṣùgbọ́n nísẹ̀yìí yóò padà sínú ikọ̀ bẹ́dẹ́ insurance àdéhùn ọdún kan òun náà ló sì tọwọ́ bọ̀ pẹ̀lú wọn ó ní ẹmọ̀ pé inú ikọ̀ bẹ́dẹ́ insurance lòun ti bẹ̀rẹ̀ iṣẹ́ òrìjì òun gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù nínú líìgì orílẹ̀-èdè nàìjíríà kóhun tó lọ sílẹ̀ òkèèrè àwọn ibi tóhun ti gbá bọ́ọ̀lù lọ́kùn òjọ̀kan òun tún ti wá padà dé o láti ṣe dáadáa ìyẹn fún wọn aṣọ́lé ikọ̀ bẹ́dẹ́ insurance báyìí amaz obasoge aṣọ́lé super eagles tẹ́lẹ̀ òun náà ló ń jẹ́ kó di mímọ́ ókè ẹ jẹ́ ń lọ àárín gbogbo orílẹ̀-èdè nàìjíríà ìròyìn tó ní ṣe pẹ̀lú nff ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun náà ló ti ń jẹ jáde pé bí èèyàn méje ló ti kọ̀wé fiṣẹ́ lẹ̀ nínú àjọ nff ẹ ń gbàgbé pé ìpàdé àpapọ̀ wọn tó wáyé ní oṣù kẹta ọdún 2026 wọn ti jẹ́ kó di mímọ́ ti fìlànà léde bí àwọn ètò ìdìbò àjọ náà ṣe wáyé ìyẹn nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ṣùgbọ́n wọn ò tí ì ríwọ́ ọkọ̀ fi ṣàdá lórí ẹ̀ pẹ̀lú gbogbo wọ́ọ̀lùkọlù tí ń ṣẹlẹ̀ àmọ́ o ṣe é rí ipò akọ̀wé àgbà fún àjọ nff yìí nff general secretary wọ́n ti jẹ́ òdi mímọ̀ wípé ìpẹ́ wa mọ̀ ẹ mọ̀ rò pẹ̀lẹ́ mọ ọdún kòkò ìpẹ́ tó ń jẹ́ akọ̀wé àgbà ipò lè kọ̀wé fi pò lẹ̀ àbí kinní kan wọ́n nítorí wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé lábẹ́ ìwé òfin àjọ nff ipò general secretary kì í ṣe wípé
won dibo yan won sibe bo se mo yan president yen si office lodo odun nkan kan abi lodun merin merin odun meji meji te se mo nse ni awon executive committee oni rara o e ko si nkan to kan awon pelu e o ipo secretary oto ni o.

0: won yin awon won se ma yin awon executive committee to ku iyen nibe o to le to tumo si bi pe eni ti se general secretary o gangan na ni gbogbo lori secretariat ajo NFF ade ma gbagbe bi pe loṣu keta ojo kejidilogun oṣu katodun 2015 nigbati general secretary ajo NFF n gba na Musa Amadu ti o kọwe fi ipo re le o kọwe fi ipo re le funra re to re pe ona eleyi ti iwe ofin won to la kale ohun na lo fi gba kọwe fi ise won lo fi gba ko le yen labe ajo NFF iyen ni igba na lohun oni ile to tumo si pe ipo ti ta won o yato o ipo won o yato iyen si ma se yan won to ku iyen si enu ise in to wa wa nbe ni wipe won ni ipo ta won won yan won sibe ni sugbon bi won ipo awon egbe to ku yen executive committee members fun ajo NFF are ni kankan ni e mo ba won are se nwa to se converse fa won efi edibo fun won se gbogbo e awon senior secretary awon yato ba won se debe o yato si bi awon tan lo ndibo tan converse awon ede awon o lo converse fe ni ti o an pe awon wa ka won wa ṣiṣẹ àwọn sì mọ bí ó ṣiṣẹ ìjọba òun náà sì ni àwọn ìkọ̀wé fiṣẹ́lẹ̀ ó lè jẹ́ wípé kì í ṣe pé wọ́n fún àwọn lọ́rùn dandan pé táwọn NFF ọ̀fíṣà tó kù wọ́n bá ń lọ àwọn náà gbọ́ lọ tẹ̀lé wọn ni ẹ mọ̀ jòyà yín lẹ́nu pé orúkọ ẹni tí ń jẹ́ general secretary lákòókò ẹ ti ń gbọ̀ tipẹ́tipẹ́ ó sì ṣe wà bẹ́ẹ̀ ni kódà article 42 lórí ìwé òfin àjọ NFF gbogbo ẹ̀ náà òun ló wà ń bẹ́ wípé NFF president kan lè propose sáwọn executive committee member ni wípé ẹ gbọ́ ṣé general secretary ta bá ń bẹ̀ ṣé kan bá wa yọ ká pè fún pé kan fẹlòmíì ìyẹn síbẹ̀ ọ̀ṣọ́ bí olórí òṣìṣẹ́ ní secretariat àjọ NFF òun ni general secretary kan mọ̀ dá lúrú pọ̀ mọ́ ṣápà ó da ikọ̀ falconet orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọ́n ti fìlú Abuja sílẹ̀ o ìyẹn olùlẹ̀wọ̀ Abuja wọ́n ti lọ ìyẹn sí Poland lórílẹ̀-èdè orílẹ̀-èdè Poland níbi tí ìfigagbága yóò ti wáyé tí ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ogún ọdún tí ó ti láǹfààní ìyẹn láti bẹ̀rẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ wípé wọ́n ti wọ ìpele kẹta ìpele wọ́n ti wọ àṣekágbá ìdíje yìí ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn náà náà forílẹ̀-èdè Nàìjíríà lẹ pẹ̀lú olùkọ́ni wọn Moses Aduku àtàwọn agbábọ́ọ̀lù 21 eléyìí tó ń kó lọ sórílẹ̀-èdè Poland ìyẹn fún ìfigagbága ní bákan náà balógun ọjọ́ igbókùé òun ló jẹ́ kó di mímọ́ káwọn ọmọ Nàìjíríà kan ṣe àtìlẹyìn tó gbọ́ngbọ́ ìyẹn fún àwọn kán máa sin àwọn lọ káwọn lè láǹfààní láti ṣe dáadáa ká sí orílẹ̀-èdè Nàìjíríà kó fẹ́ lẹ́lẹ́ ọdún 2010 àtọdún 2014 òun náà làwọn ọdún méjèèjì tó orílẹ̀-èdè Nàìjíríà wà àṣekágbá ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin tí wọ́n sì láǹfààní láti gba ànóde àárọ̀ òní òun náà náà dé orílẹ̀-èdè Poland òru ànámọ́júmọ́ òní náà ni wọ́n ti débẹ̀ tí wọ́n sì ti wà nílé ìtura tó yẹ kán wà láti mọ fara nísìnyí tí ìgbáradì yóò ṣì mọ tẹ̀síwájú ìyẹn fún ikọ̀ falconet orílẹ̀-èdè Nàìjíríà agbọ́mọyìn ikọ̀ super falcons orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń dè mẹ́yìn òun náà ló ti kéde pé òun ti fi kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray lóbìnrin orílẹ̀-èdè Turkey ó ti fi kọ òun lẹ́yìn tí àdéhùn rẹ̀ tí ó ti tẹnubodò pẹ̀lú ikọ̀ òun ó jẹ́ lè di mímọ̀ lásìkò tó fọ̀rọ̀ lédè lójú ọ̀pọ̀ ayélujára instagram àti twitter rẹ̀ ló ti jẹ́ di mímọ̀ wípé iṣẹ́ ajé iṣẹ́ bọ́ọ̀lù ó ti gbé òun kúrò lórílẹ̀-èdè turkey ìfigagbága 42 náà ló gbá ìyẹn fún ikú zaban uzum ìyẹn lórílẹ̀-èdè náà tẹ́lẹ̀ fógó méjì péré òun náà ló mí fún wọn gẹ́gẹ́ bí agbọ́wọ́ ẹ̀yìn Galatasaray òkè wọn pò ṣe nígbà táàbà tún wá bojú wò láàárọ̀ tòní next chapter eléyìí ta rí sí tòsìn dè mẹ́yìn ìyẹn Sadio Ramos ti alólèdè Nàìjíríà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benfica òun náà ló lọ tó dẹ̀ jẹ́ ké ọdún 2029 òun náà ni àdéhùn rẹ̀ yóò tẹnubodò pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benfica àdéhùn ọdún méjì mẹ́ta náà ni tó sì dè mẹ́yìn ló tọwọ́ bọ̀ pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benfica ẹni tí ṣe ọ̀gá àgbà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Hamburg lórílẹ̀-èdè Germany ló ti jẹ́ kó dimọ̀ pé Tyrell Murphy yóò ṣe dáadáa o ìyẹn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Hamburg nínú ìdíje German Bundesliga mọ̀ pé Tyrell Murphy ló darapọ̀ mọ́ Hamburg látinú ikọ̀ OGC Nice nínú ìdíje French League One ìyẹn ní àná ó ti wájú di mímọ ìpè tẹrẹ mọ́fì lè táwọn ẹgbẹ́ àwọn ọmọ táwọn rí lára rẹ̀ táwọn fi ni ó mọ̀ bọ́ọ̀nù kọ àwọn táwọn sì fi ṣẹwọ́ sí i àwọn sì mọ̀ wípé iṣẹ́ ìríjú yẹn ó máa ṣe fáwọn tó máa complete ẹni tí ṣe agbẹnusọ Anthony Joshua Eddie Hearn òun ló ti jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò ṣe rí ìjà Anthony Joshua àti Tyson Fury àwọn mọ̀ wípé yóò láǹfààní ìyẹn láti wáyé ó ní kò sí nǹkan tó lè di lọ́wọ́ kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ lẹ́wọ̀n pé lọ́wọ́ ẹ̀ báyìí orí ibi tí ìjà wọn ti wáyé náà ti ń ṣe bóyá Saudi Arabia ni bóyá Las Vegas ni bóyá UK ni oríṣiríṣi ọ̀rọ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní jẹ jáde láàrin Netflix àti Saudi Arabia gan ìyẹn àjọ tó ń ṣeré ìdárayá ẹ̀ṣẹ̀ kíkànlá pa àbẹ̀ pé bóò ni ẹ mọ̀ pé ẹnìkan sì wà tó yẹ pé olówó ìjà tó máa ń sponsor ìjà Saudi Arabia ìyẹn Turkey Alaskinki òun náà Turkey Alaskin òun náà ni wọ́n ti ń bá sọ̀rọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ti ń lọ lórí ibi tíjọ òun ó ti láǹfààní láti wáyé torí ẹ̀ pọ́n kálukú ò tí ì fẹnu kù àwọn tán wá dán jẹ́ ara Great Britain wọn pé Great Britain làwọn méjèèjì ọmọ UK ni wọ́n pé kíjọ òun wáyé nílùú wọn àmọ́ àwọn Netflix gbogbo wọn àwọn fẹ́ fi pawó ń tàwọn ni àwọn fẹ́ gbélé pawó ni kìí ṣe pé àwọn fẹ́ ṣèjà torí kíjà mọ́ wáyé àbí kinní kan bẹ́ẹ̀ sì rèé Madison Square Garden náà wọ́n tún sọ pé kó láǹfààní láti wáyé ń bẹ̀ àmọ́ ẹ̀dí àǹtí ni kò sí iye ẹjọ́ tí wọ́n lè rò ìjà Anthony Joshua àti Tyson Fury yóò ṣàpadà wáyé òun náà ni ókè wọ́n ti la gbowó ipò ti ya báyìí tá a bá padà dé àtàpá abẹ́nú láti bẹ̀rẹ̀ sí ní mú ọ̀rọ̀ sọ lórí ètò ìjà wọn sí láàárọ̀ títò nìyí ẹja dàgbò kò lè pójú owó tàbí padà dé ìjà wọn sí ń tẹ̀síwájú lójú òpó káṣẹ *347*1004*1# ẹkú kalẹ̀.
1: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny soy oil for that wholesome goodness that my family deserves.
2: You too can do the same with Golden Penny soy oil and vegetable oil refined palm olein that's a size for every pocket and enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny oil. Eat well. Live well.
3: One whistle and it's on. Stunning goals, last minute drama, dazzling skill, all your favorite teams, leagues and stars. The biggest nights, all the Premier League games and more on SuperSport. It's on. This is the world's best football destination. Reconnect today or get the DStv decoder offer of 15,000 Naira, which includes subscription and free DStv stream.
4: Say after me, millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀n-mọ̀lúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
8: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
12: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 0807-112-4000.
12: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
13: Mommy in the kitchen cooking rice
14: with Mama Dog.
13: Chicken in the pan, looking nice.
14: Mama dog!
15: Keep your voices down.
13: Smells yummy. Everywhere is smelling so, so nice.
14: It's Mama dog!
13: Our neighbors will soon come and start knocking.
2: Good food starts with good oil. Mamador Oil brings out the delicious flavor your family loves. Mamador Oil is available in stores near you. Use Mamador Oil today.
16: The renewed hope train under the transformational leadership of Asiwaju Bola Ahmed Tinubu marches on. Nigerian women under the APC have united on the platform of Tinubu Torch Bearers, TTB, taking the message of renewed hope to the grassroots. Oyo State proudly welcomes the indefatigable First Lady of the Federal Republic of Nigeria, Her Excellency Senator Olurani Tinubu CON, to Ibadan. Join us on Monday, 31st August 2026 at Liberty Stadium, Ukiajo, by 9 a.m. Accompany Her Excellency, Adriana Nashetima, wife of the Vice President, and Dr. Alile Dele, APC National Woman Leader and Convener of TTB. Receiving them are Her Excellency, Ambassador Dr. Florence Ajimobi, TTB Oyo State Matron, Colonel Gbenga Adegbola, PhD, TTB Oyo State Patron, Engineer Jibril Dr. Sanusi, staunch TTB supporter, Dr. Felicia Adekemi Opatunde, Woman Leader, APC and TTB Oyo State, and Alaja Azulfa Adeyemi Adetunji, Oyo State TTB Coordinator. From Ibadan, Ogbomoso, Okeogun, Ibarapa, and Oyo, let's mobilize and welcome our First Lady to Ibadan. TTB, carrying the torch for a renewed Nigeria.
17: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
18: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi? Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
19: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
18: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
19: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: Facebook. Splash FM 105.5 Ibadan tẹ ba tẹsi kete kele mo bi kan se lo lori agbara laaro ti toni o da latodo awon lami to bi na ni ti ko abi ko da duro gbadan ka won ni laaro yi
1: ako juma to ko ako yan ra le
0: ikma to mo lara an ka won ra ni laaro ti
2: ako juma to ko ako juma ra le
0: okay e je mu lati country je mu lati ija antoni joshua ti ta security ija yi ipolowo o ti poju polowo o lagba se yo waye ko ni waye yo waye ko ni le ki se ku mo kokon fi mu wa se na ka ko mo ti oro ti mo wi pe iye ha ti mo wi pe iye owo ele ti ija yi ti o mu wa ti o pa yo po fu po te kokon so pe to ni joshua ta sikuri be jana ati ni publicity to ti kokon bule na pe se ko yo pada waye se ko yo pada waye se ko fe mu wa se tori ejo gan se po pe ja wo waye ko ni waye lo ba
1: se lapodo temi ta ba wo oro ile to sele ye mi ri pe pelu pe ja o waye ati je o waye yi emi ri pe won fi ile lati fi je pe won fi se ipolowo ni tori awon na ro pe ja yi ta ba wo dada e ja wo eyin Anthony Joshua e ja wo gba ti Anthony Joshua to ti lanfani la ija ile to ja kan ile to ja wo ilu ori yen awon na de ro pe asiko ile yi pelu ija ile ta won fe gbe kale yi asiko ni lati je pe ka won tun pa owo wole esmo pe gbogbo awon to n gbe dije na kale ita duro fun na ni pe kowo wole ni so ta ba so pe ijo waye ta ba so pe ijo waye ele to tun mo si wi pe awon na nwa ogbo ogbon won ni ogbo ogbon ba lagba fi je ko oni nkan ti awon onigbowo e na la nfani lati pe ka ma fa seyin ko fi je pe awon o la nfani lati ri owo tabua lori ija ile ti Anthony Joshua ile to fe lanfa lati ja mi ri pe ija yi ta ba na so seyin ke se pe boya won fe jo waye mo won so seyin latari wi pe won nilo owo kowo gidi o jade iyen fun won lori ija Anthony Joshua to lo mo wi pe le pelu ija ta ile ta Anthony Joshua ja lo yen ita won na dode ni pe ka won na o tu ri owo tabua
2: ko sele
1: ko sele
0: o da e ja lo si oro to tin jarin lati bi ojo meta lojo pa ilu jara tori wi pe kini mo mo pe obi won podcast iyen podcast Mikel Obi mo soro mo ma won oyin lorisirisi wa iyen lati ori podcast yen wa sori ija won si sugbon o jo bi eni wi pe o ti wa fe diwo wo o ti fe di wahala to ba o ti wa di pe to ba ti doro Ronaldo Messi wahala mo waye tori pe lakoko yi emi ba so wi pe to wa mo Ronaldo lo fe Messi o Ronaldo Messi ni o idi ti o su like Messi ni pe kini kan be o ti jo bi eni e ma wule mo soro nipa eni keji mo toro ti fe mo di ose o ti fe mo odose lati pasa wi pe jeje okosha an bi pe Ronaldo Messi oni Messi ni o lodo otun awa de Ronaldo o mo mi awon bi awon land yen nkankan ba won ti Ronaldo mo se bo baba nu en ti o mo wi pe international goal 14 ni jeje okosha ni fun Nigeria o ti pada mo bayi awon oro tam won ti tuta
2: lọ́rọ̀ tèmi mi wí pé bí n tẹ́ sọ wípé tá bá bíyàn
0: ṣé àwa lè sọ̀rọ̀ Messi Ronaldo mọ̀ báyìí kọ́ mọ̀dí wípé wà ló wà ṣẹlẹ̀
2: irọ́ téèyàn bá fẹ́ sọ ẹ̀yìn á sọ ní ṣókí ni pé Messi ni mo like n tí mo fi fẹ́ràn Messi lélẹ́yìn o ní láti bá ṣe ẹlòmíì jẹ àbí kó fojú kéré ẹ ṣe ni táwọn èèyàn rí nípa ọ̀rọ̀ tí jọjọ kò ṣàṣọ ni pé bíi pé ó fi wé Alan pé kéèyàn kàn sọ tábádé wò náà wípé ṣé torí pé Ronaldo sọ àwọn iṣẹ́ míì tó ṣe wà ń bẹ kárià
0: jọbẹrẹ kárià ni kódà kó tó bẹrẹ nígbà àwọn jọbẹrẹ kárià ni nígbà tó dẹ wà ní
2: Man U
0: a rí wípé Ronaldo ń play láti apá ẹgbẹ́ 7 ní Ronaldo tẹ́lẹ̀ kó tó di ibo ló ti rí CR7 tó ń lò kó tó di pé Ronaldo di full strike ọ̀dọ̀ ìpín nǹkan tápọ̀ lẹ́kùn ẹgbẹ́ àwọn
1: lápọ̀dọ̀ tèmi jeje okocha okoku taba wo dada se ri podcast ti mi ke se fun yi ke sa kokoro re ti won mo se podcast fun agba bolu ile to tu je leye tan agba bolu mo sugbon taba wo oro ti jeje okocha ile to so yen pe Cristiano Ronaldo won bere pe Ronaldo o Messi emi ro pe to ye ki jeje okocha so ni pe Lionel Messi ni taba de so pe kilo te fe ran Lionel Messi bye to ro pe o je taba ri gbogbo awon Luka Modric gbogbo awon to ni kru to je famous player awon sajo remo tan bere lowo won awon to ti gbabo kaka won bere lowo won awon to jo mo ile da won bere lowo won sugbon lati
0: on kanu ko mu yo si sarayi are ni
2: ta
0: idi
2: ni so idi so pe
1: ni so to fe lo mi o di wa pe nu ojoda o da ke e wa ni lati ma so pe mo compare en to de compare yi kò tiẹ̀ ṣe gbọ́ báwo ló ṣe máa sọ pé Ronaldo dàbí ẹni aláàdì nígbà tí ẹni aláàdì náà the same thing náà lẹni aláàdì náà torí ó náà máa mi àwọn eléyìí tó tún ṣe pé jẹ́jẹ́ okocha ó ló fi ọwọ́ ara rẹ̀ fa gbùrù
2: bẹẹni
0: níbi tí èsù sako sí ẹ lẹ
3: o wá rò
0: pé àwọn fáńsì ronaldo ló
3: kù iṣu kan tó jẹ pé òun gò mọ ń parẹ gan àwọn yẹn ti bá wọ jáde
0: bọ́n ti sọ fúnlẹ̀
2: ti pé
0: òṣèlú òṣèlú lè yóò ṣe tó fi mọ iye ọkọ tí mọ́mí ẹ ti lè
2: ní
0: bọ́ẹ̀fẹ̀ẹ́dì máa ń kẹ tó mọ̀ ọ́ wù jáde tó bá
2: jọ́sẹ̀
3: ó ti dì ní ìṣẹ̀lú ó ti mọ̀ dì ní
2: torí pé kí ni àwọn èèyàn wọn tún sọ wípé nínú jẹjẹ àti
3: òṣàyẹ
2: àti tibo kòtò àtàló ní àṣìṣì
3: gbẹmí ẹsọ fún ẹni
0: ìjọba
3: àwọn ẹgbẹ tó fi wí kẹ àjò ẹgbẹ tó fi àwọn ẹsọ wípé kí ni
2: ṣọ́ọ́sìkọ́ ọba ẹsìkú rì ṣọ́ọ́sìkọ́
0: àwọn èèyàn ní láti calm down tó wá ti dìbì ọ̀rọ̀
3: gold debate gold debate jẹjẹ òkòtò àárẹ̀ tó lọ sọ bí ìgbà tó wáyé pé òun náà ní tara pẹ̀lú kristiano ronaldo
0: ní torí fídíò kan wà tẹ́mi náà padà rí bóyá ìgbà tó wà ní bóyá fenerbahce àbí kọ̀ọ̀kan ni àti man u wọ́n jọ play
3: bó ṣe ṣe bolton wanderer
0: ronaldo bolton ronaldo ṣáà ṣe ní nǹkan kan lọ́jọ́ yẹn nínú máàchì yẹn
3: ẹnì àwọn social media àwọn èèyàn gbàgbọ́ wọn lọ bọ ọrú wà
0: kọ́lọ́ ẹ̀wù jáde ni wọ́n wú wọ́n wú máàchì yẹn wọ́n wú jáde bóyá torí wípé ó ní sínú pé ìwọ ọmọ burúkú ti wùwà kan tí ò dáa fún mi rí ló fi wò pé lónìí o ẹnì kejì òun náà ni màá padà mú ṣùgbọ́n èmi ò rò wípé ó yẹ kí tába ti wá sọ̀rọ̀ goat debate bá ìwà là yóò wá
3: ṣẹlẹ̀
2: kọ́lá ẹ̀jẹ̀ pé wà
3: láwọn ẹ̀rọ kọ́lá ẹ̀jẹ̀ kọ́ jẹ́ lọ́nà mẹ́sì
2: lọ fojú kéré báyìí
3: lọ fojú kéré báyìí àwọn olùfẹ́ lọ́nà mẹ́sì ló dìde pé
2: à
3: wà alẹ́ tó
0: gbọ́jà kọ́lá àwọn mẹ́sì wẹ̀ ẹ́zọ̀
2: bẹ́ẹ̀ni mẹ́sì wẹ̀ azad
3: irú àwọn jẹjẹ òyìn kọ́ ti kú
2: lẹ́nu
0: báyìí
3: legend ni kódà àwọn ọmọ nàìjíríà mi gbèsè ọpọ tán ni legend kíní kan tán ni legend
2: akẹ ojú kọlọ gbé ọsẹ ẹwà kọlọ gbé ẹsẹ ẹwà
3: kọlọ gbé àwọn àṣeyọrí ẹwà
2: láwọn
3: yóò sọ fún jẹjẹ òkú chabẹ
2: jáde ọmọ fi jẹjẹ
3: àwọn ẹni sọ pé kí jẹjẹ lọ mú àṣeyọrí ẹ tó jẹ pé legend ni so jẹjẹ náà òun náà ti kò
0: lọwọ
3: tàwa lọwọ tàwa ẹyin social media
0: people jẹ ẹ ẹ jẹ ẹ ẹ ṣe ẹ ṣe àwọn status gan even though gan kó mọ̀ jẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn èèyàn kan wà tẹ́yẹ pé kàtígórì wọn o lè mọ̀ fi wé ronaldo mọ̀ ní over 300 assists tí lèmi náà tún wò pé bóòlù wọn àtàláńdì ṣe ẹ mọ̀ wípé kíní yẹn ó ti yẹ ti ẹ ti pọ̀ jù
2: àyìn sẹ́
3: pọ́kàtọ́ ní sókè bẹ́ẹ̀
0: lọ́nà mẹ́sì ni o ìdílé o fẹ́
3: ronaldo
0: ó ṣe báyìí lọ́nà mẹ́sì is a work of art kíní kan ó sọ bẹ́ẹ̀ sọ̀nkẹ́
2: ronaldo
0: kíní kan ó sọ
2: bẹ́ẹ̀ sọ̀nkẹ́
3: ronaldo kíní kan ó sọ bẹ́ẹ̀ sọ̀
2: bọ́n ṣe wà ní ẹ̀
3: bọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ mẹ́sì ronaldo ó ní nema junior wọ́n tún bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlẹ́kẹ̀ tó sún ní nema junior so kí ló o ti sọ tiẹ̀
0: sókè
3: kówó kódà ló sọ pé ronaldo kẹ̀ mẹ́sì kẹ̀ ṣé mẹ́sì dá tó kíní kan mẹ́sì dá tó kíní kan
0: kọ́ran létí júrì tó dá padà sóko
3: àwọn sọ́yìn náà sọ ìdí sí ẹ̀
0: bó ṣe bẹ̀rẹ̀ bọ́ọ̀lù fún fún championship nínú ìdíje formula 1 pé kóhun fi retain title òun ṣàpọ̀ òun náà ni WDC yẹn world driver championship ló wà lọ́wọ́ ẹ̀ lákòókò yóò gbàǹsà tó kọjá ó dẹ̀ ti jáwé lórí nínú eréje méjì báyìí dutch grand prix àti belgian grand prix ní kọ́lẹ̀ ẹ̀kọ́ tó dípọ̀ lọ fún summer break mẹ́ẹ̀ antonelli ló ń léwájú àwọn awakọ̀ george ross ipò kejì lewis hamilton ipò kẹta òun ni òun wà bẹ́ẹ̀ ethan watson òun náà ló ti yan láti kópa nínú ìdíje us open qualifiers mọ̀ pé kálukú qualifier àwọn ti bẹ̀rẹ̀ nítorí pé ìdíje us open ó bẹ̀rẹ̀ ìyẹn ní òpin ọ̀sẹ̀ eléyìí tí a fẹ́ mú yìí bákan náà nova djokovic wọ́n ti ń mọ àwọn tí wọ́n máa kojú lọ́yọ̀ kọ̀ọ̀kan draw àwọn ohun tí ń láǹfààní láti wáyé ṣùgbọ́n ní mixed double henry parton àti leod glasspo wọ́n mọ̀ kojú sabalenka àti nova djokovic ìyẹn ní mixed double ó dà ìfigagbága tó wáyé lánàá kó gbá bọ́ọ̀lù chelsea àti fulham ìṣọwọ́gbá bọ́ọ̀lù chelsea ìyàtọ̀ bá àrídùnnú ní gbogbo àwọn olólùfẹ́ wọn inú wọn dùn ṣùgbọ́n mo lérò wípé nǹkan ẹyọkan ni mo rò tó dẹ̀ pé olùkọ́ni wọn ṣáàbí alonso ó gbà pẹ̀lẹ́ mi gan wípé ọwọ́ ẹ̀yìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù chelsea àwọn nílá ṣètún ṣe nǹkan sí àti ẹ̀dùnkọ́ tí ò sáwọn adára bíi ọ̀yọ́ adára bíi ẹ̀gbà bàdé àṣìlé bàdé àṣìlé kò sí wọn bẹ́ẹ̀ ìyẹn mọ́ àwọn bàdé àṣìlé tán ṣílé lẹ̀ ó ní ṣùgbọ́n sanchez gangan fúnra rẹ̀ tó ṣe aṣọ́lé àwọn oníṣẹ́ púpọ̀ láti ṣe tí ó bá mọ jẹ aṣọ́lé àkọ́kọ́ pé àwọn ní láti mọ mi àwọn àwọn òkan gbọ́dọ̀ máa concede jù nítorí pé kíni táwọn bá rí kọ̀ tó lè mi àwọn jù àwọn lọ wàhálà ó ṣẹlẹ̀ mí náà sì gbàgbọ́ pé tí chelsea bá rí kọ̀ tó lè mi àwọn jù wọ́n lọ wàhálà ó ṣẹlẹ̀ àwọn náà mi àwọn ṣùgbọ́n wàhálà yóò ṣẹlẹ̀ lórí nọ́mbà kẹsàn-án jà pedro a sọ̀rọ̀ lórí ẹ̀ lórí gbéná wojú ẹ̀ lọ́jọ́ ẹ̀ ti friday àmọ́ ìbẹ̀rẹ̀ nọ́mbà kẹsàn-án jp9 o ti bi eni pe o mu yesi o ikun atun rara Chelsea Fulham lanu
2: seri opo awon lolufe na asole yi na ni
0: inu lolufe Chelsea ti dun ba igbeyin
2: be ni
0: kepo to di 1005
2: se won de ni play true o complain ni pe pe ise wa lowo e pe o lawon ase kan to se amon temi awon remi na so lanu pe figa oga yen ke se figa to kan ma je
0: to ma
2: rorun fun won to ta ba wo bi ko Chelsea se na won le mi go won pe ko farm won le dago kokan pada
0: Okoko di 1-1, 2-1, 3-1. Ade di pe omo ti won ra Morgan Rogers ni Arise lana ko pa na to be di pe o ti bere side dada o ti jiya to fun otutu to fe po mu gan ni sa to koja kodun
1: la kodo temi ta ba wo dada mi ni pe ko Chelsea won si ni se to po lati se pa pa julo oro ti oduko ni won so pe keyan ma concede go yen to ta ba wo dada ade pe ko gba ball fun ami mi o pe ta ba so nipa fun am ta ba wo awon asima se bo mo pelu ko gba lo Chelsea na Chelsea na mo sa ba fi eyin won lele ni sugbon lana yen mi o le ti so pe boya Chelsea ti arrive tan tori pe ko to ba ye pe o ba concede la concede ju bayi
0: elo e ka aro o se ta ka se la aro yi se ta ka se la aro yi oruko yin ati mi ti mo tin pe yin pa pa pa
4: oruko mi ni Kabiru Lawan.
0: Okay, e ti je 25,000 Mr. Kabir awon customer care wo pe yin lati bere account details yin
1: so fun won fun igbesi akawon ball akoko ile tan ko gba yin temi kan ni pe won nilo ni gege bi oro to lu ko ni won so won nilo lati ma ma concede tori ko to ma concede ju to ba ko yohun ma mi awon on tan are je to ba lo ben to je pe o le ju lo to ko wa defensive ko Arsenal tan ni eyin dada to solid to ba concede la won kan ni ri amon kan mi mo
0: oda ko ni ju ba lori eto da won si laro tan a je UEFA tin September part 2 ni gbogbo ko to ba fe gba dije UEFA o foruko le yon bo monday olodun lo le mi Martinelli Alilal won se wo si lati gbe won ni ka je ran ko le nu fona fun yen stubborn ko ni ju ba lori eto da won si laro tan lai ka gba ola aye ko to paro testra ni wole tin ba dide mo tin ka to ri mi fo ire
5: o nkile o mile o nkile o mile
6: Splash 105.5 FM, the integrity station.
7: We've got the city on lockdown.
8: Got my own city that I hold down.
7: We are Splash 105.5.
9: Here is
6: 105.5.
9: One station, all the hits.
6: 105.5 Splash.
10: In the day when sunshine brings its brightness,
11: Lerato.
10: The house should you be. If not, Splash FM 105.5 FM. Come here.
6: 105.5.
12: Baba?
13: Yes, my son.
12: Tell me a story.
13: Millions of years ago, a meteorite made of vibranium, the strongest substance in the universe, struck the continent of Africa, affecting the plant life around it. And when the time of men came, five tribes settled on it and called it Wakanda.
12: Why?
10: We are black. We respect our culture. We are the history. We stand for unity. We stand for integrity. We are Splash. All Splash. 105.5 FM.
6: 105.5. The Splash.

0: Okay. Njẹ ka ma kira wa gun dede wo gbogbo bi te tin lanfani lati ma gbo ikani yi. Ikani Splash 105.5 FM. Ele to wa nile Mbala Velele nile Ibadan. Oya ta lo ta o tan je o pe ni o gbodo voice out. Atu ti de losan teni pelu awon royin loloko ojo kan to je tere idaraya. Ni bigibi ka kiri agba nla aye o lede wa Nigeria. Ni pile Oyo ati ni ese kuku ni. O ma du gbegbe ma kan sori pa ati gbogbo re papa to ki asale. Oya join together. Abanzo ni gbaro in loloko ojo kan to je tere idaraya. Atu lanfani lati ma tusu re de sale kuku. Iyen lawon royin eleyi to takoko takoko. Bakan na lawon royin yajo yajo to loyinbo npe ni breaking news. Bi ba se nbalẹ bayi la ma fon sira wala. Iyen losan teni ni o. Emi ni kankan mo wa nile agbara o. Desmond to the J. Agbawo ti ogbodo bawo je. O gani mi fi da wa ti o ma je ke lofa ni ma gba daada ni bigibi ka kiri agba laye. Tun di omo olowo lolotu eto ya le swagosi niye. Olale Hamzat loruko temi the top striker ele to gallant gan adu gbagban kede ma kase iyan losan teni e de ma gbagbe wi pe cash e na tu wa losan yi o as usual e tun lanfani ati gbowo lo awon eyan tun lanfani ati gbowo lo gba mi daada AAA gbogbo United Kingdom ogbeni akin ola abiodun ade tayo AAA gbogbo United Kingdom ebariba bon gbogbo London woni winter to ti sokale woni winter ti so lo kale ni agban ti UK se be ni orisirisi lati n gbo woni winter otutu to ti n bo die die die die August la mo wa yi baba yi ti bere be yen yo fe wo bi February March ko to di gbe yo ka se nle okay summer se n lo lowo a je yi pe boya pa bi kan ni Skipo na gbogbo United Kingdom o na ni not really aja yi pe abo awon apa bi kan niye so ma se nlo si o si nlo lowo bayi okay no ya to ni baba e so kale bayi o to be match ending kan kan ni okay all right bo se je niyan awon temi loke okun niyan AAA gbogbo UK e ku gbadun nbe yen o e ku gbogbo gba wa. All right, awon eyan ti wa lori ero ayelujara ikani ti ibanidore Facebook ti ikani ti Splash 105.5 FM lori Jekemo Fan Family Facebook won wa nbe lori TikTok awon na mo nki te ngbo yen lori ti TikTok ero ti po nbere pete wa je ki like ko garaga o a lanfani lati tu gbara wa ye dada losan teni a gbera wa debe ju bo se ye lo bagan na la lanfani ati tan imale so popolopo awon nkan kokan iyen losan yi esi ma wa gbagbe o okay awon eyan to ba se n wole si UK yo fe jo otutu loju ti won sugba premier preambu ni won ri okay awon to ba se wo UK yo fe jo otutu sugba yin te tin gbe be ti pe eyin ka iyen si bi pe normal weather na ni sugba ni o ba se wole ti o ti experience iru e ri yo ma riri pe abotutu leleyi Longman lati Newcastle bo ni gbogbo ni kasu le aro ilosan ijare okay o ti ye mi beyen o ti ye mi beyen awon sese de ni o ma fe jo otutu loju bo se ba je niyan kase na tu wa losan yi o a lanfani ati pin owo fawon eyan losan na ma ja gbo osi nbe a si menu bayi fi gagbaga to waye lole ana laarin iko ti Chelsea ati Fulham kai wo e ma gbogbo ifi gagbaga to je ti ose akoko ti tenubodo bayi gbogbo ose akoko week 1 o ti complete bayi okay kini ta wa le so pa ri ta ka le so pa ri do awon duna dura se nlo lowo ko ni je ka ti le wonu kunkun dun lati mo kilo se se kosele sugbon oro kan be ti Gary Neville to so to ni e wo e ma wule dara yin laamu e wule gbade fe ni olade lati bere sa ohun o ri iko kankan to le ba iko Gunners po ni saa ta wa pe eko ti foju mumu an oni okay lati Cardiff o si wa normal okay oni eko ti foju mumu an lati Bradford na nko onku lati Bradford okay o si wa normal nbe all right gbogbo awon temi ni UK ni agbon bi kankan north, south, west, east. Wọ́n ń gbé mi débẹ̀ yìí gbé. The weather is still okay. Ìyẹn fún àwọn old timer. Àwọn tó ti wà ń bẹ̀ ti pẹ́ ni o. Ore ló pé ọpẹ́ Yemi ókè nílùú Èrúwà. Ó ní weather wọ́n yíràn. Weather ìlú Èrúwà lọ́sẹ̀ máa sọ fún mi. Ìwọ ló tiẹ̀ sọ fún mi bí weather ìlú Èrúwà ti rí. Okay, outfit ni skipo wa. All right. Nigin igangan nko. Weather ibe na wa okay. Really? Okay. Otida. Abduvaz lati London gangan. Okay. Weather si wa okay. Aya da ko si wala. Awon tese de nikan na ni. Weather jogbin. Ah. Jogbin. Weather odi odo na na wa okay. Okay, weather ibeju leki na wa okay, o ti da. Ni Coventry nko, Mr. S lati Coventry. O ni otutu die waye lale ana. Okay, Oma Plus lati Manchester. Olamat Plus, okay, Olamat Plus lati Manchester. O ni weather beyen ri bake bake na. Ibrahim lati Kutonu. Weather Kutonu, okay. Awon success won fe wa Kutonu. Ana wa. Wọ́n ní weather Kutonu wa okay success. Rí. Coats by Gobley. Àbí? Coats by Gobley láti Zetic. Ọ̀dà kò búrẹ́ múra sí. Perfect weather ní Worcester. Daddy Bruno, perfect weather ní Worcester. Okay. Weather fẹ́lẹ̀lẹ̀ ó kóòdì ẹ máa tún wà yé fẹ́lẹ̀lẹ̀ tá a jọ wà. Ẹtí ẹ̀ ń wáìnì mi ní. Fẹ́lẹ̀lẹ̀ tá a jọ wà Dubai. Ẹ má fi ti Dubai ṣe o. 49-50 ni wọ́n wà báyìí o. Dubai kẹ̀ gbogbo alájọ. Weather Kala Express náà wà òkè. Irọ́ jẹ̀bi. Weather Kala Express jẹ̀bi tó wà òkè. Okay. Àgàbí yẹ́ ṣe ìfá. Weather ẹlẹ́yẹlé. Ó kóòdì díẹ̀. Ẹ̀bọ́n yẹ súnmẹ́tì omi lẹ́lẹ́yẹlé. Snow ń bọ́lẹ̀ ń bódìjà. Ayé alatọ́nsì snow ń bọ́lẹ̀ ń bódìjà. Ẹ sì bẹ̀rù ọlọ́run sí wàhálà o. Èmi mọ́fà ayá gbàgbà láti ibẹ̀ yẹn jàre. Ẹjẹ́ kóra wa ká kóra wa rí yẹrí. Ẹ má gbàgbé pé káṣẹ̀ *347*1004*1# ni ti káṣẹ̀ ti splash ni o. *347*1004 Pastor Tim nílùú Èkó ń kọ́ ní yànà àpájà. Snow ọmọ bọ́lẹ̀ ń bẹ̀ náà. Ẹ múra sí. Snow ń bọ́lẹ̀ lápẹtẹ ó ti dà. Ẹ má ṣàjẹ́. *347*1004*1# *347*1004*1# O ní ti káṣẹ̀. Ó wà bá jẹ láàárọ̀, o lè jẹ lọ́sàn-án. Bọ́ ọ̀ bá jẹ láàárọ̀, o lè jẹ lọ́sàn-án. Nero láti Belgium ó wà òkè. All right. Pápá nítorí àkókò wa. Ẹjẹ́ ń wọnú ìròyìn tán yányán. Kí n rèé mu látinú ikọ̀ ti Chelsea. Agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè ti Faransé yẹn Eduardo Camavinga. Ẹ bá ń gbọ́ Camavinga Camaro Camavinga Camaro Camavinga Camaro. Ikọ̀ Chelsea fẹ́ gbé ìgbésẹ̀. Torí pé wọ́n láwọn ò tí ì padà mọ tí ó padà ṣẹlẹ̀ sí Enzo Fernandez. Àwọn ò lè fi gbogbo ẹnu sán. Àwọn olùkọ́ ni Alonso ní òun ọ̀fẹ́ kó bò ń lẹ́jà fò. Torí pé ibi tọ́rọ̀ ń lọ yìí Enzo Fernandez. Kéèyàn mọ̀ pàrọ̀ kọ́ mọ̀ jalè. Ikọ̀ Man City sì wà lórí ẹ̀. Man City ò sì tí ì kọ́kàn kú o. Kódà wọ́n sì ní lọ́kàn pé àwọn ò sì padà gbé Enzo Fernandez kí ìdúnadúrà ò tó tẹnubodò. Fún díẹ̀ yìí ikọ̀ Chelsea náà ti wá wò pé àwọn gbọ́dọ̀ wúra àwọn ràn o. Àwọn náà ti gbé ìgbésẹ̀ wọ́n wo ọ̀tún wọ́n wo òsì. Wọ́n wo wájú wọ́n wo ẹ̀wọ̀n ni ta ló lè ṣe bí akọni láàrin ọjà. Wọ́n ní Eduardo Camavinga nínú ikọ̀ Madrid. Ó dàbí ẹni pé yóò fẹ́ wúlò dáadáa nínú ikọ̀ ti Chelsea. Torí pé níbi tí nǹkan dé dúró wọ́n ní gbogbo owó tí ó parí Eduardo Camavinga. Ẹyin kò lè padà ju abáwo market value ẹ̀. Wọ́n ní market value ẹ̀ bíi €50 million ni. That is market value. Ìyẹn ò kì í ṣe Real Madrid value. Ìyàtọ̀ wà nínú market value àti Real Madrid value. Real Madrid value ni iye tí Madrid gangan fẹ́ ta ọjà wọn. ṣùgbọ́n market value pé òkè ẹja value agbábọ́ọ̀lù kílò tó ní òṣùwọ̀n rẹ̀ ní ojú ọjà ẹni 50 million euro. Tọ ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ o ẹ bá dọ́dọ̀ Madrid wọ́n bá ní ẹ̀rí mú 100 million euro wá ẹ mọ̀ náà ni bóyá yá padà gba bíi 70 àbí 80 lọ yín. Ju gbogbo ẹ lọ ikọ̀ Chelsea sá ní Kamavinga náà ló ṣeéṣe káwọn òfin rọ́pò Chelsea wá sọ kiní kan pé àwọn ṣetán láti yọ̀ǹda Enzo Fernandez lórí condition méjì kan. Condition àkọ́kọ́ ni pé owó yẹn ò lè less than 120 million pounds táwọn sọ ń jù ní bó ti ẹ̀jẹ̀ pé wọ́n fi gbèdéke lé ńgbà náà lọ́hùn pé tó bá ti àkókò kan ní àwọn àkókò kan lọ́sẹ̀ tó kọjá pé ẹ tí wọn ò bá ti lè rà before then ó ti lọ nìyẹn. Ṣùgbọ́n báyìí wọ́n ti jóde mọ̀ pé ok àwọn sì ṣetán láti listen sí offer fún Enzo Fernandez torí pé ikọ̀ Man City rárá pé wọ́n sì wà lórí ẹ̀. Then kọjọ́ bí ìgbà tí Enzo Fernandez náà ń fa gidi kọjọ́ bí ìgbà tí ń fi agidi gbá bọ́ọ̀lù nínú ikọ̀ Chelsea ni ṣùgbọ́n kọ́ wá tó di pé òfò onílé òfò àlejò kó tó di òfò onílé òfò àlejò ẹ jẹ́ kí àwọn ó tètè gba ajé lórí rẹ̀ báyìí wọ́n á ní àwọn ṣetán láti gba 120 million pounds ní jò ní ìtàwọn sọ yẹn ẹ̀sìn yẹn lé ní. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ti máa kọ́kọ́ rí replacement táwọn ó ti fowó de replacement mọ́lẹ̀ bíi kéèyàn ó ti fowó de ọjà mọ́lẹ̀ níbì kan wọ́n pé tó ń bá ti ta ilé owó rẹ̀ tó ń bá kẹ́gbà báyìí nígbà bá ti fẹnu de ọjà mọ́lẹ̀ verbal agreement ó ti wáyé láàrin ikọ̀ tí wọ́n ti fẹ́ gbé ọmọ replacement yẹn wọ́n á ti ní verbal agreement wọ́n á kẹ́gbà owó lọ́wọ́ ikọ̀ eléyìí wọ́n kàn san owó èyí tí wọ́n fẹ́ fi replace ni. Wọ́n ní the only way táwọn fi lè yọ̀ǹda Enzo Fernandez ni ẹ o àwọn ti máa kọ́kọ́ rí replacement torí pé ojú ọjà ti súnmọ́ ó ti ń tẹnu bodò lọ òní ni ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ní oṣù kẹjọ ẹ mọ́gà yìí pé ọjọ́ kìíní ní oṣù kẹsàn-án gbogbogbogbo dédé náà yọ tẹnu bodò wọn á ní níbi ọjọ́ kù sí iná oòrùn tó sì wà lókè ó sì tó aṣọ ọgbẹ ní tilẹ̀ ń tọ́lọ́run béèyàn bá ní ibùnú ọlọ́run mọ́ra owó ni kọ́lọ́run mọ́ fi jẹ wá ń yà béèyàn bá ti lówó lọ́wọ́ ohun gbogbo lónìí ẹ̀dá tí ò lówó nìkan náà ni ọmọ kúnlẹ̀ tí ọmọ bẹ̀bẹ̀ ìdọ̀bálẹ̀ ò sí ra kẹ̀kẹ́ ìdọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ bá bá ń sọ nípa àwọn agbábọ́ọ̀lù wọn á ní ṣùgbọ́n o àwọn ti rí replacement pé àwọn ti confirm pé òkè tí ó replace ẹ̀rí ìgbà yẹn làwọn ó tó sọ fún ikọ̀ Masiri pé ọya ègún ọ̀nsán kò jẹ́ condition ti ikọ̀ ti Chelsea tí wọ́n láwọn ó fi ilẹ̀ bẹ́ẹ̀ yẹn ó yá gbágbàgbá láti bẹ̀ yẹn kó tó di báàmà tí ọwọ́ iwájú ẹjẹ́ agbójú ọjà lọ ẹjẹ́ sáré lójú ọjà ká lọ páàkádé bá a bá tójú ọjà dé ká wá tún wọnú ròyìn ẹ mọ́ gbà pé mo sọ fún yín pé àtẹ̀yìn mọ́lẹ̀ sí ìfigagbága tó wáyé láàrin ikọ̀ Chelsea àti Fulham lánàá ìyẹn ọ̀tọ̀ bákan náà a tún sọ àwọn nǹkan kan ẹ mọ̀ pé first round ti lọ match day one lẹ́yìn ìgbà Chelsea gbá bọ̀ tán lálẹ́ àná match day one ti tẹnu bodò bẹ́ẹ̀ match day one tọ́jẹ́ ìfigagbága mẹ́wàá yẹn kí ni àwọn nǹkan tá a dì mú sí ọ̀rọ̀ Gary Neville tó sọ yìí pé ẹ mọ́ yàsọ́tún ẹ mọ́ yàsó sí ẹ mọ́ wulẹ̀ ṣẹ́jú zero ẹ mọ́ ṣẹ́jú sí ife EPL ti mọ ibi tí ń lọ wọ́n sì bí léèrè pé bo ní lọ onínà ọkọ̀ Gunners ni ṣé bẹ́ẹ̀ lórí lóòótọ́ kákàn mú ìfarawà torí pé ọ̀pọ̀lọpọ̀ transfer míì sì máa wáyé tá a fi jọ́ọ̀jì àwọn tíìmù mi ṣùgbọ́n ẹja lójú ọjà kádé bá a bá de ká gbé yín débẹ̀ ẹ kú kalẹ̀.
1: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Òróró ìsebẹ̀ ni mo fẹ́ ra jà rẹ̀. Òróró àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
2: Àmọ̀ pé.
1: Rántí pé ìfà máa fani lákòóyá o. Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
2: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ni, o parọ́.
1: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká o sì mọ̀ pé wà á gbádùn
2: oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
1: Òótọ́ ló sọ, o ṣeun ọ̀rẹ́ mi. Wọ́n rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
3: Chai, my head oh, Oga landlord. Why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test?
4: Yes, see result, oh.
3: Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am. Eh, hey. Thank you, Oga Luta. I don't dey can't pay.
5: Luther, brand of Artemeta and Lumefantrine, is another quality product from Hovit, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
6: Everybody say thanks, Luther. Malaria's in big trouble.
7: Ni West Midlands Open University amuki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2,500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbugbu agbaye bi information systems, computer science, cyber security, business administration, finance, public administration, marketing, economics, accounting, human resource management, mass communication ati educational management buyo sese pari ilewe girama tabo lendi nc HND A level to si fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu
8: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One. We are business.

kaabo pada latuju oja ikani ti splash 105.5 fm to wa nile bala velele nile ibadan o ya ta lo ta o tan je ope ni o gbodo voice out to ba igba yin se ndara po mo wa egugu le wo wa 1100 ni bi bi ka agree agba na ye lo kan ni ba ni dore facebook ikani ti splash 105.5 fm lori je ke mo fan fami ni facebook o wa nbe lori tiktok at top striker 100 at top striker 100 atun lanfani ati barawa pade nbe aya let's go there okay lawa loke tente ikani omo lu abire yami karaga o ti jodi mo yi pe liverpool e kan bi igba te yen kan fowo sofu ni saa to koja ni gbogbo awon signing te se ni saa 2024-2025 yen abi sorry saa 2025-2026 to tenu bodo ti mi ti fe bere bi igba te yen kan sowo lo fo ni tori ko si kankan to justify owo te rara bi ti wo omo won tun wa bere saa yi na ni isin ikan ogbe kan bi owu jago to eja ma wo bo na eja wo bi te ba yara ja sugba o ba wi aku ba wi orun la nlo yami karaga lo so be o gbogbo nte ko wole ni saa to koja o tu ba nte ni ofutu fe te asa ti o ni kan rara won o ti e ta sansan bi ti wo omo e kan fowo sofo esan e lu owo ponpo ni o Rio Ferdinand ti n pe awon alakoso iko Manchester United eti yin melo won ni meji ni sugbon ikeji ogboro dada ikan atabo na la won le pe won ni eti ti apa left yen ko gbo nti aye nwi dada pe on affect awon Rio Ferdinand ni no wonder o anu awon te ko wole na eyin egbe ti eleyi ti n gboro dada yen egbe sumo nbi eti yin eti n gboro dada yi oro lomo eleti je ewo ejo won soro si e ma tun e tete gbera bayi kan mo nkobo e gba inu ko Aston Villa lo e re gbe Oli Watkins ngba Olorun ti ni ki ko Chelsea ki won gora won tori pe gbigbe ti Chelsea re gbe Danny Welbeck bi igba ti won lo isiju fun won ni o tori pe Oli Watkins gan lo ye ki ko Chelsea ore gbe ti an fere gbe Danny Welbeck ngba Olorun ti wa ni ki asasi o mu iko Chelsea yen ẹyin ti yẹn ma tun jẹ kéde ó dìde bi pe ikọ alilali kan láti saudi ni o tun wa gbe Oli Watkins mọ yin lọwọ ẹ re gbe Oli Watkins yóò wúlò fún yin lọwọ iwájú Rio Ferdinand o náà ni jẹ kó di mímọ bẹyẹn fún àwọn alákòóso ikọ Manchester United olùkọ́ ni Xabi Alonso àwọn kan pe sákíyèsí gbà ọ̀rọ̀ tẹ́ ń sọ láàárọ̀ pé ẹyin wọ́n mọ̀ bá yín bu àsọlé ẹyin wọ́n mọ̀ bá yín bu gbà ṣẹ́kàn ó wí nǹkan kan fún yín Alonso ní ẹ̀sọ́ wọ́n ní sẹ́rí àsọ́lé Robert Sanchez àti wọ́n pe ní ọba tí ń jẹ́ sóòótọ́ ọ̀rọ̀ dáa kéèyàn sọ àwọn ń tàwọn o àwọn ò ní nǹkan kan against kọ́mọ́dàbí ẹni pé àwọn ọ̀tá rẹ̀ ti ń sọ̀rọ̀ àbígbà kan àwọn ò sì rírí ṣùgbọ́n sẹ́rí àwọn olùkọ́ni tọ́lọ náà tẹ́ ń gbọ́ pé wọ́n lọ bá tiẹ̀ jẹ́ wọ́n ní Xabi Alonso ní ṣe ń sóògùn ni àbí kí ni tó fi ba ti ọjọ́ ni ọ̀mẹ́rin mú kàǹdù ni yóò fi bọ́ọ̀lù lẹ̀ yóò sì máa mú òfurufú ṣe eré ń tó ṣe fún yín lálẹ́ àná yẹn pre-ambu lásán ni yóò ṣe àwọn míì fún yín tó yẹ pé ẹ wà omi lójú tì ẹ ní rí ìjọ náà lẹ́tọ̀ ọmọ tí wọ́n ń pè ní Robert Sanchez ṣe rí gbogbo ẹni tẹ́ ń rí robert lásán lẹ̀ ń rí ẹ jẹ́ ó fi Sanchez fún kunkun fún yín ìgbà náà lẹ́ rí fíìmù ẹ̀yìn so Xabi Alonso ní ríìlì wọn ni alàgbà Xabi bọ̀bọ̀ àbí kí wọ́n ń pè yín ẹ rí pẹ́ Xabi kankan Xabi Alonso ó sá ti dúró bá ọ̀fọwọ́lẹ́rán ó ń wò ṣe ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ à ń padà bọ̀ ikọ̀ Man City máa ń gbégbèsè lórí Cody Gakpo despite the fact pé Man City ti gbé ọmọ kan látòlédè Brazil inú ikọ̀ Palmeiras ọmọ yẹn ti ń bọ̀ bàbá ń sọ nípa Alan Elias owó ti ń lọ bí mílíọ̀nù 24 million pounds òun gangan ni àdéhùn tí ikọ̀ ti Manchester City tí ó fi gbé amọ̀kùnrin yẹn Alan Elias ṣùgbọ́n
won tun wa nwo Cody Gakpo tori pe won gbo iroyin pe iko Tottenham Hotspur won ba awon alakoso iko ti Man City soro iko Liverpool won ba awon so won ni awon gbo pe Tottenham n ba awon so lori Cody Gakpo aje pe to ba je pe Cody Gakpo wa available boya ki awon na ogugu gbe igbese yi iko Man City ni an wo be yen o that's why the fact pe adan ti wo po lati gbe Elias sugbe ma gba ke pa won na ti yonda awon mo bi meji kan o e ma pe Savio won ti kede re ninu ko Tottenham £85 million bakana Omar Mahmoud ona yoda po mo ko Tottenham so pelu ade won alagbase bo ti je pe boba di nesia boba se daada o se se ki won o gbe tan okay ko si wahala ko si laburu e ja ma wo film won ka ma wo nti o pada sele olukọ ni ko Atletico Madrid re Diego Simon o ti jo di mimbo oro Julian Alvarez o nlo agogo lati pe gbogbo awon igbimo alakoso iko ti Atletico ati awon ololufe yo pada dun kaluku o e je ma je ki afowo ara wa ka fi fa solo ka ma fi owo ara wa wa la wa la sira wa lorun se ri omokunrin tan korin ebubu ike ma se ni abuku ke se ni arifin o oro Julian Alvarez nto ya ki gbogbo wo gbaruku ti ka si fi lokan bale tori pe bi iko ba se daada iko nilo awon agbowo waju to mu yanyan o baba si an soro agbowo waju to mu yanyan beyan ba fi tote si to tun yo tote ku ohun be Julian Alvarez agba bolu ni o lati aje pe agba bolu ta n ro pe boya ko duo tokan re ti si le tun wa nkorin ebubu oda e ma babo kani kani o sa mo pariwo to n bo ba ti yiwo mo iko Atletico lowo to ba ti di pa gba bolu e lo to a di pe ko si replacement to ri bi ti e won o fe gbo ariwo kankan o me oluko ni o se daada afẹ n to ba fe ko n wo gbe ohun se pe n lo ku o ko je bi oluko ni Atletico Madrid Diego Simon ko je gore n salaye iyen fun yin o o ya gbagbagba Mamadou Sa agbábọ́ọ̀lù ikọ̀ Chelsea ni gbogbo yin le mọ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí wọ́n taari ilẹ̀ rọnú ikọ̀ ti Strasbourg ẹ mọ̀ pé ikọ̀ Chelsea náà ló ni Strasbourg àti ó jẹ́ alákòóso ikọ̀ Chelsea náà ni Strasbourg wọ́n taari ẹ̀ lọ́bẹ̀ kọ́ lọ àdéhùn alágbàsè ó ti parí àdéhùn yẹn ó sì ti padà dé dídé tí ń dé báyìí lọ́ba ń sọ fún ọ yìí pé bísí mi láì mo ti dé alákòóso kẹ́ Chelsea wọ́n ní ọmọ sọ ẹrù ẹ̀ kalẹ̀ o ní kí ló dé ẹbí nù kọ̀ tó ń ti lọ rèé wọ́n ní ló tún fi ló tún mórin wọn pé dídé báyìí ní ṣe tèmi àdé bí wọ́n bá ní wọ́n mọ́ ní ọ̀la làámú ẹnu báyìí lẹ́sẹ̀ fi pàkúrò etí ọ̀nà wọ́n ní na alákòóso Chelsea ni gbogbo ohun tó ń gbé bọ́ọ̀lù àwa náà mọ̀ sọ fẹ́ gbọ́ yọ̀ balẹ̀

0: àdéhùn ti wọ̀ láti gba ní àdéhùn alágbàsì ìyẹn on loan nínú Correa Sociedad ìyẹn ní orílẹ̀-èdè ti Spain. Góò ti Joao Pedro tó gbá wọlé lánàá yẹn. Òun náà ti fìtàn balẹ̀ báyìí gẹ́gẹ́ bí góò tó yára jù ní ìdíje tó síde líìgì first day match day one góò tó yára jù ní match day one láti gba EPL ti bẹ̀rẹ̀. Òun náà nítorí pé 31 seconds ìṣẹ́jú àyá 31 òun ló gbà wọlé. Ẹni tó ti ní àkọsílẹ̀ yẹn òun náà ni Alexander Lacazette. Òun ló ní àkọsílẹ̀ yẹn ńlẹ̀ tẹ́lẹ̀ torí pé nígbà tó ń darapọ̀ mọ́ ikọ̀ ti Arsenal nísà 2017-2018 ìfigagbága day one match day one Arsenal vs Leicester City lọ́jọ́ yẹn 94 seconds that is 1:34. Òun náà ni ọgbà góò wọlé tó jẹ́ fastest match day one goal. Ṣùgbọ́n pẹ̀lú ti Joao Pedro tó gbá wọlé ìyẹn lálẹ́ àná 31 seconds ni òun ni fastest báyìí bí nǹkan ṣe rí nìyẹn. Ẹ bá rí bàzá ń bá rí bòsá ní padà ojú ọjà báyìí ẹ jẹ́ àpadà lójú ọjà àtijọ́ ọjà tán. Àtijẹ́ gbárùn. Ẹjẹ́ àmọ́ àti ọwọ́ iwájú. Ókè mo ta àwọn ọ̀rọ̀ kan sílẹ̀ láti àbí ẹgbà mélòó kan tá a ti bẹ̀rẹ̀. Mo ti ta àwọn ọ̀rọ̀ kan sílẹ̀ kan. Ẹjẹ́ mẹ́nuba àwọn ọ̀rọ̀ yẹn. Bákan náà *347*1004*#*347*1004#. O ní ti káṣẹ́ ọ̀jẹ́ láàárọ̀ lọ́wọ́ kárí bọnú. Ọ̀sán ni kálukú ló ní star tiẹ̀ ti ń lò. Star ẹlòmíì ìdájídájí ni ọba yìí ti lò sáà díẹ̀ di bí ọwọ́ ìyálẹ̀ ta ó lò ọjẹ́ tanu. Star ẹlòmíì ọ̀sán ni ọ̀jáde àlòdálẹ́ni. Star ẹlòmíì ọwọ́ ọ̀rọ̀ lẹ́ni. Àwọn star bí star mi nǹkan bẹ tó yẹ pé àṣálẹ́ lọ́jà àtòrò ẹmọ star àwọn bàbá rolling dollar ń gbà náà lọ́hùn. Ngba baba rolling dollar to ti dagba tan ni star buyo tan yanyan orisirisi star star elomi lori ti kashe game osan ni star re aro yen ko ba mo sugbon ko fura okan duro lori ta gbianju to san na wo star 347 star 1004 star 1# ni o gbe ode be o mo ke ma so fun o wi pe gbogbo ticket re from Monday to Friday lo ma wa eligible le to tumo si pe gbogbo ticket re bẹ̀rẹ̀ látàná irú ẹ̀ nínú ìṣebó ṣe ká owó mọ́ ọ lọ́wọ́ ìyín kalẹ̀ bọ́ọ̀ bá tiẹ̀ padà jẹ gan ó sì padà mọ báǹkì rẹ̀ ń bẹ̀ ó lè dọjọ́ friday tó ti fọkàn sí pé ọjọ́ friday owó máa gara ni mo ṣẹ̀ṣẹ̀ tẹ́ fẹ́ play kò lè mọ́ ká change mọ́ yàn lápò ṣùgbọ́n téèyàn ti ṣẹlẹ̀ yẹn èèyàn ọmọ bá ń bẹ̀ àṣírí tó wà ń bẹ̀ nìyẹn *347*1004*#. Ní ògbẹ́ níbẹ̀ àkúdédé wòye o ọ̀gbẹ́ni tìjàni olóko dáná.
1: Àkúdédé wòye àtọkùn.
2: Àkúdédé ògbẹ́ yín arálé.
0: Bákan náà comrade Olembe tó jẹ́ aláṣẹ àti olùdarí kí ló ṣẹlẹ̀ gangan iṣẹ́ tẹ̀ ń àwọn wọ́n ní sọ fún iṣẹ́ tẹ̀ ń lò wá sílẹ̀ agbára ti pọ̀ jù ṣe ti gbọ́ àwa ò mọ́ ń pa kí ló kọ ẹ̀rọ wàṣíù tẹ bẹ̀rẹ̀ yìí ó ti fẹ́ di pé kẹ́ mọ́ lo àwọn iṣẹ́ kan wá sílẹ̀ agbára ṣe ń gbọ́ bẹ́ẹ̀ bá ti ń dèta àbàǹtẹ́ nǹkan ó ń dètẹ́ máa dè yẹn bọ́ọ̀lẹ̀ àwọn òní ẹ mọ́ lò ṣẹ́ jáde kó lè ẹ tún lé tìrò ẹ̀yìn náà ẹ̀ má jìn lórí ìkìlárí sọ̀rọ̀ yìí lórí ìkìlẹ̀ rí sọ̀rọ̀ ẹ tún lé tìrò wàlẹ̀ agbára ayé yìí ò lè ẹ̀yìn ni kẹ́ ẹ mọ́ tẹ̀ ń ṣe. So comrade Olembe Olembe tí gbogbo èèyàn mọ̀ sí ẹ̀rọ wàṣíù ẹ kí gbogbo àwọn aráalé aláṣẹ àti olùdarí ẹ̀rọ wàṣíù kílẹ̀ pé náà abba pain àbí
1: pinbam
0: òkè pinbam ni ẹ kí aráalé.
3: Orúkọ tèmi ní Abdulwasi Muhammad Yusuf Akorede ọba kílẹ̀ pamọ́ kẹ́hìn tí wọ́n kà kẹ́hìn gbẹ́lá ipa kúṣẹ́ látàrọ àlìbáríkà tó pọ̀ lọ́wọ́ fi ṣe nǹkan ó lè ní jẹ́ lọ́nà ìjọba jẹ mi ò lẹjọ bẹni bọjọ
0: ẹ kò wulẹ̀ sẹ́jọ́ kankan náà ju eléyìí tí bọ́ kí lẹ rí nù tìró tẹ mọ léyìí na.
3: Èmi ò kò sí ní tí mo fẹ́ fi ṣe máa ń èso bẹ ni tìró fẹ́ wá dójú mi wọn tí ń wò wá lé náà ń wojú mi bẹ́sẹ̀ ń wò wọ́n dẹ̀rẹ̀ pé kò sí.
0: Ibi ni wọ́n ń kọ̀nfàmù yìí.
3: Mo gbọ́dọ̀ kọ̀nfàmù rọ mo èso ń rọ mo èso parọ́.
0: Ẹnìkan ní ká yí àpò yín wò pátá rí bẹ́ẹ̀
3: bẹ́ẹ̀ sí ìrọ̀lẹ́. Ẹ má bọ̀ wá wò kí n káwọ́

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ohun rèé ohun rèé.
2: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: PLC Beyond Buildings.
1: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before na use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
2: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
3: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
4: Number one, that only okay, but don't just supremacy for all the nations in the battle. Not to my ballet baggage. Sorry, Liagbare, Mimanti, Oligos City, Emere, Nicojakila, Okuno, Namaso, Sabana, Siabelkuta, Pelu, Baju Baja, Sonia, Lamaralati, Yanu, Great Oligos Revival and Miracle, and Lodge American Daco, Peluakori, Imalada. The light has come. Yaro Dono, Apata, Omiadio, Ila, Ilubata, Tipo, Guadbebe, Atoka, Mojo by Famuria, Gidian Barolari, Yilakotu, Tuesday 25 to Friday 28 August 2026, Atagomarino, Lajako, Dorila Yano, Oligo City, Otuana, Bada, Siabel Guta, Lagan, Lonu Rockies, Rubu Bunda Writer, Terasa Samabo, Ibala, Iwasa, Itusile, Pelawe, Pujanka, Janka, Nitara, Tinitami, Yawa, Ojatu, Asho, Atawe, Bumina, Norishi, Iba, Tolaruba, Loikore, Apostle Doctor Layam, your men, number one, and then Kuko, Akosem. Latin Miracle City, Otayami Street, Tibati Road, or you are laughing at Tinibo Gwaka, your little Badon, 0045452586. Sam Jesus.
5: Ekuleo. Ah, e bim paka sink simila.
6: E cabo yami, kilewa jeba yo.
5: Ah, Iwana, mufeun jetu yerukula lato si talenu. Mufeko lotiri, koma si sheme yemenye. Mo fe ko sokutu o ko gba yagi yagi mo si fe ni kia kia se le se sa
6: be ni iya mi Golden Penny Noodles lo le se
7: Golden Penny Noodles bi o se fe lo se ri je gbadun ojulo wa dun Golden Penny Noodles
5: o se won ko mi bi mo se fe Golden Penny Noodles ni gan lo se se yi
6: iya to ya yi to si mo tojo omo ni
7: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja nitosi re bayi.
8: Airejina laira bu ki okere
9: mewa sele ninu aye.
10: Bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbìdán wà ti lọ́jà lórí tábìlì kan ni ọmọlúàbí. Ẹ̀yin olólùfẹ́ wa àgbẹ̀ òṣùbà káre fún yín.
11: Ẹ ṣeun.
10: Ẹ máa lọ sí àtayélujára ní ojúpọ̀ Facebook. Ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà Splash FM 105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín, ẹ jẹ́ kí o máa gbéra.
11: Bó ti rí
10: nìyẹn. Ẹ̀yin tó wà pẹ̀lú wa lórí ẹ̀rọ ìléwọ́ àti rédíò yín pẹ̀lú àgbẹ̀ òṣùbà káre fún yín o. Iná ò ní tanwo yín láṣẹ lọ́wọ́ Elédùà. Wọ́n yóò dá ẹjẹ́ ká lọ sínú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè kan tó kàn wọ́n gbọ̀ngbọ̀n nípínlẹ̀ Niger. Wọ́n ní àwọn ọkọ̀ agbébọn. Òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ti dìròyìn pátápọ̀rọ̀gọdọ̀. Wọ́n ní ọkọ̀lù agbègbè kan ilé yìí tó wà ní ẹkùn ti Gàlá. Wọ́n nígbà tí wọ́n lọ tààràtàrà. Wọ́n lọ sí àkàtà àfinu níbi tí orí adé ẹni tó wà ní ẹkùn ti ìṣàkóso ẹkùn ọ̀hún tó wà. Wọ́n nígbà tí wọ́n ó débẹ̀ ọ́. Ẹ jẹ́ mọ̀ wípé wọ́n ṣe bẹ́ẹ̀. Wọ́n dẹ̀mí bàbá wọn dá légbodò. Nínú gbólóhùn ìṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tó jẹ́ pé àwọn iléeṣẹ́ elétò ààbò níbẹ̀ òun náà ni wọ́n tàkòtò ìṣẹ̀lẹ̀ náà sọwọ́ ò sí àtẹ ayélujára wọn nígbà tí wọ́n ṣe àtòtọ́nù sọwọ́ iwájú nípa ìṣẹ̀lẹ̀ tó wáyé wọn ni àwọn ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ikọ̀ agbébọn wípé kí wọ́n ó pọ̀ sókè rajà àwọn ọ̀fẹ́ bó ti ń wò kiri ọmọ ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ tó bá wọ àwọn agbègbè eléyìí táwọn ṣetán láti lè dákọ ní tìbútòrò ìpínlẹ̀ Niger àjẹpọ̀ nǹkan tọ́jú wọn bá rí o kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n fi ara mọ́ wọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ATM fi kìlọ̀ fún wọn àwọn ọkọ̀ agbébọn ni wọ́n bá tún ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ tún kọlu agbègbè ọ̀hún o wọ́n nígbà wọn ó débẹ̀ ẹni tó jẹ́ adarí agbègbè wọ́n fún ní tíkẹ́ẹ̀tì ọ̀run àrèmábọ̀ ninu gbolohun ati awon akosile e ti a fi nsalaye wipe eni eleni oniyan loniyan ti an se be e ti an ja ticket orun are ma bole lowo nigbati aburo ti e to won se alaye won ni e je mo wipe baba ni ka wo lo ka wo bo aburo lo je fun minister keji foro eto ogbin ati ipese onje lopo yanturo lawujo wa eyan senator aliu sabi abdullahi won sugbo sha o oro ohun awon fitu awon ile ise leto aboleti lati gbe igbese eleyi ti o tona iwe iroyin daily post lo je ka ri gbo danko gbire fun ti osan oni o
11: e wa ja wo isele kan ti o sele ni oju ona masose iko silu ibadan kolohun ko saanu fun wa
10: ami o
11: eyan meje la gbo bayi wi pe emi ti bo ni enu won yin oni fan na nfan so nigbati awon eyan meji mi ti won farapa yana yana pupo pupo eyan ninu isele ijamba oko to sele ni agbegbe kara iyen loju ona ibafo ni oju ona masose iko si ilu ibadan ni ipinle ogun gege bi iroyin ti agbo papa julo eni to nfidi isele yi to fi mole gege bi eni to je oludari agba fun lese ajo eso oju popo FRSC eka ti ipinle ogun bo ti nfidi oro yi bi won ti se nfi mole ninu atejade eleyi ti won fi sode lati pase eni ti se oledanileko nipa ohun to ni se pelu irinna oju popo iyen afolabi odunsi o salaye wi pe eyan mesan ototo na lo ma nbe ninu isele jamba oko to sele yi papa julo awon ero oko ninu eyi ta ti ri okunrin mesan ototo nigbati o si tun ni se pelu oko meta ototo won ni oko white hovel to je ti oni CNG be na lari oko mark funfun to je ti ajagbe ati oko Mitsubishi Santa pelu number idanimo JJJ920YA odun si salaye wi pe abalu ati ababo sele gbankogbi to sele yi o le eyan meje lawon le fidi e mole bayi wi pe emi ti bo lenu won be si ni awon eyan meji mi won farapa pupo pupo koja ala ti won si ti gbe won lo si ile iwosan bayi nibi ti won tin gba itoju lowo lowo oku awon eyan to wa pada gbe mi mi nu sele gbankogbi oni ati fi oko gbokugbala re Ogun State Ambulance Service ni ati fi gbe won lo o si eka eleyi ti won lo se oku won lojo ti won lo se lojo si be si ni awon osise to je ti MTD iyen Motor Traffic Division lagban ti ile ise olopa ni Ibafo awon na wa ti bere igbese iwadi alagbara be si ni gbogbo igbiyanju to ye ki won sa lati je ki lati ma je ki sunkere fakere oko ko fidi mole lapa agbegbe leyin isele gbankogbe to sele yi o na ni awon na tin se ama o ajo eso oju popo won wa se alaye wi pe isele gbankogbe to sele yi ko so meji ti awon le die bi eru ju ere asapajude lo eleyi ti o pada bi gbankogbe debi ti emi awon eyan meji ototo to tun wa pada sonu lori isele yi kedumare ko ba ni ro ma le bi awon eyan ti isele gbankogbe na sele si ko ba ni ro won loju o ani olohun ko si ma daju lori enikokan wa
10: ami ami ami ase edumare won yo da eje ka lo sakata won ni ipinle gombe won ni owo sekun ofin o ti te gende kan eni odun merin din ni ogun ni esun ti an fi kan na ni wi pe o wuwa kan iwa buruku ni won ni eje mo wi pe omo olomo oniyan loniyan eyan salisu abdullahi to dagbere faye won so lokuta ni o nitori pe eda ayede waye laarin awon mejeji nijoba ibile kan ti an pe ni nafada nenu ogbolo ile ise olopa ni ipinle gombe won se waju nu atotonu won wi pe gbajugbaja gbegbe kan eleyi ti won pe ni makama won ni eje mo wi pe isele ta n so nipa re ye omo so opolopo awon eyan to n gbe ni ekan diti gungugu won ni oju won o sinu ofo abadi nigba ti won se atotonu sowo waju won ni eri omodekunrin eni odun merin din ni ogun na eni eleni eyun abas won ni na lo se alaye o pe salisu o ijabele o bijo ohun se bere bayi won ni okokuta ni o oko won ka to wiya to fo won ni ejemo yi pe otun lo osibo kaluku won mo kuta lowo won ni okuto won na yan fi demi omo lomo legbodo nigba ti le se olopa to te waju lasiko to se abewo eyun sibi ti isele ohun gba nkan gbe to ti waye won ni ile eko eleto ilera ti alabode e to je pe o wa ninu ile eko kan nbe lakasa won ni ipile ti gombe won ni ibe gan ona ni sare bi ologbe ohun lo to si je wi pe won se oku e lojo be ile se olopa wa te waju na ro re o won ni owo sekun ofin ti se be o ti tu abasi ohun baye en to si je irinse kan gbogi fun ilana itesi waju ise iwadi ki se ohun le ba to bo rorun fun ile se olopa ohun nigba ti ma kama en to te waju na atotonu re bi pe awon ni lati mo ki gangan ni to wa ni de wule wule anja agbokuta amoko asebe agbemi lenu omo lomo iwe iroyin daily post lo je are gbo e ma je amo jaru ijaburuku bayi
11: alagbara
10: aran atenu na ma nja won si ton pari e na ni e dakun e ja ma ni suru funra wa o
11: okay e ja wo isele eleyi ti o sele yi iru ewo la ba pele yi bi ki ba se gba nkan gbi arakunrin kan ti won poruko e ni Anthony eni odun 84 56 lo ti gbemi ara re bayi iyen ni oja gbajugbaja kan ti won pe ni Obudu Main Market Square to nbe ni ijoba ibile ti Obudu ni ipile ti Cross River ibe gangan ni isele gba nko gbe yi ti pada waye eni kan ti isele yi to soju re nigba ti o tenu boro labe lana wi pe ma wile daruko mi ko soju mi ki pe nko tu e ma wile fi oko ohun sita oni ologbe yi lawon gba o wi pe won bi o si wa lati ijoba ibile ti Bekwara latari bi won ti ni o ngbe ni agbegbe bi ti isele igaga ti sele koda gbogbo awon ti awon wa lagbegbe yi ninu aibale okan ina lawon wa ahin ona ni o pada nse awon lori ohun ti won wo sakan re wi pe ara re o da pe ara re o da pe latari to ro mo bi pe ara re o da pe daada o ni pe ni ja ilera won wa salaye o wi pe pelu isele gba nko gbi to wa pada sele yi won ni oku re kan se wi pe won kan dede gbe be won lo nile ki won pada se etutu ko to di wi pe won pada gbe oku e tori wi pe o ti dewo latari bi ti o pada gbe mimi si ngba won wa ma bere wi pe ki wa ni nkan etutu eleyi ti won fi gbe oku arakunrin Anthony won ni owo ti o pada pari etutu o je egberun lona 300 owo orilede wa Nigeria 300,000 naira ona ni won bere lowo awon malebi ko to di wi pe won pada se etutu be si ni eni ti isele gba nko gbe yi to soju re won ni o soju mi kuro kan ti o soro oni wi pe awon eyan to wa lagbegbe gan won ni won bere fun owo ko to di wi pe won o se etutu ati wi pe o se pataki o se koko ko ti o di wi pe won o pada si oja won gbodo se etutu na latari isele yi eleyi ti o pada sele ama alukoro fun ile ise olopa ni ipile na iyen ni ipile ti Cross River Sunday Etopa o se paya oro yi wi pe isele gba nko gbi to sele yi o pada waye o si ti pade ipa ise wi pe iwadi alagbara o ti bere leye osoka lati pada mo wi pe nkan wo lo ro mo isele to sele yi in to pada ro mo diku suse ku po be si ti se be o ona ni iwadi yo pada se afihan re nje eje lowo nobi abi amowo olohun abarakunrin yi dede gbemi ara re looto na ni won ni gbogbo nkan won yi ohun na ni won pada se iwadi le lori ti won si pada fidi e mole leyin ebe atejade o pada ma waye lori re
10: oda eyin ololufe wa o te wa ni atayinru jara pelu wa gbo osuba kare fun yin john send number ogun se yi tan isola correct ajibola aran ni yaya adupe lo yin obe treason ba to yin egbe ola cotrel adupe popo ju lowo yin temi so pe ori olowo adupe ni owo teyin na mafiu cash akade abraham adetunji adupe ni owo gbogbo yin patapata olarin waju olajumo keje lilat adupe ni owo teyin na e ma bo wa se be ni mewa ene kokan ni wa ye je lo secretary ile ise olopa ni ipele ti jike wa tori pin oje ka ri gbo wi pe awon awako meta de ni ogun lowo sekun ofin le ti gbamu látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n kọlu òfin ká lọ kábọ̀ ẹ̀yìn o fún àwọn ọkọ̀ gbogbo ní ojú pópó ìjọba ní orílẹ̀-èdè yìí nínú gbólóhùn agbẹnusọ àjọ náà sp lawan sayisu adamu nígbà tó fìdí ẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn ó ní ẹ̀wọ̀ ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí iṣẹ́ àkànṣe kan ló wáyé lẹ́yìn tó sì jẹ́ pé ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí ó níjọba ìbílẹ̀ tìdúṣe ó nígbà táwọn débẹ̀ ẹjẹ́ mọ̀ wípé àwọn awakọ̀ kálukú kan ń ṣe yìí ó wù lójú pópó ni ó ní kálukú wọn lára àwọn ìwà àìbìkítà ó ti mú kí wọn ṣe bẹ́ẹ̀ dẹ́mi ogunlọ́gùn àwọn èèyàn légbodò ó ní yàtọ̀ fún eléyìí lára ìwà àìbìkítà àwọn ìwẹ̀ náà ó ti mú kí wọn sọ ẹgbẹ́ agbèjì èèyàn di ẹni tó jẹ́ pé kò ní èròjà ara tó pé mọ́ nígbà tí ó tẹ̀pẹ̀lẹ̀ mọ́ àwí ìyanu rẹ̀ ó níṣẹ́ rí àwọn awakọ̀ mẹ́tàdínlógún tọwọ́ òfin gbámúyẹ hùn ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ̀sùn wọn o ẹ̀ṣẹ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ o òfin tí wọ́n rú ọ̀tọ̀ọ̀tọ̀ o ó ní bẹ́ẹ̀ àwọn kan ń bẹ lára wọn ẹjẹ́ mọ̀ pé wọ́n gbọ́kọ̀ sí rònà ṣùgbọ́n ṣá bẹ́ẹ̀ báwo báyìí pé ọ̀dà nọ́ḿbà tẹ́ ẹ so mọ́nú ọkọ̀ yín yìí ẹ jọ̀wọ́ járe ṣé ń bo ẹ ti rẹ́gísítà rẹ̀ ń bo ẹ ti fọkọ rẹ̀ lẹ̀ ń bo ẹ ti gbà á ó ní ọkàn wò kó ń búrò báyìí ni ó ní àwọn míín sì wà níbẹ̀ òfin orílẹ̀-èdè nàìjíríà ti pa ń dandan bí ẹnikẹ́ni kan gbọ́dọ̀ mọ owó díngí tí ń wò ràkọ̀ràkọ̀ kọ́ wá gbé sára ọkọ rẹ̀ èyí tá a mọ̀ sí tinted glass ó ní ọtún ṣe bẹ́ẹ̀ àwọn kan lára wọn àwọn tó ń lò ó ó ní òótọ́ síbẹ̀ bí àwọn kan lára wọn wọ́n fẹ́ pa kẹ́tẹ́kẹ́tẹ́ ẹrù tí wọ́n dì orí ọkọ̀ náà kódà ìṣòwò ajé tó bá mọ pàtàkì ajé kò gbọ́dọ̀ dìrú ìyá bẹ́ẹ̀ wọ́n ní àwọn ẹrù àrùkú ọ̀gá dáhùn ó náà ní àṣẹ bẹ́ẹ̀ tí wọ́n ó tò sókè léyìí tó sì jẹ́ pé ó lè mọ́ bá ojú pópó náà wá jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà ó ní gbogbo àwọn ẹ̀sùn tá a sọ sílẹ̀ yìí hùn ó náà ló ṣe bẹ́ẹ̀ tó kángun sí àkàtà ẹnìkọ̀ọ̀kan wọn lọ́tọ̀ọ̀tọ̀ ní kóríta tí wọ́n ti gbá wọn mú ṣùgbọ́n nǹka gbogbo wọn wọ́n jẹ́ mẹ́tàdínlógún ọ̀ nígbà tí ó fi ọ̀rọ̀ rẹ̀ fúlẹ̀ ó níṣẹ́ rí ẹ̀yin awakọ̀ ó ń rọ̀ wọ́n ni pé kí wọ́n jọ̀wọ́ jàre kí wọ́n mọ tẹ̀lé òfin lẹ̀ yìí bákan náà kí wọ́n bọ̀wọ̀ fún òfin o ó ní ṣùgbọ́n ṣá ẹ̀ ń bá ṣe bẹ́ẹ̀ tí ó bọ̀wọ̀ fófin òfin ilẹ̀ yìí náà ṣe bẹ́ẹ̀ yóò gbà ń kóńdò báwí látàrí nítorí náà àwọn arúfin ojú pópó mẹ́tàdínlógún ọwọ́ òfin gbá wọn mú ní ìpínlẹ̀ jigawa ìwé ìròyìn daily post

0: malaria show. No time to talk. I'm at terms of Jenna Yodoku. Only the best.
1: Ẹ̀yin olólùfẹ́ré, a ti wọ ìṣẹ́jú àfikún. Dèjì sì dúró jẹ́ ẹrú rẹ̀ pẹ̀lú sùúrù.
2: Lóòótọ́ ni, wọ́n ìlò tẹlifíṣàn tuntun, ẹ̀rọ ìfọṣọ, kẹ̀kẹ́ ọmọ, ohun èlò ìtọ́jú ara àti bàtà eré.
1: Kí ni mò ń wò báyìí? Ẹrù láti dúmí àti ń yára dé láti apá òsì. Gbígbẹ́ tó pé

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kìí ṣe ti ẹnikẹ́ni, tí ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni ni.

0: alábàápàdé àdìtú olódùmarè. Ẹ̀yin ọ̀rẹ́ mi lọ́mọdé àti pàápàá ẹ̀yin ọmọ iléèwé, ẹ̀yin ọ̀rẹ́ mi àgbàlagbà, ẹ̀yin ènìyàn wa lọ́kùnrin, ẹ̀yin ènìyàn wa lóbìnrin, ẹ̀yin ará ayé ní dúdú, ẹ̀yin ará ayé ní funfun, ẹ̀yin ará ayé, ẹ bá ṣàì dúdú kí ẹ ṣàì funfun. Àkókò òjò ni ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ o. Òjò náà pọ̀ gidigidi nínú mọ́tò ayọ́kẹ́lẹ́ tí a wà ní ọjọ́ náà. Ṣé ni òjò yìí ń lu ìlú lé wa lórí, tí ó ń dún wíní-wíní bí omele ìlú dùndún? Ìgbà tí ó bá ṣe, àgbọ̀ gbùrùrù lápá ọ̀tún. Ìgbà tí ó bá ṣe, àgbọ̀ gbùrùrù lápá òsì. Bí ó ṣe, àgbọ̀ gírírírí ní ibi iwájú. Bí ó tún ṣe, àgbọ̀ gírírírí ní ibi ẹ̀yìn. Òjò náà ló ń kù bẹ́ẹ̀ kiri. Gbogbo ojú ọ̀run dúdú bí aró, gbogbo iwájú funfun rúru. Àfi bí ìgbà tí olódùmarè ṣe ìyẹ̀fun fàdákà tí ó ń dà á sílẹ̀ láti ojú ọ̀run. Ẹ̀rọ tí ó wà lára dígí iwájú mọ́tò tí ó máa ń nu omi, eléyìí ní nu omi títì, omi su, àgbàrá tóbi kọjá àgbàrá, omi rẹ̀ tó tu ọkọ̀ dáadáa. Kò tó gbogbo ojú ọ̀nà ń kọ́. Bí mọ́tò já sí tìyín, a já sí tọ̀hún. Gbogbo ẹsẹ̀ mọ́tò rí ṣẹkẹ̀ṣẹkẹ̀. Àwọn tí ó sì ń rìn lójú ọ̀nà pẹ̀lú, omi ti di àtẹ̀ sí ara àwọn wọ̀n ni. Ó lẹ̀ mọ́ wọn lára tipẹ́tipẹ́. Omi odò gbogbo tí ó ti tòrò kínkín ti di pupa. Ewéko alára mímọ́ ti di eléèérí. Àwọn ẹja mòògùn wọ́n bá ìsàlẹ̀ inú ibú lọ. Ẹranko ń ká ṣíó-ṣíó kiri nínú igbó. Àwọn ẹyẹ jòkó gúlútú-gúlútú káàkiri nínú ìtẹ́ wọn. Àgbàrá lé ọ̀pọ̀ ejò jáde láti inú ihò. Ejò eré ń ṣe làgbà lójú omi. Ohun alààyè kan kò lè wí pé òun gbádùn rárá. Àfi ekòló tí ó ń jẹ ayé orí rẹ̀ kiri. Ìgbà tí òjò náà sì pọ̀ púpọ̀ tó báyìí, dẹ́rẹ́bà kò rí ibi iwájú mọ́. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, dẹ́rẹ́bà fa kọ́kọ́rọ́ yọ lójú mọ́tò. Ó gbé ẹsẹ̀ lé ibi ìdádúró ọkọ̀. Ọkọ̀ dúró gbọ́in. Ó di kí a máa wá wo ojú ara wa. Bí ó sì tilẹ̀ jẹ́ pé a ti gbogbo ilẹ̀kùn mọ́ ara wa lórí pinpin, tí ẹnikẹ́ni kò gbin, tí ènìyàn kò sọ̀rọ̀, síbẹ̀ ọkùnrin kan lu mọ́tò lé wa lórí. Ó kan ilẹ̀kùn lẹ́ẹ̀kíní, ó kàn án lẹ́ẹ̀kejì, ó tún kàn án lẹ́ẹ̀kẹta. A bá ṣílẹ̀kùn, a wo òde. Ìgbà tí a wo òde, a rí arẹwà ọkùnrin kan. Mo fẹ́rẹ̀ẹ́ má tí ì rí ẹni tí ó lẹ́wà tó bẹ́ẹ̀ rí láti ọjọ́ tí mo ti dé inú ayé. Bí a ti wo òde, ni òjò dáwọ́ dúró díẹ̀. Kí a sì tilẹ̀ tó sọ̀rọ̀ sí ọkùnrin náà, ni dẹ́rẹ́bà wa ti fi iná sí mọ́tò. Mọ́tò ń lọ. A kò rìn ju ẹsẹ̀ méjìlá tí mo fi ní kí dẹ́rẹ́bà dá mọ́tò dúró, kí a tilẹ̀ gbọ́ nǹkan tí ọkùnrin náà máa sọ. Ọkùnrin yìí dé nítorí tí a ju ọwọ́ sí kí ó wá. Bí ó ti dé, tí ó wò mí, ẹ̀rín ló bú sí. Ó ní,
1: ọmọ bẹ́yìí ọkọ, ṣílẹ̀kùn ọkọ̀ rẹ fún mi. À rán mi sí ọ ni. Ilé rẹ ni mo ń lọ.
0: Wéré, mo ṣílẹ̀kùn ọkọ̀ fún un. Nítorí gẹ́gẹ́ bí mo ti sọ, ọkùnrin náà lẹ́wà gidigidi. Rírí tí mo ti rí ni ọkàn mi ti fà mọ́ ọ. Ó pupa, ó sì ga, kò sanra jù bẹ́ẹ̀ lọ. Bí mo sì ti wí pé kò sanra yìí ń kọ̀, ó tú ọkùnrin dáadáa. Orí rẹ̀ kò tóbi lásán kidiri. Ẹ̀yìn rẹ̀ kò ṣe kò bì tàbí ti ìjàpá. Ọrùn rẹ̀ kò gùn kọjá ibi tí ó yẹ. Kò dàbí ọrùn ẹyẹ ògòǹgò. Bẹ́ẹ̀ ni kò kúrúré kọjá. Kò dàbí ọrùn ológiní. Gbogbo àwọn ẹ̀yà ara ọkùnrin náà bá ara wọn mu. Tapátẹsẹ̀ gbáà ni. Àwọ̀ ara ọkùnrin náà pàápàá kò lé koko lójú. Bí àwọ̀ ara ẹlẹ́gúngún ṣe ló tutù lójú tí ó dàbí ara omidan. Bí kò ṣe pé kò di irun orí rẹ̀ ni. Bí kò ṣe pé kò ró aṣọ mọ́ra bí obìnrin ni. Bí kò ṣe pé kò fi nǹkan dúdú pa ìpéǹpéjú bí alágbájá. Kò tọ́ nǹkan lé èékán ọwọ́ kí ó tún tọ́ sí ti ẹsẹ̀. Kò gbé àpamọ́wọ́ fi tọ́jú ọwọ́. Bí kò sì ṣe pé kò rin ìrìn gbẹ̀rẹ̀ lẹ́sẹ̀. Obìnrin ni àbá pe ọkùnrin náà. Ní ọjọ́ tí mo ti ń rí eyín tí ó funfun, n kò rí eyín tí ó funfun bíi ti ọkùnrin náà rí. Ní ọjọ́ tí mo ti ń rí ahọ́n, n kò rí èyí tí ó pọ́n dẹ̀dẹ̀ bí ẹni pé oúnjẹ kò kàn rí bíi tirẹ̀. Ní ọjọ́ tí mo ti ń rí ojú tí ó mọ́lẹ̀ gaara, n kò bá irú ti ọkùnrin yìí pàdé rí. Kí a sì sọ pé ènìyàn sọ̀rọ̀, ó fi ọ̀rọ̀ wú ẹnì kejì sọ. Ènìyàn rìn lẹ́sẹ̀, ó fi ìrìn wú ẹlòmíràn rìn. Ènìyàn wú aṣọ, ó mú kí a máa wú aṣọ náà kiri. Tàbí ihò imú ẹni mọ́, tàbí apá ẹni kò gùn lásán jáwálá. Tàbí ọmọ ẹ̀ka ọwọ́ bá ọwọ́ mu, ọmọ ẹ̀ka ẹsẹ̀ bá ẹsẹ̀ mu. Tí ọkùnrin náà yàtọ̀ lọ́pọ̀lọpọ̀. Nítorí n kò bá irú ẹni bẹ́ẹ̀ pàdé rí, n kò rò pé ìyá mi kàn rí. N kò sì rò pé bàbá mi ṣe alábàápàdé ẹni tí ó jọ bẹ́ẹ̀ rí kí ó tó lọ sí ọ̀run alákejì. Ẹni tí ó ga tán, tí ó ní ìwọ̀ntúnwọ̀nsí ẹsẹ̀, tí kò gùn sókè tán, kí ẹsẹ̀ dàbí àgéré ní ilẹ̀. Irú eléyìí ló wọlé dé. Tí ó bá mi lójú ọ̀nà, tí ó ní kí a máa gbé òun kiri. Ẹ̀yin ọ̀rẹ́ mi, a bá má gbé o. Ìgbà tí ó sì jẹ́ pé ilé ni mò ń lọ, tí òun pàápàá tún sọ pé ilé mi ni òun ń lọ. A fi orílẹ̀ ọ̀nà ilé. Ṣùgbọ́n bí ó bá yẹ ní ọ̀rọ̀ bíi méjì tí a ti sọ sí ara wa nígbà tí ó fẹ́ wọ inú ọkọ̀, ẹnìkan kò sọ̀rọ̀ sí èkejì mọ́. Ẹnìkan kò gbin títí a fi dé ilé. Kí a tó dé ilé ni ara ti ń fun mí kí ó mọ̀ wá lọ jẹ́ pé irú àwọn tí ó ti máa ń wá mi wá ilé, tí wọ́n máa ń sọ ìtàn ìgbésí ayé wọn fún mi, ni mo tún bá pàdé. Lóòótọ́ náà, bí mo ti dé ilé, tí mo kí àwọn ará ilé tán, tí mo jókòó sí ọ̀dẹ̀, tí òun náà jókòó, ni ó ti pè mí, tí ó bi mí bí mo bá ní ohun ìkọ̀wé nínú ilé mi. Nítorí òun ní ọ̀rọ̀ láti sọ fún mi tí ó lè gùn díẹ̀, tí òun ó sì fẹ́ kí n kọ sílẹ̀ fún àwọn ọmọ aráyé. Ìgbà tí ó wí báyìí, mo béèrè, mo ní, gígùn tó bá wo? Òun náà rọra rẹ́rìn díẹ̀ báyìí. Ó ní,
1: gígùn gbọ́ọ́rọ́ ni.
0: Mo dáhùn, mo tún ní, gbọ́ọ́rọ́ tó bíi báwo? Òun náà sì fèsì, ó ní,
1: yóò gùn tó ìwé kan gidigbi.
0: Ẹ̀rú wá bà mí wàyí. Mo ní, kí olúwa rẹ̀ máa sá fún ìjọ̀gbọ̀n, kí ìjọ̀gbọ̀n máa lé olúwa rẹ̀ kiri, kí olúwa rẹ̀ wípé òun kò lè sọ̀rọ̀, kí ọ̀rọ̀ sísọ máa léníká, kí ènìyàn wípé òun kò kọ̀wé mọ́, kí ìwé ní àfin dandan bí o kọ òun, ọ̀rọ̀ mi máa di ọwọ́ rẹ o, Ọlọ́run ọba. Báyìí ni mo sọ, mo sì ti gbàgbé ara pátápátá, èmi ṣe bí mò ń sọ̀rọ̀ sínú, àṣé gbangba ni mò ń sọ̀rọ̀ tí gbogbo ayé ń gbọ́ ohun tí mò ń sọ. Ìgbà tí mo sì gbé ojú wo òkè, tí mo tún rí ọkùnrin náà, ojú ara mi tì mí. Mo bá ń fi ọ̀rọ̀ àwàdà bú ọ̀rọ̀ tí ó ti ẹnu mi jáde mọ́lẹ̀, kí ó má baà dàbí ẹni pé àlejò mi kò jọ mí lójú, pé mò ń hùwà bí onígbéraga. Mo ní, ọ̀rẹ́ mi, máa bá ọ̀rọ̀ lọ́jàre, inú òjò tí ó pa wá lọ́nà ló tilẹ̀ ń bí mi, tí kò jẹ́ kí n mọ ohun tí mò ń sọ. Ọkùnrin náà wá dá mi lóhùn wàyí, ó ní.
1: Ǹjẹ́ rántí àlá tí o lá ní òru ọjọ́ kẹrìndínlógún mọ́jú ọjọ́ kẹtàdínlógún oṣù keje ní 1500 ọdún ó lé 62 lẹ́yìn ikú Olúwa wa.
0: Ẹ̀rú wá bà mí náà wàyí, nítorí òótọ́ ni mo láàlá ńlá kan tí ó bà mí lẹ́rù gidigidi, ẹnìkan ṣoṣo ni mo sì rọ fún ní òde ayé, òun náà ni ọ̀rẹ́ mi kan. N kò sì rò pé ọ̀rẹ́ mi yìí rọ fún ẹnikẹ́ni, ṣùgbọ́n mo kọ àkọsílẹ̀ àlá náà sínú ìwé kékeré kan. Ṣé ni mo déédé láàlá tí mo rí bàbá mi tí ó ti kú, tí ó ti ré kọjá òkè odò, tí ó ti kí ayé pé ó dìgbò ó ṣe, tí ó jáde nínú ilé ńlá kan. Ara rẹ̀ ti yí padà pátápátá, ó dàbí ara ọmọdé, ó rí mi, ó pè mí bí tí pè mí ní òde ayé, ó ní kí n tẹ̀lé òun. A wọ inú ilé ńlá mìíràn lọ, dídé tí a dé ọ̀hún ni mo bẹ̀rẹ̀ sí rí púpọ̀ nínú àwọn ará ilé wa tí wọ́n ti kọjá lọ. Mo rí ẹ̀gbọ́n mi obìnrin tí ó ti kú, kí bàbá pàápàá tó kú. Mo rí àwọn àbúrò mi ọkùnrin àti obìnrin tí wọ́n ti fi ayé sílẹ̀ lójú bàbá mi. Mo rí ẹ̀gbọ́n mi ọkùnrin tí ó jẹ́ ọmọ ìyá bàbá mi lóde ayé. Mo rí àbúrò ìyá mi tí ó jẹ́ ọdẹ tí ó ti kú. Mo tún rí ẹ̀gbọ́n mi ọkùnrin ẹni pàtàkì nínú iṣẹ́ òṣèlú àti ìjọ àwọn onígbàgbọ́. Gbogbo wọn ni mo rí porogodo. Lẹ́yìn tí mo rí wọn tán, ni bàbá mi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ó ní.
1: Ọmọ mi, ọkàn mi kò fi ọ́ sílẹ̀ láti ọjọ́ tí mo ti fi ọ́ sí ayé lọ. Mo sì fẹ́ kí o mú ọ̀rọ̀ yìí tí mo máa sọ ṣẹ nígbà tí o bá lo àkókò. Má ṣe gbàgbé pé èmi ti kúrò nínú ìbànújẹ́ òde ayé. Mo ti bọ́ lọ́wọ́ rògbòdìyàn àwọn ọmọ ènìyàn. Mo ti kúrò nínú ìjàmbá ilé àti ìjàmbá òde. Nínú àwọn ẹ̀mí ni èmi wà yìí, níbi tí ẹnikẹ́ni kò ń ṣiṣẹ́ kí ó tó jẹun. Kò sí pé a gbin ọ̀gẹ̀dẹ̀ pé ọ̀gẹ̀dẹ̀ kò so, kò sí pé kòkó so, kòkó kò tà, tàbí pé a jí ní òwúrọ̀ ojú ń pọ́n ni. Ṣùgbọ́n ọmọ mi, ayé ni ìwọ́ wa, yóò sì pẹ́ sí kí o tó wá bá mi. Ojú àlá ni mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí. Wo ọkùnrin tí ó dúró sí apá ọ̀tún rẹ, wòó kí o tún wò, wò dáadáa, nítorí yóò wá sí ọ̀dọ̀ rẹ níjọ́ mìíràn láti sọ ohun tí gbogbo wa tí ó wà níyì ń fẹ́ kí o ṣe. Ènìyàn ni òun pàápàá jẹ́, òun náà kò tíì fi ẹ̀mí bora bí aṣọ, ó dìgbà díẹ̀ ná, ọmọ mi, ọmọ mi, ọmọ mi, kí àwọn àbúrò rẹ gbogbo fún mi.

0: ọ̀rọ̀ báyìí ni bàbá mi sọ fún mi lójú àlá. Ìgbà tí mo sì rántí gbogbo àlá náà tán, tí mo tún ọkùnrin náà wò, ni mo rántí pé ọkùnrin yìí ni bàbá mi fi hàn mí lójú àlá mi. Báyìí ni èèmọ̀ náà ṣẹlẹ̀. Ẹnikẹ́ni kò pìtàn fún mi rí pé ẹni méjì jọ láàlá kan náà pọ̀ rí. Bẹ́ẹ̀ ni èmi ọkùnrin yìí jọ láà. Nítorí bí mo ti tún rọ àlá náà, ni ó ń gbọn orí ṣẹ́ṣẹ́ pé òun rántí gbogbo rẹ̀ lẹ́sẹlẹ́sẹ. Òun pàápàá ti rí mi bí mo ti rí i. Ìgbà tí mo sì dákẹ́ tí n kò sọ̀rọ̀ mọ́, ni òun náà bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tirẹ̀. Ó ní,
1: èmi ni Àdìtú Olódùmarè tí ń bẹ ní ìlú Ìlákọ̀ṣẹ. Bàbá mi ni òbírí ayé, ìyá mi ni orúkọ rẹ̀ sì ń jẹ́ Ìpọ́njúdìran.
0: Ibi tí mo lè kọ́ ọmọ ní èdè tirẹ̀ ni èyí. Ẹnu rẹ̀ yá púpọ̀. Bí ó ti ń sọ ọ̀kan ni ó ń sọ ìkejì, bí ó ti ń sọ ìkejì ni ó ń sọ ẹ̀kẹta. Mo kúkú kó gbogbo ohun èlò ìkọ̀wé dà sílẹ̀. Mo ní kí ó máa sọ ìtàn ara rẹ̀, kí n máa fi etí gbọ́. Ìgbà tí ó bá sọ ọ́ tán, kí èmi wá kọ́ ní èdè ara tèmi. Báyìí ni ìtàn ọkùnrin náà wá lọ.

ní ọdún yìí iṣu obìnrin ta bọ̀ọ̀kù àgbàdo yọ ọmọ bọ̀kùà ọ̀gẹ̀dẹ̀ yọ ọmọ gbàkùà èrè so jìnwìnì ilá tún so jìnwìnì ẹ̀fọ́rí gbẹ̀gẹ̀ gbẹ́gẹ́ ara ohun ọ̀gbìn gbogbo ló tutù yọ̀yọ̀ nínú oko owó wọlé fún obìnrin lọ́dún náà.

tí àádọ́ta pọ́ùn kò ní wọlé fún òun bí ó ti wù kí owó ṣàìwọlé tó. Nítorí èyí, ìnákúná ni ó ná owó. Èyí tí ó wá burú ju gbogbo rẹ̀ lọ ni pé ó ń gbé ẹsẹ̀ ga ju ibi tí ó yẹ. Ẹni tí ó rí àádọ́ta pọ́ùn lọ́dún bá àwọn tí ń gba àádọ́ta pọ́ùn lóṣù rìn. Ẹlòmíràn nínú àwọn tí ó ń bá rìn tilẹ̀ lè rí àádọ́ta pọ́ùn lọ́jọ́ kan. Irú ọtí tí wọ́n mu ni òun rà sílẹ̀. Aṣọ tí wọ́n ń lò ni òun náà ń rà sọ́rùn. Bí ìlákọ̀ṣẹ kò sì ti ní ẹran tó, tí ó jẹ́ pé ìlákọ̀ṣẹ ni ẹran tí ó tóbi jùlọ. Síbẹ̀, ọkùnrin yìí a ránṣẹ́ lọ sí bí ìrìn ọjọ́ mẹ́ta a lọ ra ẹran. Ibi tí ó wá bá ohun gbogbo tì sí, tí ó fi sọ ara rẹ̀ di tálákà gan, ni àwọn obìnrin ìkọ̀kọ̀ tí ó tún fẹ́ kiri. Obìnrin tí ó fẹ́ wá sínú ilé wà lọ́tọ̀, tí ìkọ̀kọ̀ wọ̀nyí wà káàkiri òde. Ètì àwọn wọn ní dùn bí oyin ìrèké, ṣùgbọ́n inú tóbi gbẹndu lásán fún kìkìké ni. Àwọn tí èṣù ti gbé àkàbà ìtànjẹ tì lóòkun àyà. Bí èṣù gun ìṣísẹ̀ kínní, a gun ìṣísẹ̀ kejì. Bí ó gun ìṣísẹ̀ kejì, a gun ìṣísẹ̀ kẹta. A gùn ún títí ó fi máa dúró lé ibi téńté ọkàn. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, wọn kò nílé sọ ẹyọ òótọ́ kan péré. Aṣọ ìtànjẹ ti bò wọ́n lórí tapátẹsẹ̀ bámúbámú. Ẹ ka ìwé yìí wò. Ọ̀kan nínú àwọn ìwé tí olùfẹ́ ìkọ̀kọ̀ òbírí ayé kọ sí i ni.

olùfẹ́ mi ọ̀wọ́n, ọ̀rọ̀ tìrẹ yìí kò yé mi sí, kò máa yé mi sí rárá o. Lóòótọ́ àwa obìnrin ti mọ ẹ̀yin ọkùnrin pé oògùn kí a bá lè fẹ́ràn yín ni ẹ máa ń ṣe kiri ilé babaláwo. Ṣùgbọ́n ibi tí ìwọ ti rí babaláwo tìrẹ yìí yàtọ̀ pátápátá. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé láti alẹ́ àná n kò fi oúnjẹ ba ẹnu mi yìí? Bẹ́ẹ̀ ni ìwé tí mò ń kọ yìí agogo mẹ́rin ọ̀sán ni. Ọ̀rọ̀ tìrẹ yìí ṣáá ni mò ń rò bí ẹni kí n rí ọ, kí n rí.

mo fẹ́ kí ẹ ṣe àkíyèsí ìwé yìí. Ohun tí ó pè ní 50 kìí ṣe 50 kọ́bọ̀, kìí ṣe ti èépìnì, 50 pọ́ùn ni. Iye owó tí òbírí ní tí ó le fi tọrẹ pẹ̀lú ìdẹ̀lọ́rùn nígbà náà kò ju sílẹ̀ mẹ́wàá lọ. Wí fún mi, báwo ni ènìyàn ṣe le fi sílẹ̀ mẹ́wàá fún ẹni tí ó béèrè 50 pọ́ùn kí ojú má fẹ́rẹ̀ ti olúwa rẹ̀ pa? Ọ̀nà bí irú èyí ni àwọn alágàbàgebè obìnrin fi ń gba owó lọ́wọ́ ọkùnrin yìí. Òbírí ayé, ìgbà mìíràn pẹ̀lú, tí wọ́n bá rí i tí wọ́n béèrè owó tí ó wípé òun kò rí, wọ́n á bẹ̀rẹ̀ sí kí ọwọ́ bọ àpò aṣọ rẹ̀ kiri, wọ́n á kí ọwọ́ bọ̀ ọ́ ní àpò ṣòkòtò, wọ́n á kì í bọ̀ ọ́ ní ti ẹ̀wù pẹ̀lú, nítorí ìfẹ́ olóòkan kò sí nínú wọn, owó ni wọ́n ń wá kiri. Èyí tí a rí mọ ni a sì lè wí, ìwé tí a tẹ̀ sókè yìí ṣe ìṣìbọ́ lọ́wọ́ òbírí ayé sílẹ̀ ni. Ọlọ́run nìkan ni ó lè mọ iye owó tí ọkùnrin náà ti ná dànù lé orí obìnrin ìkọ̀kọ̀ wọ̀nyí. Kò jẹ́ sọ fún ẹnikẹ́ni pé òun ná owó kan. Bí ó fún obìnrin ní pọ́ùn kan, a ní obìnrin náà gan-an ni ó fún òun ní pọ́ùn méjì. Ojú a máa tì í láti sọ irú owó burúkú tí òun ná kiri. Owó mi nìyí, mo lè ná bí ó ti wù mí. Ara mi nìyí, mo lè lò ó bí mo ti fẹ́. Kì í ṣe ọ̀rọ̀ ẹnu ọmọlúwàbí. Bí o ti ṣe ná owó rẹ ní pàtàkì, bí o ti ṣe lu ara rẹ ní nǹkan. Gẹ́gẹ́ bí a ti kọ́ sọ, ọjà oko kò mú owó wọlé fún òbírí ayé bíi ti àtijọ́ mọ́. Ìgbà tí eléyìí sì papọ̀ mọ ẹgbẹ́ ńláńlá tí ó ń kó àti obìnrin tí ó ń fẹ́ kiri, gbèsè dé ilẹ̀ rẹpẹtẹ. Ìgbà tí ó di ọjọ́ kan, àwọn tí ó jẹ ní gbèsè ti ilẹ̀kùn ilé rẹ̀, wọ́n gba gbogbo àpótí aṣọ pátápátá, wọ́n gba gbogbo oko kanlẹ̀kanlẹ̀, iyàrá kan péré ni wọ́n fi sílẹ̀ fún. Àkókò tí wọ́n fi ń ti ilé yìí, aṣọ ni òbírí ayé dàbórà. Ìpọ́njú dìran ìyàwó rẹ̀ náà ru aṣọ mọ́ ìdí. Bí àwọn tí wọ́n ń ti ilé ti lọ tán, tí àwọn méjèèjì jókòó, tí wọ́n ń wo ara wọn lójú, tí ọmọ wọn tí ó ṣẹ̀ṣẹ̀ parí ìwé kẹfà ní ilé ìwé, àdìtú olódùmarè ń sọkún ní ẹ̀yìn kùlé. Ni obìnrin kan tún déédé wọlé tí ó ní àfi dandan bí òun gba owó tí ìpọ́njú dìran jẹ òun kí òun tó lọ. Ní àkókò yìí, tọrọ péré ni ó wà ní etí yẹ̀rì ìpọ́njú dìran. Sílẹ̀ kan péré ló sì kù sínú àpò okùn ìbàǹtẹ́ tí ọkọ rẹ̀ sán mọ́ ìdí. Ìgbà tí obìnrin yìí rí i pé kò sí owó lọ́wọ́ tọkọtaya pátápátá, tí àwọn mìíràn tí wọ́n jẹ ní owó ńlá ti ti ilé tí wọ́n mú kọ́kọ́rọ́ lọ, ṣe ni ó táwọ́ sí aṣọ tí ọkọ wọ̀ sí ọrùn tí ó gbà á, tí ó tún fa aṣọ ìdí aya tí ó tú, tí ó kó gbogbo rẹ̀ lọ. Ọjọ́ náà kò dára nínú ilé àwọn tọkọtaya yìí. Omi ń dàpẹ̀rẹ̀ lójú ìyàwó. Ọkọ yìí wọ yàrá kan tí ó kù sílẹ̀ fún. Ó fi ọwọ́ ti àgbọ̀n, ó ń gbin lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

0: ìyàwó tí orí dan ọ̀rọ̀ sílẹ̀ nínú ìpọ́njú yìí, ṣé obìnrin ni?
1: Bí mo mọ̀ pé ìjàngbọ̀n ni mo máa kàn, mo jẹ́ fẹ́ ọ, mo jẹ́ fẹ́ olórí burúkú, ó sì wo mọ́ mi náà ni, ó wo mọ́ mi kókó, mo já ọ títí o kò já, alákọ̀rí oníjàmbá èèyàn ẹni ibi. A wí fún ọ gbọ́, a ní kí oyé kẹ́gbẹ́ ó gbà, a ní kí oyé yọ́kẹ́lẹ́kẹ́lẹ́ ti obìnrin olóbìnrin ó wọ̀ ọ́ létí. Gọ̀ǹgọ̀ sọ aláìmèrò aláìníronú ọ̀bọ lágídò lásánlàsàn yìí, ó kú ibi tí o máa wọ̀.
0: Báyìí ni ìpọ́njú dìran bẹ̀rẹ̀ sí bú ọkọ rẹ̀, ṣùgbọ́n ọ̀nà wo ni ọkùnrin yìí ṣe máa fi bá ìgbésí ayé rẹ̀ lọ? Sílé kan péré ni ó ní lọ́wọ́, ìyàwó ní tọ́rọ́, wọ́n ní ọmọ kan láti bọ̀, ọmọ ọdún 14 yẹ̀rì ni ó kù sí ìdí ìyàwó, ó kú ibàǹtẹ́ sí ìdí ọkọ. Ìlú tí wọ́n sì wà yìí, ìlákọ̀ṣẹ, kò sí ní ẹ̀bá ìlú mìíràn rárá. Ìlú tí ó súnmọ́ jù jẹ́ odidi ìrìn ọjọ́ kan gbáko. Èwo ni ṣíṣe? Òbírí ayé wá ojú aya rẹ̀ mọ́ra, ó gba tọ́rọ́ tí ó ní. Òun náà mú sílẹ̀ kan tí ó kù sí i lọ́wọ́, ó fi mọ́ ọn, owó di 1,000. Lẹ́yìn èyí, ó ké sí àdìtú Olódùmarè ọmọ rẹ̀, ó ní:
2: ọmọ mi, àdìtú Olódùmarè, gẹ́gẹ́ bí orúkọ rẹ náà, iṣẹ́ tí Olódùmarè lè ṣe, àwọn mẹ́rin dín ní. Bí ó bá wu Ọlọ́run ọba, ó lè wí pé títọ́ ti dé sí èmi àti ìyá rẹ. Bí ó wù ú, ó lè wí pé tiwa kò ì tí ì tán nínú ayé. Bí ó sì wù ú bákan náà, ó lè wí pé èyí tí a ti jẹ sẹ́yìn ni a jẹ mọ́. Ìgbà tí ó bá wu Olódùmarè, a rán òjò sílẹ̀. Ìgbà tí ó wù ú, a rán oòrùn. Ó lè máa rán oòrùn sí apá àdúgbò kan, kí ó tún máa rán òjò sí apá ibòmíràn lẹ́ẹ̀kan ṣoṣo. Ohun tí àwa ẹ̀dá lè ṣe kò ju pé kí a sa ipá ẹni, kí a sa ipá tán, kí a máa retí ìbùkún ẹlẹ́dà ẹni. Nítorí méjì ni iṣẹ́ ayé pín sí, ọ̀kan ti ènìyàn, ọ̀kan ti Ọlọ́run ọba. Ti ènìyàn ni pé kí a gbé omi gbóná, kí a da ògì sí kí ó di ẹ̀kọ́. Ti Olódùmarè ni kí ó má jẹ́ kí owó ògì wọ́n ni. Nítorí náà, ọmọ mi, àdìtú, múra ní ìsinsìnyí, wá lọ sí ìlú tí ó súnmọ́ ni jùlọ, gba owó yìí kí o lò ó lọ́nà tí ó tọ́ lójú rẹ, lọ́nà tí ebi ẹnu kò ní fi pa mí kú, tí kò ní fi pa ọ́ kú, tí kò sì ní fi pa ìyá rẹ kú. Ó ti gbà ó, ọmọ mi, ó ti gbà ó, jọ̀wọ́ dé lọ́la, ó ti gbà.

0: So, atunti deba atinde yin olugbo wa lori eto ta pe ni agbo ife special ni ikani omoluabi the integrity station splash 105.5 FM ile funfun balawo ni adugbo felele la wa ni badan lorilede Nigeria. Edakun eyin olugbo wa jake jado orilede agbaye ibi yewu tele wa ti e tin teti bele je lati ma gbadun eto wa gbo fe special. Edakun na ba oni aye yi ba se rina kani gbogbo awa ti ajo ngbe ni adugbo kana la nife ara wa se mo pe aye yi ibadun jomi eja lo
1: beni
0: ife to to ife isetan iba wa laarin gbogbo wa ki olowo jeun tan ko wa ranti awon mekuna ko lowo jeun tan ko ranti awon kola ko sagbe se ri pe ile aye yi ibadun gan. Ṣùgbọ́n kí ló wá dé tó jẹ́ wípé àṣà tí àwọn èèyàn ń dá jákèjádò orílẹ̀-èdè àgbáyé ní ìsìn náà ni pé bámú-bámú láyò àwa ò mọ̀ bébí ń pọ̀ ọmọ ẹnìkọ̀ọ̀kan bámú-bámú láyò kò yẹ kó rí bẹ́ẹ̀. Ayé yìí ìbádùn jomi ẹja lọ. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àìsífẹ́ àìnífẹ́ ara wa dénú ló sọ orílẹ̀-èdè wa di bó ṣe wà báyìí kí ọlọ́run náà àánú ẹ̀ kórìn kọjá ní orílẹ̀-èdè Nàìjíríà kí eku kó máa ké bí eku kí ẹyẹ kó máa ké bí ẹyẹ kí ọmọ ènìyàn náà kó máa fọhùn bí ọmọ ènìyàn ìbá ti dára púpọ̀ jù. Àṣà tí àwọn ará àdúgbò mìíràn ń dá iná ni pé bámú-bámú là wá yò àwọn ọmọ bóyá ebi ń pọmọ ẹnìkọ̀ọ̀kan ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ tí ìfẹ́ tòótọ́ ìfẹ́ àìṣẹ̀tàn tí bá ń bẹ láàrin wa àní lè máa kọrin bámú-bámú láyò àwa ò ní tọ́jú anybody kí ló kàn wá. Ẹ jẹ́ kí a máa fìfẹ́ hàn síra wa náà ni ó ti dá púpọ̀ jù lónílé lálejò àtàládùúgbò kí ìfẹ́ tòótọ́ ìfẹ́ àìṣẹ̀tàn kó máa jọba lókàn àyà gbogbo wa náà ni ò bá lẹ́jọ́ ná. Tó àjọpẹ́ àtúntìdé náà nìyẹn olórí ètò àgbò ìfẹ́ special ní fẹ́lẹ́lẹ̀
1: nìbàdàn
0: ní orílẹ̀-èdè Nàìjíríà ibẹ̀ náà ni a ti ń kàn sí yín ẹ̀yìn èèyàn wa ẹyí rédíò sókè tó bá yẹ pé rédíò wà ní ẹgbẹ́ ọ̀dọ̀ tí ẹ̀yin tẹ́ wà ní ìkànnì ọmọlúàbí tá a mọ̀ sí ìkànnì àgbáyé fesibúùkù ẹ̀yin náà súnmọ́ wa. A wà lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi bọ̀sún aláyàndé nígbà tá a máa kí akọrin wa ti alẹ́ òní Habib Karim wípé

0: Ah, wọ́n ní tí a bá ti dórí ètò báyìí ká júbọ̀ Ọlọ́run tó fún wa lára yìí dá.
1: Bẹ́ẹ̀ni o.
0: Èmi tí ẹ máa ń rò Abiola Adékànbí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wípé ká ní owó wa la fi ń ra oògùn tí a máa fi sẹ́nu kó tó di pé a gbóhùn sí afẹ́fẹ́ pẹ̀lú microphone bó o ní bá ṣe rí.
1: Gbèsè yẹn á ti pọ̀ jù.
0: Á ti pọ̀ lápọ̀jù.
1: Àti ẹ̀yìn lè sán.
0: Ọlọ́run ẹ ṣe o.
1: Ọlọ́run ẹ ṣe o.
0: Bẹ́ẹ̀ náà ni wọ́n ní tá a bá dé inú agboolé baálé ilé iná ni àkọ́kọ́ wárí fún torí àwọn ni elégbèje àdó. Tá a bá sì wọnú inú ilé a máa béèrè màmá inú ilé yìí torí pé àwọn ni ẹlẹgbẹrin ìgbàkọ. A jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ wà nínú ilé láṣálẹ̀ tòní bàbá màmá ẹ̀gbọ́n àbúrò àti ìkọ̀ọ̀kan àwọn ọmọ wa náà ni à ń kípẹ́ káàbọ̀ sórí ètò tá a pè ní
1: agbo ìfẹ́ special.
0: A kí ìgbìmọ̀ aláṣẹ rédíò tá ti ń sọ̀rọ̀ yìí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ la ti ń kàn sí yín nìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. A kí ọlọ́wọ́ ọ̀dàn wa studio manager tó ṣe pé ó ti dìrálẹ̀ gbogbo nǹkan tá a fẹ́ wọ́n ti ń bá wa ṣiṣẹ́ lé lórí bẹ́ẹ̀ ni ìpolówó ọjà bẹ́ẹ̀ náà ni kò ní lọ sí ibì kankan gbogbo a máa wọnú ara wọn náà ni Ọlọ́run ọba ò ní jẹ́ kó bàjẹ́ nígbà kọ̀ọ̀kan. Bọ̀sún aláyẹ̀dẹ magic finger ọlọ́wọ́ ọdán àkíyín ẹ̀kú iṣẹ́ takuntakun. Ó ṣe ni láàánú wípé Adémọlá Ọlágbẹ́njẹ́ bàbá Ìbàdàn lè wà lónìí. Túndé Ọláwúwo iná ni olóòtú àgbà fẹ́tò yìí. A kí ìgbìmọ̀ aláṣẹ splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ la ti ń kàn sí yín nìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. A jẹ́ pé ètò ti wá bẹ̀rẹ̀ náà nìyẹn o kò tún sí ká lọ kábọ̀ kankan mọ́ o kí ètò kí ó máa tẹ̀síwájú. Ó wára ojo tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ apẹ̀rọ̀rọ̀ bí ẹni ó sún ọmọ tí àjànà oro. Alágbẹ̀dẹ èdè lérè sí túrè níwájú yín mídòmídò ilé tọ́ba mi kọ́ tí ò ṣe é fọ̀tẹ̀ tí Ọlọ́run ọba iná ló ń fún wa ṣe. Lógo tiwa náà rèé tẹ bá ti ń gbọ́ dìdìdì ẹ̀yọ́.

0: ẹ̀kú dédé àkókò yìí tó bá ṣe pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń dara pọ̀ mọ́ wa ni lórí ètò tá a pè ní agbo ìfẹ́ special ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ láti ń kàn sí yín nílùú ìbàdàn ọpẹ́ pàtàkì lọ́wọ́ bọ̀sún aláyàndé ẹ̀kú iṣẹ́ takuntakun ètò ó ń tẹ̀síwájú ìpele àkọ́kọ́ ta fẹ́ yà sí ní alẹ́ tòní ṣe ẹ̀yìn náà tí mo bá ṣe máa ń ṣe pé lónípele ìjìpele bó tiẹ̀ jẹ́ pé a ti ṣiṣẹ́ sílẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ ìṣẹ́gun àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án september tó ń bọ̀ lọ́nà a tún bẹ̀rẹ̀ abracadabra mìíràn
1: èyí
0: tí a mọ̀ pé ẹ sì nífẹ̀ẹ́ sí dáadáa mo ní abiola adekanbe téèyàn bá farabalẹ̀ bọ́wọ́ oníjàngbọ̀n ẹ̀dá ṣe farabalẹ̀ fáńkọ́ọ̀fù téèyàn sì lọ sí gbogbo àdúgbò wa ìlú ńlá ni o ìletò ni o oko ni o àrọ́kọ ni o ẹ rí wípé kinní kan ń ṣẹlẹ̀ níbẹ̀ tó sì kù díẹ̀ káàtó tó sì jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn kó tó dirú àsìkò tá a wà yìí nǹkan rere tó yẹ káwọn èèyàn máa ṣe fún ìsọ̀rí àwọn èèyàn tí à ń sọ̀rọ̀ rẹ̀ lálẹ́ yìí wọ́n dẹ̀ máa ń ṣe dáadáa ṣùgbọ́n ó wá yà mí lẹ́nu gbá wípé ohun tí àwọn èèyàn ti ń ṣe láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn fún irúfẹ́ àwọn èèyàn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó má dàbí ẹni pé wọ́n ti gbàgbé irúfẹ́ àwọn èèyàn yìí abiola adekanbe kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kí ni nǹkan tí mò ń gbìyànjú láti nà lẹ́fọ̀fọ̀lẹ́ náà ní alẹ́ tòní lórí ètò agbo ìfẹ́ special òun náà ni ohun tá a pè ní ìtọ́jú opó abiola adekanbe
1: oúnjẹ o
0: tá a bá sọ pé ìtọ́jú opó ká má gbàgbé wípé opó obìnrin wà
1: tọkùnrin náà wà
0: opó ọkùnrin wà
1: bẹ́ẹ̀ni
0: kí ló wá dé tó ṣe wípé àwọn aṣojú àwọn ẹlẹ́wùgẹ̀rẹ̀jẹ̀ lábúlé nígboro àti àwọn tó dipò òṣèlú mú àwọn tó rí jáde yàtọ̀ sí pákó àwọn tí ọlọ́run gbé yẹrẹ fún láwùjọ wa èmi rò ó ni o gẹ́gẹ́ bí eléré ìṣítú àtọ́kùn tó ń sọ̀rọ̀ wípé èyí ti jẹ́ tí àwọn èèyàn wa tó jí aṣíwájú ta bá ń sọ̀rọ̀ nípa òṣèlú ta bá ń sọ̀rọ̀ nípa àkóso ká má tiẹ̀ gbàgbé láti sọ pé àwọn ìyàwó tí wọ́n súnmọ́ gómìnà odidi ìpínlẹ̀ àwọn ìyàwó tó ń jẹ́ ọlọ́wọ́ ọ̀tún fáwọn mínísítà ti ń bẹ káàkiri ẹlẹ́kùnjẹkùn orílẹ̀-èdè nàìjíríà àti àwọn tó rí jáde yàtọ̀ sí pákó kí ló dé tí a wá gbàgbé àwọn opó àtọmọ òru kan bóyá kí n lo àkókò yìí láti ké sí abiola adekanbe wípé kí ni ìyàtọ̀ ti ń bẹ láàrin àwọn opó àtàwọn ọmọ òru kan tàbí kémi bẹ́ẹ̀ mú ọmọ òru kan kó o mu láti bi opó
1: opó ni àwọn tí
0: ìyá jẹ́ àwọn opó gan láwùjọ wà ó ṣe ní láti rí bẹ́ẹ̀ mò ń gbọ́ ẹ
1: opó ni àwọn tí kò ní ọkọ tàbí tí wọn ò níyàwó bóyá tọkọ wọn ti kú
0: pé opó ni àwọn obìnrin tí wọ́n ládé orí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n
1: tí wọn ò ní mọ́
0: nítorí ikú kúlò nafsin dá ika tàlè maute ó ṣe pàtàkì fẹ́ ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn eléyìí ìdájọ́ ni ikú dẹ̀dẹ̀ ẹ̀gbò ni kì í jẹ́ kí obìnrin kó ládé orí mọ̀ ṣá máa wá wo àwọn obìnrin opó wa níran kí yà máa jẹ wọn bí mo ń gbádùn rẹ bọ̀ díẹ̀díẹ̀
1: àti ọkùnrin tó jẹ́ pé ikú ló gba ìyàwó lọ́wọ́ wọn tí wọ́n ti fẹ́ yàwó
0: so
1: àwọn ohun tó ń sọ náà ni pé
0: opó
1: ọkùnrin bẹ́ẹ̀ni
0: opó obìnrin wà
1: bẹ́ẹ̀ni
0: kí ni ìwọ wá lérò pé ó fà á tó jẹ́ wí mo sì rántí dáadáa láàmọye ọdún sẹ́yìn wọ́n dẹ̀ máa ń ṣe ojúṣe yẹn dáadáa lóòótọ́ àti lódodo
1: àwọn ilé ìjọsìn gan àwọn ilé ìjọsìn gan ò ti ẹ̀rọ sí wọn mọ́
0: títí dìsìn
1: bẹ́ẹ̀ni wọn máa fi wọn sàgbà kan ni àwálẹ̀
0: mi ìgbẹ́kẹ̀lé inú àwọn èèyàn wa tó di mọ́ṣáláṣí ńlá mọ́ àti kéékèèké àti tàlábọ́dé fúnra ara wọn náà máa ṣètò fúnra ara wọn náà máa ṣèwádìí wípé àwọn tájọ́ ń kí wákàtí márùn-ún ní mọ́ṣáláṣí wa àwọn tó jẹ́ opó obìnrin opó ọkùnrin ó yẹ ká lè wá nǹkan kan ṣe fún wọn káwa náà pèsè nǹkan tí yorùbá ń pè ní ìtùnú fáwọn tọrọ kan èyí tí wàá jẹ tọrọ ò rí bẹẹ mọ tó wàá jẹ pé kó ń kó jabele kálukú ló ń ṣe tiẹ. Wọ́n ní kò ṣàlàyé.
1: Mi mọ kótó bọ̀ nǹkan tẹ́mi rò bóyá wọ́n máa ń rò pé opó ò já mọ́ nǹkan kan. Dẹ̀ni opó tí yorùbá sún wá níṣẹ́ lọ́wọ́ ó dà yẹn pé wọn ò fi bẹ́ẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ nà ní ẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ nà ní àwọn òpó rárá tó wọ́n máa ń rò pé wọ́n máa ń pa wọ́n sì sẹ́gbẹ́ kan ni.
0: Kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin tí ẹ láǹfààní láti máa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí ètò ààbò òfẹ́ special ẹ̀yin náà ẹ ti ń gbọ́ bá a ṣe ń nà lẹ́fọ̀ tá à ń fọ́ ọ̀lẹ́ náà ó dàbí ẹni pókò díẹ̀ káàtó pẹ̀lú ọwọ́ tá a fi mú ìtọ́jú àwọn opó láwùjọ wa yálà láàrin ìgboro bí ìlú ìbàdàn tá a wà yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ láàrin èkó àti olúìlú àwọn ìpínlẹ̀ wa jákèjádò ká má tiẹ̀ wá sọ àwọn tó ń gbé káàkiri àwọn àdúgbò ti ń bẹ nírú ìbàdàn yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ àbí ká kúkú lọ sí àrọ́kọ ìletò ìlú kéréje kéréje kí ló dé tó wá jẹ́ pé tara wa nìkan lámọ̀ àti ẹ̀ lè ṣètọ́jú àwọn opó ọkùnrin opó obìnrin tó ṣe pé nǹkan ò rí bó ti yẹ kó rí tẹ́lẹ̀ fún wọn mọ́ tí nǹkan wá le koko ko bí ojú ẹja eléyìí ni abala àkọ́kọ́ nǹkan tí à ń yẹ̀wò ní alẹ́ tòní a sọ fún wa pé oríṣi opó méjì ló wà opó obìnrin opó ọkùnrin tabá sì ní ká wo ohun tí ètò ọrọ̀ ajé ń sọ nísìnyí a rí wípé béèyàn ò bá lówó lọ́wọ́ dáadáa kò lè gbádùn ayé o
1: láéláé
0: àbí ó ṣe ò ṣe ọmọ ènìyàn àti mọ̀lẹ́bí lápapọ̀ wọn ó jọ ń jẹ àárọ̀
1: wọn
0: jẹ
1: ohun
0: ọ̀sán
1: wọn
0: sì jẹ ti alẹ́ bákan náà a fẹ́ bẹ̀bẹ̀ ni bọ̀sán aláyẹ̀dẹ́ ń tọ́ ló lò fún mi yẹn mo fẹ́ bẹ̀ wọ́n ni wípé ohun tá a bá lè ṣe láti múnú àwọn opó ọkùnrin opó obìnrin dùn ẹ jẹ́ ká gbìyànjú ká tiraka ká làkàkà ká dẹ̀ ṣe é ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́.

0: dípò ṣodípò náà ni ẹ̀ ń gbádùn yìí lórí ètò tá a pè ní agbo ife special. Bọ̀sùn Aláyẹ̀dẹ́, mo rí àkíyèsí kan tí mo fẹ́ ká fi sọ́wọ́ àlàáfíà ká má bàa fi jẹun. Ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, lórílẹ̀-èdè Nàìjíríà tí a wà yìí náà lénìí, ẹ rí wípé bẹ́nìkan bá di ipò pàtàkì tó jẹ́ tolóṣèlú mú ní ìpínlẹ̀, níjọba àbílẹ̀, ní odidi orílẹ̀-èdè Nàìjíríà, àbí bóyá lẹ́lẹ́kùnjẹkùn, bóyá mínísítà, tó bá jẹ́ pé ọkùnrin iná ni ẹni tí à ń sọ yìí tó jẹ́ ìrújú ìjọba olóṣèlú. Ẹ rí pé ọ̀rọ̀ nípa ìtọ́jú àwọn opó tí wọ́n jóbìnrin, ìtọ́jú àwọn opó tí wọ́n jọ́kùnrin, wọ́n máa ń sábà fi àmójútóorú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n fi máa ń kọ́ àwọn ìyàwó wọn lọ́rùn gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Irú ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí nísìnyí, bóyá a ní àwọn kọmíṣánná tí ọ̀rọ̀ wọn jẹ mọ́ ti àwọn obìnrin. Bíyẹn bá jẹ́ gómìnà, ara iṣẹ́ tí ìyàwó gómìnà fi lè máa ran gómìnà lọ́wọ́ iná ni pé kó bá ba ilé ẹ̀ sọ̀rọ̀. A ní my dear, mo ti ẹ̀ fẹ́ ṣe ìrónilágbára fáwọn obìnrin tó jẹ́ opó àti àwọn ọkùnrin tó jẹ́ opó. Ẹni tó jẹ́ baálé ẹni yẹn tó jẹ́ èèyàn kàǹkà nípa ọ̀rọ̀ òṣèlú, inú rẹ̀ á dùn sí i. Kí ló wá ṣẹlẹ̀ Bọ̀sùn tó ṣe pé bámúbámú la yó ní ìsìn? Àwọn ò tiẹ̀ mọ̀ bóyá ebi ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Bíọ́lá ò ń wò mí.
1: Kò yẹ kó rí bẹ́ẹ̀
0: rárá. Wọ ara rẹ, ìka ò ṣe kíni,
1: kò dọ́gba. Mo dẹ̀ súnmọ́ rò pé àwọn opó yẹn ganan máa ń lò kó tó di pọn wọlé.
0: Mo ṣe ń sọ̀rọ̀.
1: Àwọn ló máa ń lò, tán bá ti wá wọlé tán, wọ́n á gbàgbé wọn sí ẹgbẹ́ kan. Wọ́n ti fi jẹ́ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀.
0: Kò yẹ kó rí bẹ́ẹ̀.
1: Dẹ́ni opó obìnrin ni mo sún máa ń ripo máa ń jìyà jù. Tí ọkọ wọn bá ti kú báyìí, àwọn fámìlì ọkọ, wọ́n tún wá gbógun sí wọn, wọ́n tún gbógun tọmọ tí ẹni ẹ̀ náà tún fi sílẹ̀.
0: Inú gbogbo mọ̀lẹ́bí ni irú eléyìí ti máa ń
1: ṣẹlẹ̀.
0: Torí bẹ́ẹ̀ ni àwa baálé ilé àti ìyàwó ilé kí ìfẹ́ àìṣẹ̀tàn kó wà láàrin wa àti àwọn mọ̀lẹ́bí, òbí ọkọ, òbí ìyàwó. Àdúrà tá à ń ṣe ni wípé ẹ̀mí kálukú wa yóò gùn pẹ̀lú ògo Ọlọ́run.
1: Àmì
0: kò sí ẹnìkankan àti baálé ilé àti ìyàwó ilé àní kánjú kú o.
1: Ṣùgbọ́n
0: táwa ń sọ ní alẹ́ tòní náà ni pé kì í wá ṣe pé nígbà tí àkókò ìbò dídì bá tó
1: nìkan la máa rán sí
0: wọn. Láàmà wá wá ìlàjì Kóńgò rẹ̀ sí.
1: Ẹ̀gbà
0: ẹlẹ́wàá rántí àwọn opó Ọlọ́run
1: fẹ́ rúkọ bẹ́ẹ̀.
0: Ṣé ìṣàná la fi ń dáná gáàsì ní ìsìn?
1: Wọ́n á fún wọn ní ìṣàná.
0: Kí ni ìtumọ̀ ìṣàná ta tún ń ṣá káàkiri ní ìsìn?
1: Àwọn àṣìṣe ìṣàná.
0: Ẹ̀yin gan tẹ́ ń gbádùn wa ń bẹ̀ ń jò lẹ ti rí epo kerosene gbẹ̀yìn.
1: Ó sì pẹ́.
0: Tá a bá rí olóṣèlú tó ní ẹ gba kinní gáàsì èyí tẹ́ máa fi dáná rèé, inú wọn ó dùn.
1: Àìmọye opó sí ò ní gáàsì.
0: Ẹjọ́ nítorí
1: Ọlọ́run. Àìmọye opó sí ò ní iṣẹ́ lọ́wọ́.
0: Ó ṣe pàtàkì ìtọ́jú opó náà ni à ń nà lẹ́fọ̀fọ̀lẹ́ náà ní alẹ́ tòní. Ẹjọ́ nítorí Ọlọ́run. Ohun tá a bá lè ṣe, ẹ jẹ́ ká ṣe ohun
1: tá a lè ṣe
0: kí ọkàn tiwa gan kó lè balẹ̀ pé a gbìyànjú a tiraka alakaka.
1: Kò ń ṣàwọn ìjọba nìkan.
0: Àwọn ò rí mò ń gbọ́ ẹ.
1: Kò ń ṣàwọn ìjọba nìkan náà ni kó tó dọ́jú àwọn ìjọba àwọn kan náà súnmọ́ ní agbègbè bíi àwọn tó ń lọ sí mosque at least wọ́n ní opó ń bẹ̀. Àwọn tó ní chọ́ọ̀chì náà opó náà wà lára àwọn so tó má sì lè máa ràn wọ́n lọ́wọ́ díẹ̀ díẹ̀ ká má tẹ̀ sí lọ sókè ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin ara wa.
0: Ohun tó ń sọ òye mi dáadáa, tá a bá ní ká ṣe sàmọ́ sángódù fún irúfẹ́ àwọn èèyàn kan tí ń bẹ ní àwùjọ wa, iná ni òǹdọ́gbọ́n náà lẹ́fọ̀ fọ̀lẹ́ náà. Àwọn ìjọ Ọlọ́run yálà àwọn ìjọ ẹlẹ́sìn Islam, ìjọ ẹlẹ́sìn Kristi, irúfẹ́ àwọn ìjọ wọ̀nyí ni wọ́n ń gbìyànjú láti ri pé wọ́n ń ṣètọ́jú àwọn opó àti àwọn ọmọ òrukàn. Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ òrukàn, àwọn ni àwọn ọmọ tí ò ní bàbá àti ìyá láyé mọ́. a si ma nse gbogbo oru ran lowo bayi tele o kilo wa de ta gbagbe ta ba de wo daada Abiola Adekan bi ori wi pe eto ra je tin be ni gboro ni isin
1: ti toni kaluku na to gbo
0: o lagbara gan lagbara gan seri eni to ba ti ko ile to se pe inu ile ti won ko oko ati yawo ni won gbe won omoye olohun
1: omoye awon to nsan wole
0: te ba le fe gba flat ile boya 3 flat abi 2 flat ni e ma toju million
1: e se sin lo jina a room self contains yi wa ma ni 500 700 lowo yara kan
0: oda na nibi ta ba today mo ladura fa won to ntele wa mo be lohun se ma se fun yi o kodun yi to pari e pari ile te nko lowo
1: amen jesus
0: okan yin abale
1: amen
0: o ma se se
1: amen
0: alaanu lati gusu alaanu lati ariwa alaanu lati ila orun iwo orun arin gbogbo gbogbo agbaye won a fi aanu wa yin ri
1: amen
0: be lo se ma ri
1: bosun
0: se

0: káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì láti ẹnu ìránṣẹ́ ọlọ́run ajínrere tí ń bó ló wá ti fẹ́ òjò olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ revealing jesus ministries ayé rẹ kò ní rí bákan náà mọ́.
1: ẹja gbàdúrà ayérayé adúpẹ́ o fún àǹfààní tí ẹ fún wa lónìí pé ká tún wọnú ọ̀rọ̀ rẹ adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ pé ẹ tún fún wa ní orí ọ̀fẹ́ pé kí iye wa kó tún sí àdúrà wa náà sì lélẹ́yìí lónìí o pé ọba ọ̀run jọ nípa agbára ẹ̀mí mọ̀ rẹ jẹ́ ká gba ìṣeníyì ọ̀tún lórúkọ jésù kristi olúwa wa àmì mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ẹ̀kọ́ bíbélì àìkọ́ ọ̀rọ̀ ọlọ́run lórí àǹfààní ìgbàlàlà ń wo a sì ń wo àǹfààní ẹlẹ́ẹ̀kejì tí í ṣe àǹfààní ẹ̀mí mímọ́ ẹ̀bùn ẹ̀mí mímọ́ pé ẹ̀mí ọlọ́run lè máa gbénú ẹni tó bá gbàgbọ́ lánàá mo sọ kankan fún wa pé kí jésù olúwa kó tó dé kó tó ṣiṣẹ́ ìgbàlà wa nípa ikú àti àjínde rẹ̀ kò sí ẹnikẹ́ni lórílẹ̀ ayé tí ẹ̀mí ọlọ́run gbénú rẹ̀ kò sí kankan lóòótọ́ ni pé ọlọ́run lo àwọn èèyàn iṣẹ́ agbára àwọn wòlíì jankanjankan bíi èlíjà bíi mose wọ́n ṣiṣẹ́ agbára pẹ̀lú agbára ẹ̀ mọ́ ṣùgbọ́n wọn ò ṣe nítorí pé ẹ̀mí ọlọ́run gbénú wọn ẹ̀mí ọlọ́run bà lé wọn ó sì ro wọn lágbára láti ṣe ni so nǹkan kan wà tí àwa ní lónìí táwọn ò ní o ìyàtọ̀ wà torí àfonífojì ńlá kan wà láàrin àwa àti àwọn kí sì ni àfonífojì yẹn àfonífojì yẹn náà ni pé ikú àti àjínde jésù ikú àti àjínde jésù ohun tó yà wá nípa lóòótọ́ ni pé nípa ikú àti àjínde jésù yẹn a ti wá di ọ̀kan pẹ̀lú wọn ṣùgbọ́n tá a bá wo ìgbésí ayé wọn n tí mo gbìyànjú pé kó yẹ wa nìyẹn ìgbésí ayé wọn bí wọ́n ṣe bá ọlọ́run rìn àti bí ẹ̀mí ọlọ́run bó ṣe bá wọn ṣiṣẹ́ ó yàtọ̀ fún àwa lónìí àwọn àdúrà kan wà tí wọ́n lè máa gbà táwo ò lè gbà lónìí àwọn àdúrà bíi olúwa jọ mọ́ fi mí lẹ̀ ò lè gbà kò nídìí láti gbà tó ló sọ kankan fún wa pé òun ò ní fi ọ́lẹ̀ òun ò sì ní ṣe kí ni òun ò ní kọ̀ sílẹ̀ òun sì ìyí ṣàdúrà rẹ ni ò ní jẹ́ kọ́lọ́run fi ọ́lẹ̀ bàbá mo gbàdúrà fún yín ẹ̀mí ọlọ́run ò ní fi yín lẹ̀ ṣé mo pé ọ̀pọ̀ wa la mọ́ ń gbàdúrà bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé nínú májẹ̀mú tuntun kì í ṣàdúrà kì í ṣe pure point fún wa mọ́ ẹnìkan ni ẹ̀mí ọlọ́run mọ̀ fi Samson lẹ̀ ẹ̀mí ọlọ́run mọ̀ fi Saul lẹ̀ ẹ̀mí ọlọ́run ò ní fẹ̀yìn náà lẹ̀ ewo ń ṣe Saul mama Saul ò ní tó ní Samson ò ní tó ní mo pèdè kan lánàá torí mo fi ẹ̀kọ́ ọ̀rọ̀ náà là ń ṣe o mọ́ sọ pé bó ṣe mọ́ gbàdúrà ṣe mọ́ gbà láyé láti ayé alálùmọ́lẹ̀ nu ìṣòbárọ̀ lọ́mu náà ni ètò yìí ṣe jẹ́ ẹ̀kọ́ bíbélì torí ọ̀pọ̀ nù wa bá ṣe ń ṣe bá ṣe gbégbé ayé ìgbàgbọ́ wa kò ó yàtọ̀ fún òye tó yẹ ká ní ó lòdì sí òye àti ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó yẹ kóró náà ni ẹ̀kọ́ ìṣe wà pé ká mọ bí ìgbésí ayé kírísítẹ́nì bó ṣe yẹ ó rí olùgbàlà pèdè kan núwe Jọ́hánù orí kẹrìnlá jésù kìsì fúnra rẹ̀ ó pe èdè kan ẹgbẹ́ ọ̀rọ̀ lẹ́nu olùgbàlà wa fúnra rẹ̀ ó ní ẹsẹ̀ Jọ́hánù orí kẹrìnlá yẹn tá a bá wo ẹsẹ̀ 16:16 ẹgbọ́ nǹkan tó olùgbàlà sọ ó ní èmi ó sì béèrè lọ́wọ́ bàbá kò tí lọ sórí igi káfárì ńgbà náà èmi ó sì béèrè lọ́wọ́ bàbá òun ó sì fún yín ní olùtùnú mìíràn ta ni olùtùnú yẹn a mọ̀ pé ẹ̀mí mọ́ ló sọ bẹ́ẹ̀ ó ní kí ó lè máa bá yín gbé títí láé so fún ìgbà fún sáà díẹ̀ ni ẹ̀mí ọlọ́run mọ̀ gba ọgbẹ́ ni ṣé tí jésù sọ nìyẹn ó ní kó lè máa bá yín gbé títí láé ìyẹn ni pé tó o bá ti gba ẹ̀mí mímọ́ ẹ̀mí yẹn ò lè fi ọ́ lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run nìyẹn àwọ̀ ìwé efésù orí kìíní ẹsẹ̀ kẹtàlá ó ní àti ẹ̀yìn pẹ̀lú nígbà tí ẹ̀yìn gbọ́ ìrere efésù orí kìíní ẹsẹ̀ kẹtàlá ni o àti ẹ̀yìn pẹ̀lú nígbà tí ẹ̀yìn gbọ́ ìrere ìgbàlá yín tí ẹ̀yìn gbọ́ ọ̀rọ̀ òtítọ́ ni àní ìrere ìgbàlá yín ó ní àti ẹ̀yìn pẹ̀lú nígbà tí ẹ̀yìn gbàgbọ́ a fi ẹ̀mí mímọ́ ìlérí ni ẹ̀mọ́ tí ọlọ́run ṣèlérí nínú ìwé mímọ́ ẹ̀mọ́ tí jésù olúwa ṣèlérí rẹ̀ náà kó tó jíǹde ó ní a fi ẹ̀mí mọ́ ẹ ṣe kíni o a fi ṣèdìdí yín so ìdìdí rẹ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run lẹ̀mí mímọ́ ẹ̀mí ọlọ́run ò kí ń fi ọmọ ọlọ́run ńlẹ̀ torí pé àmì ìdánimọ̀ pé o jí ọmọ lọ́wọ́ ọlọ́run nìyẹn so ti yé wa o ní àtúnbí tá a bá sọ pé èèyàn di àtúnbí o tun mo si pe atun a fi emi olorun bi eniyan bi a fi emi olorun tun eniyan bi se ti mo so be yen so ye wa mama so o need that mo gbadu ah emi olorun mo fi mi le olorun mo fi mi le olorun mo ko mi le o ni emi ko je fi ole emi ko si je se kini o emi ko si je ko sile David oba gan ta ba wo rin David orin ketalelogun ye o ni oluwa ni oluso agutan mi emi ki o si alaini o mu mi dubule ni papa ko tutu ati be be lo igba to di ese kan oni be mi ti le wa ni arin afoni foji ojiji ku oni emi ki yo se kini o mi o emi ki yo beru kini mama ibi kan nitori pe kini oni tori pe o wa pelu mi so David oba gan ni oni igboya yen pe ah olorun wa pelu mi ko si iru ipo kipo ti n ba ti le wa olorun wa pelu mi awon ti won o ni emi olorun to n gbenu won niyan so o se padan fun lati mo eleyi o mo so fun pe ah iyapa iyato o wa laarin awa iyato wa laarin awa ati awon to ba olorun rin ki Jesu Oluwa to de eja wo bibeli Joan ori keje seri ni esin awon ju esin awon lede seli won pe ni esin lede yinbo ni ede ti won pe lede yinbo won pe ni Judaism seri ti won pe Judaism yen o ni esin awon ju so o ni awon ayeye kan ti won ma nse lododun orisi ayeye ni won ma nse lododun orisi eto ni won ma nse orisi irubo ni won ma nse lododun so ikanu awon ayeye ati eto ti o ma se lododun yen ni lo sele ni iwe Joan ori keje ti mo so be yen so ye wa be yen won pe ayeye yen ni ajo ipago je nkan fun Joan ori keje lati ese ya ka lati ese ikini oni leyin nkan won yin Jesu rin ni Galilee nitori ti ko fe rin ni Judea nitori awon ju n wa ona ati pa nese keji yen o ni ajo awon ju ti nse ajo ipago o lo sumo itile tan so ajo yen won se ngba yen bi nti e mo pe ni asawa nile yoruba o ni awon ayeye kan ta ma nse gege bi omo yoruba nile yoruba ni ori ni orisisi ilu ati agbegbe ati abule ati ati ilu na ni orisisi ilu na lo ni ayeye ti ma nse so te pe gbogbo awon ara ilu yen won o wale wa ba won se fun apere odun ijesu opolopo ilu ni won si se be loni to se pe gbogbo awon omo to je omo ilu yen kakakiri agbalaye ninu ilu ati leyin odi gbogbo won ni o wa pe a gbodo wa ba won se so bi esin ju se ri niyan to se pe gbogbo awon omo to gbogbo awon to je ju amolede sele ti won ma kakakiri agbalaye ni won o wa fun apere inti beli pe ni ojo pentecost nigba ti ojo pentecost na si de iwe ise awon apostle ori keji se je mo pe ayeye awon ju ni ipago kan ni ti gbogbo ju ki se ayeye fun kristiani o awon ju ni esin ju ni kan ni won tin se so ki lo wa sele ninu ago ninu ajo ipago yi olugbala pede kan ni ese 37 eje ese 37 ikẹtadilogoji yẹn o ni lọjọ ikẹyin ti n se ọjọ laajọ so ajọ ipago ti won so yẹn o ni jesu si duro o si kigbe wipe bi orun gbe ba gbe enikẹni ti o tọ mi wa ki o si mu enikẹni ti o ba gba mi gbọ gẹgẹ bi iwe mimọ ti wi lati inu rẹ ni odo omi iye yo ti ma san jade wa so yẹn ni pe lakoko ti jesu n so yi ọpọlọpọ eyan ni won o ti mu omi to n so yi o o ni sugbon lati nu mi odo mi ye yo ma san jade fun gbogbo eyan to ba wa lati wa mu omi yi ah Joan wa so fun wa o ni ese 39 yen o ni sugbon o so eyi ni ti emi ti awon ti o gba gbonbo wa gba nitori ti a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se Jesu logo so lai si se logo Jesu ko se enikeni to lemi mimo to ba dola won tu tesi waju mo pe o ni alabuku
0: fun alaye idan si ibere tabi lati se oniwowo eto yi e ko si wa lori number yi 08163309793 le ko si 08163309793 e tun le download eko yi ati awon eko miran lori website wa www.ekobibeli.org eko bibeli jesu ni bi gbogbo.

0: Share Love,
1: a quality product of Seaway.
2: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
3: I see the

0: ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn alátìlẹyìn wa tí wọ́n ń sábà ti wà lẹ́yìn ní gbogbo ìgbà. Akeem Opasola sọ 5/10 lọ́jà gbági tuntun nílùú Ìbàdàn ní New Ife Road Ìbàdàn. Àwọn ń ta pílò tí a fi ń ṣe ìrọ̀rí, bedsheet àti curtain ojú fèrèsé àti tẹnu ọ̀nà àti oríṣiríṣi àwọn nǹkan èlò ìṣẹlẹ̀ lọ́ṣọ̀ọ́ lóríṣiríṣi àti àwọn iná ìgbàlódé èyí tí èèyàn lè máa ṣáàjì tí ó máa lò tó bá di ní ọwọ́ alẹ́gbẹ̀rẹ́. Kò sí ohun tẹ́ ẹ fẹ́ tó sábàsà ti jẹ mọ́ ti ohun èlò inú ilé. Akeem Opasola sọ 5/10 lọ́jà gbági tuntun nílùú Ìbàdàn. Nínú Ife Road Ìbàdàn ni wọ́n wà. Abẹ́ Tire and Motor Parts ti ń bẹ ní Ọlákúnlé Bus Stop kí ó tó di pé adé lógúdù níbi tí traffic light tó ti ń pàṣẹ àwọn mọ́tò, àwọn márúwá àti ọlọ́kadà ní àpáta gangan nìbàdàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, àwọn páàtì mọ́tò tó jẹ́ tuntun àyẹ̀rán àbí àwọn páàtì mọ́tò tó jẹ́ tòkunbọ̀, ó sì lè jẹ́ páàtì tuntun ti márúwá àti ti ọlọ́kadà náà àti ti tòkunbọ̀ rẹ̀ fún márúwá àti ọlọ́kadà. Èyí tẹ́ ẹ bá ti fẹ́ ní kẹ́ ẹ béèrè, tí ẹ bá ti dé Abbey Tire Motor Parts ní Ọlákúnlé Bus Stop ní Àlàó Àkàlà Expressway ká tó dé Lógúdù níbi tí iná ti ń páàsì mọ́tò ní àpáta gangan nìbàdàn. Gbogbo ọ́ìlì oríṣiríṣi tí mọ́tò máa ń lò, márúwá àti ọ̀kadà, gbogbo ẹ̀ ló wà ńbẹ́ẹ̀, bí engine oil, bí àwọn ọ́ìlì tí ó máa ń jẹ́ kí gíà kó rọ̀ wẹ̀kúwẹ̀kú tí a bá ti ń lo gíà nínú mọ́tò àbí márúwá àbí ọ̀kadà àbí power steering fluid, brake oil, hydraulic oil, gbogbo àwọn engine oil lóríṣiríṣi, gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ Abbey Tire and Motor Parts Ọlákúnlé Bus Stop Àlàó Àkàlà Expressway ká tó débi tí iná ti ń páàsì mọ́tò ní àpáta gangan nílùú Ìbàdàn. Kẹ̀sì máa wá wo gbogbo oríṣiríṣi èròjà tá a fi ń tún mọ́tò ṣe, márúwá àti ọ̀kadà, kó lè bá a dùn wò. Ó tún wà ń bẹ́ẹ̀ bákan náà. Ṣé wá rí ẹni tó jọ̀gà bẹ̀ yẹn bí ọdún Ọládòkun, ó ń kọ́ àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe ń ṣe tẹkinọ́lọ́jì tìgbàlódé láti dí táyà láàrin ìṣẹ́jú kan sí méjì pápápá, láìṣẹ̀ṣẹ̀ máa tú táyà lẹ́sẹ̀ mọ́tò. Ọpọ́n ti sun tẹkinọ́lọ́jì láyé tí a wà yìí, ó ti ń ṣiṣẹ́ gan. Bí ọdún Ọládòkun ni ọ̀gá tóun náà tó ti bẹ̀rẹ̀ à ń ṣe iṣẹ́ tó jẹ mọ́ ká dí táyà ká ṣe gbogbo ẹ̀ láti àkókò ọ̀dọ́. Bẹ́yìn náà tí ẹ bá jẹ́ ọ̀dọ́ tí ò tí ì rí kan ṣe kan lọ rí wọn. So ẹ̀yin èèyàn wa, Abbey Tire Motor Parts Ọlákúnlé Bus Stop, ẹ ṣe ẹkú àtìlẹyìn ní gbogbo ìgbà. Ibi tí a bá ètò dé ní ìsìn, àkókò ó ti ń pè wá lẹ́jọ́ díẹ̀ díẹ̀. Eléyìí tá à ń bábọ̀ lẹ́ẹ̀kan, bí ọlá Adékànbí, àbó ti ń sùn ni oorun wẹ̀ nínú stúdíò. Jẹjẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tí a sọ pé ó ṣẹlẹ̀ yẹn, nínú èyí tí ó jẹ́ wípé àwọn mìháyà tí bàbá onílé láńlọ tó gbà sílé, àwọn ló wá ṣe àbàyà gbangba tí wọ́n fi gbogbo tẹ̀mí-tẹ̀mí tagbára tagbára lọ sínú ilé bàbá láńlọ tí wọ́n já ilẹ̀kùn wọlé. Àṣé ayé ọ̀nà tí wọ́n tàn sílẹ̀, iná wá dé, iná ìjọba dé lójijì ló wá jẹ́ kí iná sọ. Ọpẹ́lọpẹ́ àwọn mìháyà tí ó gba ilé súnmọ́ ilé bàbá láńlọ ló kó àwọn ọmọ lọ sínú ilé tí wọ́n ń gbà tó wá di láàárọ̀ ni bàbá láńlọ rìyẹ́ láńlédè ló bá wá sí ilé àwọn èèyàn tí wọ́n gbà sílé ló bá ń dúpẹ́. Wọ́n máa ròyìn bẹbẹ tẹ́ ẹ dá lára, àṣé èèyàn alálùbáríkà ní yín báyìí, kó má bàa lọ́wọ́ ná torí àkókò ti pè wá lẹ́jọ́. Ò wá ní kí ló ṣẹlẹ̀?
1: Kí ló ṣẹlẹ̀?
0: Nígbà tó wá bùṣe gàdà tó bùṣe gèdè, mo to wa sele gan ni pataki ni pato ina ni wi pe o wa dijo kan ba lele to je ti me aya ti yawo re na je me aya yawo re na o wa saison jojo mo ki baba la nlo lo gbe yawo eni to gba sile lo si osibitu baba la nlo do wa se nkan to je pa bambari laarin ose kan ti baba fi rin ajo lo sona to ji baba la nlo lo san gbogbo owo lo osibitu
1: bo se ya ko ri
0: ohun na de wa se ranti ojo ti o se pe
1: o
0: do la awon omo ti o je ka awon omo ohun o ku ni mo se nbe wa le kan pe se ri bi ta n fi ta n sun ta n gbori si o ye ka ni fi ara wa nibe tori amon to le sele nigba ku gba laaye kaaye
1: ife se koko
0: je ki baba landlord ya landlady ko ni fi awon to gba sile onilari
1: ko se ni to mo la
0: ti yo mo la
1: e
0: jon tori olohun
1: beni
0: e je ka fi le se ari kogbon nje ani ma lo si koto lo ka bayi ojo tin lo die die koto oloka okay leyin igba yen a wa polo oja to seku ki eto koto ma lo si bi kun kodun e se bosun alayin de
2: Flash FM 105.5
3: you hear that sound Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the photo cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see the wait for? Carry your Guinness make you open for more today. Terms and conditions they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
4: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ wa?
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọkùn
8: inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
10: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Níralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ̀ẹ́nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
10: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ẹjọ́ tí ọpọ́n súnkàn ní kóòtù olóòka ti alẹ́ òní ni èyí tí ìyàwó ilé kan arábìnrin Ìtìjú Adé èrè àgbèrè tó pe baálé rẹ̀ lẹ́jọ́ fún ìwà àgbèrè nínú èyí tó ti máa ń parọ́ fún ìyàwó rẹ̀ pé òun ń lọ sí ìṣọ́ọ̀rù òun ń lọ sí tàjúùdù. Ọ̀gbẹ́ni Mèyọ́fà èrè àgbèrè tí a gbolé ọ̀kadàdà àdúgbò Àlédolè nílùú Ìtìjú Olóròǹbó Court. Olùpẹ̀jọ́.
1: Olúwa mi mò ń jẹ́ o.
0: Ẹ̀yin ni arábìnrin Ìtìjú Adé.
1: Bẹ́ẹ̀ni.
0: Èrè àgbèrè.
1: Bẹ́ẹ̀ni èmi ni mo jẹ́ bẹ́ẹ̀.
0: Ètì jẹ́ tẹ́ fi gbé baálé yín wá sí kóòtù olóòka wá ṣe mí láàánú pé baálé rẹ̀ gan ò sí ní kóòtù.
1: Kò lè sìn bí ìgbà tó ti mọ ohun tó ṣe.
0: Àbó sálọ ni.
1: Ó sálọ ni ó ti mọ ohun tó ṣe ni kò lè sìn bí.
0: Irú orúkọ àbá àdìwo lẹ́yìn wá ń jẹ́ báwọn Mrs. Ìtìjú Adé èrè àgbèrè. Ṣé èrè kan ń bẹ nínú àgbèrè ní ṣíṣe níṣẹ́ ọmọ tó ń sọ ṣá?
1: Èrè pọ̀ nínú àgbèrè ṣíṣe.
0: Èrè burúkú àbí èrè dáadáa?
1: Èrè burúkú ni.
0: Ṣé torí bẹ́ẹ̀ ló ṣe wá gbé baálé rẹ̀ lọ sílé ẹjọ́?
1: Bẹ́ẹ̀ni olúwa
0: mi. Ọ̀gbẹ́ni Mèyọ́fà èrè àgbèrè.
1: Bẹ́ẹ̀ni olúwa mi o.
0: Èrè wo ní bẹnú àgbèrè ṣíṣe pẹ̀lú bí nǹkan ṣe rí ní ìsìn?
1: Àwọn kòkòrò kò gbóògùn náà, àrè èrè náà ni. Bẹ́ẹ̀ni.
0: Torí bẹ́ẹ̀ ló ṣe gbé ọkọ rẹ̀ wá sí kóòtù olóòka.
1: Wá sí kóòtù.
0: Kí ló dé gan-an, kí ló fẹ́ kílé ẹjọ́ yìí ṣe fún ọ?

0: bẹ́ẹ̀ ni Olúwa
1: tó wá jẹ́ pé gbogbo alẹ́ ọjọ́ Friday ló máa ń lọ fún ìṣọ́ òru àti tàjóòdù láti gbàdúrà láti ṣàdúrà, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́?
0: Bẹ́ẹ̀ ni gbogbo ọjọ́ Jímọ̀ kò ń sílé.
1: Yóò wà á dé ní àárọ̀ Sátidé àbí?
0: A dé láàárọ̀ Sátidé láàárọ̀.
1: Ní nǹkan bí ọwọ́ aago mọ́kànlá àárọ̀.
0: Bẹ́ẹ̀ ni, mẹ́wàá sí mọ́kànlá.
1: Ṣé báwo ni ìwọ ṣe wá mọ̀ wípé lóòótọ́ àti lódodo, kìí ṣe pé bóyá ó lọ sí ibi àìsùn àdúrà tí wọ́n máa ń ṣe lálẹ́ ìṣọ́ òru àti tàjóòdù, báwo ni àkàrà ṣe tú sépo madam?
0: Olúwa mi, Ọlọ́run tó fẹ́ táṣìírí ẹ̀ ló jẹ́ kí ó lọ sílé àlèjọun níjọ Friday náà bó ṣe máa lọ.
1: Ìyẹn ni pé ilé àlè ni baálé rẹ máa ń lọ ní
0: gbogbo ọjọ́ Jímọ̀ báyìí.
1: Ọjọ́ Jímọ̀
0: á lóun lọ ṣòru ni, ó sì lọ ń ṣe ṣòru nílé àlè.
1: Ìyẹn ni wípé ohun tí baálé rẹ ń sọ fún ọ ni wípé tó òun fẹ́ lọ fún àdúrà pàtàkì nítorí kí ọ̀rọ̀ mọ̀lẹ́bí ó lè bá a já sí dáadáa náà ni àbí?
0: Bẹ́ẹ̀ ni, Simásù ní ká jọ lọ, a ní rárá o.
1: Ọ̀dà ohun tí mo fẹ́ bí ọ gan nìyẹn, kí ló dé tó lè tẹ̀lé baálé rẹ pé ẹ jẹ́ á lọ síbi tàjóòdù, ẹ jẹ́ á lọ síbi ìṣọ́ọ̀rọ̀, ebi kádùúrà lè gbà fún gbogbo mọ̀lẹ́bí àtàwọn ọmọ wa ni?
0: A ní ìṣòro ọkùnrin nìkan ni, ìṣòro ọkùnrin nìkan ni n tó máa ń sọ fún mi nìyẹn.
1: Ṣé òótọ́ wá ní nǹkan tí mò ń kà níbí báyìí? Wọ́n ní ọjọ́ burúkú èṣù gbomi mu náà, kọ́lọ́run ọba ò ní jẹ́ ká réṣù.
0: Àmì o.
1: Nǹkan tí mò ń rí kà ń bí báyìí, ó lágbára díẹ̀ o. Ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa nínú ìgbẹ́jọ́ kóòtù olóòka ti alẹ́ òní, wọ́n ní ilé kan tó jẹ́ pẹ̀tẹ́ẹ̀sì alájà mẹ́ta, ṣùgbọ́n níbi alájà kejì ni màmá oní màmá madam tóun ti lọ́kọ tiẹ̀ nílé.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ṣùgbọ́n tí ọkọ rẹ̀ tó máa ń ṣe ajọ́ ajé ọrọ̀ ajé
0: a ti lọ láti jọ Monday
1: lọ sí ìlú Abuja já sí Èkó.
0: Bẹ́ẹ̀ ni.
1: Wípé yóò tó máa wá padà wá sí ilé Nìbàdàn.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́?
0: Bẹ́ẹ̀ ni, ẹ parọ́ bá ṣe rojọ́ náà náà ṣe kọ́lẹ̀.
1: Ṣé ìyàwó oníyàwó lọkọ rẹ̀ wá ń wá lọ sínú ilé rẹ̀? Yóò wá sùn mọ́jú pẹ̀lú ìyàwó oníyàwó? Ṣé o mọ̀ pé baálé rẹ̀ ti ń forí ọká ọmú?
0: Alẹ́ ló bá rárá, kó jẹ́ tó kó bá mi kí n tètè ya ní kó ká jọ para wálẹ̀.
1: Báwo ni ìwọ ṣe wá mọ ohun tó ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ yẹn ná?
0: Lálẹ́ ọjọ́ yẹn mo ṣàṣe gbọ́ ló níbi aago méjìlá ló ṣàkanlẹ̀kùn kókókó mani. Ṣé ẹ ti parí ìṣòro ni? Ọ̀tọ̀ la bọ̀bá, ọ̀tọ̀ ni ṣòkòtò, ọ̀tọ̀ ni bàtà tó wọ̀ wá, ló ṣàmì hẹlẹ hẹlẹ hẹlẹ. Kí ló ṣẹlẹ̀? Ló ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ mi tó ti ń le bọ̀.
1: Ọ̀dà àwọn ẹ̀jẹ̀ tó yí lára bárabàra, kí ló ṣẹlẹ̀?
0: Àwọn ẹ̀jẹ̀
1: ṣé kò ṣàlàyé fún ẹni?
0: Kò ṣàlàyé dáadáa, ibí báyìí náà ni mo sì wá ń gbọ́.
1: Ọ̀dà ní sòro. Ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé ìgbẹ́jọ́ kóòtù olóòka ti alẹ́ yìí, èbí kọ́lọ́run nínú àánú ẹ̀ kó má jẹ́ ká rin àrìnfẹsẹ̀ sí ni. Ṣé rí bàbá yìí ó parọ́ fún ìyàwó ẹ̀ lọ́jọ́ Friday bí sìsì máa ń ṣe náà nù ní gbogbo ọjọ́ Jímọ̀? Nígbà tí ó wá dé ilé olùkú rẹ̀ ìyàwó oníyàwó, ẹni tó máa ń lọ rèé sùn tì ní fíláàtì àjàkejì tí àwọn ń gbé ń tiwọn, aago mọ́kànlá alẹ́ ó kọjá ló débẹ̀, torí ó máa ń sábà fún àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn tí máa ń yẹ àdúgbò wò lówó. Kódà ohun tá a tún gbọ́ ni pé ó máa ń ra ọtí ọdẹ́kù fún wọn, wọ́n ti dá a mọ̀.
0: Àti pẹlẹbẹ.
1: Nígbà tí ó wá dé ilé onílé, ó wá pe àlè rẹ̀ àlèǹgà wípé kó wá sílẹ̀kùn fún òun nísàlẹ̀ o, òun ti wà nísàlẹ̀. Ngbà ó sì jẹ́ pé kálukú ló di yàrá rẹ̀ mú, kò sẹ́ni tó mọ ẹni tó ń pè èèyàn kan wọlé nírú àsìkò ọ̀wọ̀ tá a sọ yìí. Ni wọ́n bá mú ni madam bá mú àlè rẹ̀ lọ sókè. Ó tiẹ̀ ń bi pé kí ló máa jẹ́, ó ní ẹ fún jẹ́ ẹlẹ́jàre. Wọn ò tiẹ̀ mú bára àwọn ṣeré, ó ní
0: rárá
1: o, o je farabalẹ so pe ise gidi lo wa se loni nigbati o to nkan bi wakati kan ago meji lati koja ago kan oru o ti fe lo lu ni madam lo ba gba ipe kan lori ago re yen fonu lo ba di ohun oko re ipe ko wa sileku fun ohun ni sale se mo ko mo ni aja keji la won gbe nti won ni iyawo oniranu na ba nso fun baale re wipe to oka ti fe fo bayi o won ni o de ba alara alara gbinyeju o se ti e o de ba ajero ajero na tira kala kaka o se ti e eyi to je iyawo to n gba oko re lalejo o wa n petu si ale re pe to ko sun to se ju pe
0: ko fo lo
1: ko fo latoju window o ti e koko tiriwo isale o ni a ese won o kan pe to emi o ma n to se o tete wa se ohun to se be lomo okunrin se o se be olohun ba saanu wa o gbiyanju lakoko o nira fun lati be o gbiyanju lelekeji o nira fun lati be nbo di eleketa mama tun jo nsagbere ni ile flat alaja keji
0: iye ba ti
1: lo ba ni shoka ki ko sin to se o o ba ra ti bayi lo ba dawo ko wo ko sile ni sale torogbi ni gbogbo de adugbo won ba gba mu won bere se ni lo bara won lu de bi pe ko le rin mo koda o tun gbagbe okada to gbe si sale
0: beni
1: ah oko re oju re ma ri ma bo
0: o npe se bi toju toju en ba tin sabere ma rinu
1: ah oko fi gba kan gbe lo si ago olopa ngbo de aro ojo keji awon kan ran lowo won gbe tun ba gbe die yo simi ni wa ese ohun ti kan ko to di pe won gbe lo si ile seyin na se ti ri atubo tan agbere ni sise ni isin keyin na fe leyin kogbon kini ma se awon okunrin ba won na
0: e ba bi won o
1: eni se ra awon okunrin ti n gbo wa tolorun ba ran lowo won omo yi o
0: omo yi rara
1: to ba ti sumo lohun re ko fi radara dare dere dere dere de sile ko lu nto mo ba ku lojo aipe ti okunrin ti o bele lati le alaja meji
0: e se ko mo ko ohun ti fe ku na ni
1: ah ese re o le dide mo
0: o jere ni mo ro mu bonu
1: iwo na toko re to n kuro nle to le bere pe bo lo n lo ni gbogbo jimo
0: o lohun lo vidi
1: kilo de tawon iyawo ile o le pinu lokara won wi pe oda na pelu bo se ri nisin e je ajo lo si bi adura alemoju
0: to ni okunrin nikan lo n lo se eyan ma tele ni
1: o feran oko re
0: o ni vidi okunrin nikan
1: eyin eyan wa ikilo nla le gbo yi o kolohun ki o ma sanu wa o n ta ba mo pe yo ko ba wa e ma je ase mo ki lo n be lara iyawo re n leto tun wa lodo ale nita ko mogbon lowo eyin eyan wa ah ko mogbon lowo o ko mogbon lowo o eyin eyan wa je a ma sora o ko je bo ti je fun kotu oloka ti ale yi o dun mi pe baade ile gan toro ngba ti o ti e le rin ki la wa fe se si
0: emi o se le
1: wa gba itoju tan daada ni ile iwosan lati mo bi ta da ori igbejo re gba eyin eyan wa abe wa ri ohun to tun sele ni ale toni opolopo odomo obirin gan ninu ile te ti n gbo wa yi lo n paro
0: beni o
1: fawon obi re wi pe to
0: oun lo soru
1: oun lo soru oun lo sibi tajude adura pataki to je pe hoteli lo n lo ko ma roki lokan won to bi ko to lo ka ti ale yi bi o se ri fun ti ale oni eyin iyawo ile na te ba ri pe oko yin ririn kurin e tete kilo fun o pe ko ma para won lojo aipe o bukata po nle o ko lohun na anu e ko ma sanu wa o kò jẹ́ bó ti jẹ́ o bọ̀sùn ṣáàpọ̀ olówó ọjà náà ni ọ̀dà tó ẹ̀yìn náà ti rí ẹ̀kọ́ tó wà nínú ìgbẹ́jọ́ kóòtù olóòka àti alẹ́ yìí ewó làbùrọ̀ ní iyán ńlé
0: kó máa dọkà láàmù
1: kó tún máa lọ rèé da ọkà láàmú ìgboro kí ni máa ṣe àwọn ọkùnrin
0: tó bá náà èmi ò mọ ẹja bèrè lọwọ yín o
1: wọn sì sọ pé àwọn obìnrin míì náà wọn máa ń jalè mọkọ wọn lára
0: àwọn ti ẹ pọ dáadáa àwọn pọ
1: síwọ náà wà bẹ
0: mi sì ń bẹ bọ wọn pọ dáadáa
1: torí kò bókó ìṣá
0: kọlọ ń ṣàánú
1: ẹyin èèyàn wa sẹ́yìn náà rí nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ tòní tẹ́ ẹ bá rí ọ̀dọ́mọbìnrin tó ti bàlágà dáadáa tó ṣe pé gbogbo ọjọ́ jimo ní ń lọ fún tàjúdà àti ṣọ́ọ̀rù ẹ tàkò tó ìbéèrè sí i pé àjọ lọ lálẹ́ yìí
0: bí òsè ń ṣe dúdú ọjọ́ jimo
1: ojú ẹsẹ̀ ni ó sọ pé ọ̀dà náà wò lọ́mọ
0: ó dá mi lọ́mọ ẹjẹ́ ń sin mí lé
1: ẹyẹ wa bọ́rọ̀ ṣe rí ní alẹ́ tòní àwọn oníbèrè kan tó fẹ́ bí mi ni ẹyin èèyàn wa jẹ́ ká máa ṣọ́ra wa o oúnjẹ bí eré kì í ṣeré o oúnjẹ bí àwàdà kì í ṣe àwàdà ẹjọ́ ń tá a jẹ kalẹ́ ewó làbùrọ̀ máa jí jẹ ọkọ wa ìyàwó wa ẹsìn nífẹ̀ẹ́ ara yín kí lẹ tún wọn ń wá sílé onílé ẹsẹ̀ ló ti kán yìí ní ìsìn ọlọ́run ló mọ̀gbà tí ẹsẹ̀ yìí ó fi jiná tí ó sàn àbí ẹ̀rí pé wàhálà gbá
0: lélẹ̀ èmi ò sì lè ṣe wàhálà kankan
1: eléyìí tó wà nílẹ̀ yìí tó bá ti padà délé ní ìsìn ó kọ́kọ́ fomi gbóná lọ
0: ọdún kò sí nǹkan tó kàn mí olúwa mi òun àtàwọn fámìlì ẹnìkan jọ máa gbé mi ránṣẹ́ mi ránṣẹ́ o
1: ṣé bó ṣe rí nù
0: bó ṣe rí nìyẹn o mi ránṣẹ́ o
1: ọ̀dà tó ẹ̀yin èèyàn wa àkókò ti pè wá lẹ́jọ́ lórí ètò wa fún tòní àwa mọ̀ bóyá èèyàn méjì péré ó lè pè wá ká tó máa dágbére lórí ètò ọpẹ́ pàtàkì lọ́wọ́ bọ̀sùn aláyẹ̀dẹ́ ọlọ́wọ́dán magic finger 0706 949 949 3000 0706 0706 949 949 3000 3000 nìkan ti wọlé ẹ̀kaalẹ́ sá ẹ̀kaalẹ́ máa o.
2: ẹ̀kaalẹ́ o.
1: ẹ̀lẹ́ o níbo lẹ ti ń sọ̀rọ̀ àdúgbò wo lẹ wà nílùú wa yìí o.
2: láti ọdún ọjọ́ dáadáa kí wọ́n fún mi.
1: ṣé ń tẹ̀lé wa dáadáa kí lẹ rí sí ọ̀rọ̀ ta lẹ́yìn kóòtù olóòka.
2: olóòtú.
1: a ń gbọ́ yín.
2: pé a bá olè wí ẹ sọ pé ibi tó ní pàpọ̀ sí ni ò dáa. ẹ ní ìyàwó wípé ẹ kó tẹ̀lé ọkùnrin wípé ibi tí mo ti tẹ̀ lọ sí ìṣòwò ẹ ló gbọ́rọ̀ sí lẹ́nu. ẹ ṣé ló gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n ń dìyàn lérò pé mo ló mọ ó lọ́kọ̀ ìyẹn kan lọ́wọ́ pé mo ń dájú mọ́ ẹ dá ẹni mọ́ wí ẹ tó máa ń sọ fún ìyàwó náà wípé mo fẹ́ràn ọkọ rẹ.
1: kí ló dé táwọn ọkùnrin ń hùwà bẹ́ẹ̀ yẹn ná. oníyanlé o tún wá ń da ọkà láàmú ìgboro níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀.
2: ẹ̀mí ìyà jẹ́ tó jẹ́ kó máa gbọ́ bẹ.
1: ẹsẹ̀ ni òṣìṣẹ́ wọ́n yí ẹsẹ̀ ti kàn.
2: ẹsẹ̀ àmọ́ pé ilé ọmọ ti rántí nìkan yóò wọ ilé ọtí nìkan tó gbé bá.
1: ọlọ́run kò ṣàlùwọ̀ àmọ́ mi o.
2: àwọn àgbàlagbà láti ọjọ́ pé onílé dín lókè lọ́wọ́ kì í ṣe ìjàmbá ṣe.
1: mama wa ó dàárọ̀ ẹ ṣe kéèyàn jẹ yẹn lé tán kó tún máa wá bẹ́kùnbẹ́kùn káàkiri ṣẹ́ripó lágbára díẹ̀ ẹ̀yẹ́ kápẹ́ nìkan sí ká tó máa relé ẹnìkan ti wọlé. Ẹ kaalẹ́ o agbófẹ́ special splash.
3: Hello.
1: Ẹ kaalẹ́ o nífẹ̀lẹ́lẹ̀ ìbàdàn. Ẹ kaalẹ́ o ta ló ń sọ̀rọ̀ ibolẹ́wà ìlú wo ni o.
3: Ìbàdàn ni o láyédáadé ni o.
1: Àbọ̀ ni kí lẹ rí mùsọ́wọ́ àlàáfíà tẹ̀ ní fi jẹun nínú gbogbo ta ti ń sọ látàárọ̀. Kí lè rí sí kóòtù olóòka yìí? Kí ni máa ṣe àwọn ọmọ ilé ilé wa bẹ́yẹn?
3: Ní gbogbo ibi kan bá ń lọ, kán máa nàtàn fún ìyàwó wọn. Wọ́n mọ̀ mọ́ parọ́ fún àwọn ìyàwó wọn mọ́.
1: But mọ́mí, àwọn obìnrin náà ń ṣe bẹ́ẹ̀. Àwọn obìnrin náà ń parọ́ bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ni, ó wà náà àwọn obìnrin náà bẹ́ẹ̀. Bọ̀ tó wá wọ́pọ̀ láàrin àwọn ọkùnrin jù. Àwọn ọkùnrin gan fún àwọn obìnrin ní tán ṣe. Bẹ́ẹ̀ni bàbá wa o.
1: Ọlọ́run kò ṣàánú wa màmá o, ẹ ṣe gan.
3: Adúpẹ́
1: lọ́wọ́ yín. Ẹ̀ṣẹ̀ ẹyẹ àgbà ẹnìkan ṣoṣo láyè ká tó máa dágbére. Hello, okay. Ọ̀dà bẹ̀rẹ̀ po ti gé. Tó ẹyin èèyàn wa, a ní láti dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe farabalẹ̀ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ gbádùn ètò wa fún tòní. A dúpẹ́ lọ́wọ́ Bọ̀sún Aláyẹ̀dẹ́ Magic Finger ọlọ́wọ́ dán. Bí wọ́n ṣe ń tẹ kọ̀ǹpútà, ni wọ́n ń gbé ìpolówó ọjà sórí afẹ́fẹ́, ni wọ́n ń gbé orin jáde fún wa, ni wọ́n ń ṣàtìlẹ́yìn fún wa kí gbogbo ẹ̀ kó lè máa kú mùún bí ìdòdò ẹ̀fọn. Ẹ ṣe gan o, Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀yin náà o. Ẹ̀yin tẹ́ ẹ pè wọlé, ẹ ṣe fún ìfẹ́ tí ẹ fi hàn wá. Ẹ̀yin tẹ́ ẹ wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti ìrọwọ́ yín, ẹ ṣe gan o. We like to appreciate you so much for doing a human job tonight. God will bless you beyond your expectations. Ẹ̀yin náà tẹ wà lẹ́gbẹ̀ẹ́ rédíò àkíyìn o. Ẹ ká máa sọ pé olèrè
0: alẹ́wà bàrẹ̀
1: iṣẹ́
0: àbáwá ṣe ò ṣì dànù
1: bóde adé gbogbo ibi wa mọ́lẹ̀ ọlọ́fin
0: kò ní jẹ́ kán fi wa
1: níràn láéláé láwọ̀ ọ̀ya
0: a jẹ́ kí owó ya lè kálukú wa.
1: Ìkọ́làbà akọ́là àtọ́làbà bákan náà láfihàn
0: àfihàn
1: sowó sọmọ àìkú baálé ọ̀rọ̀ ọ̀gán
0: kò ní jẹ́ kán rí wa gan níta wa.
1: Ìmọ̀bà a jẹ́ kí lẹ́ẹ̀rin kó máa mọ́ bọ́ wa lókè pẹ̀. Láfihàn àfihàn sowó sọmọ àìkú baálé ọ̀rọ̀ ọ̀gán kò ní jẹ́ kán rí wa gan níta wa. Ìmọ̀bà a jẹ́ kí lẹ́ẹ̀rin kó máa mọ́ bọ́ wa lókè pẹ̀. Oúnjò yóò jẹ́ ká máa hó ìhó ayọ̀. Ìjò yóò jẹ́ ká máa jó ìjó ìdùnnú. Títí ọjọ́ mẹ́jọ tá a tún láǹfààní láti máa pàdé ara wa lórí ètò tá a pè ní Agbófẹ́ Special. Ó wàrà òjò tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ apẹrẹrọ bí ẹni ó sùn ọmọ tí a jana oro. Alágbẹ̀dẹ èdè ilé tó bá mi kọ́ tí ò ṣe é fọ̀tẹ̀ tó ṣe bí Ọlọ́run ọba ló ń fún wa ṣe. Bíọ́lá Adékànbí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ọ̀rẹ́ wa.
0: Àwọn náà ń wá.
1: Adémọlá Ọlágbẹ́jọ́ Bàbá Àbàdàn kò ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti wá sórí ètò lónìí. Ìdí ni pé wọ́n lọ ṣe akitiyan kan nílùú Èkó ni. Wọ́n dé títí ijọ́ mẹ́jọ táwọn àpàdé.
0: Ó dàbọ̀.
1: Ẹ mọ
0: orúkọ yẹn
1: òrùn rè
0: láó sùn.

0: àtún ti dé lásàlẹ̀ yìí. Ìyẹn ní gbogbo bí tẹ́ ti mọ́ láǹfààní àti mọ́ jẹ̀gbáládùn ètò yín ètò wa ìdán. Ìdán gangan leléyìí, eléyìí tó yàtọ̀ sí dọ́kídọ́. Ìròyìn eré ìdárayá lákọ̀tún ni. Apá àbí la pi amú ẹ̀ sí. Ní ìkànnì Splash 105.5. Eléyìí tó kalẹ̀ sínú ọgbàlé funfun Báláwo lágbègbè fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Adùnpẹ́gbẹ́ akẹ́sí. Lóní tuntun tuntun la kó gbogbo ẹ̀ dé. Fún ìgbádùn ti yín náà ni. Àlọ́ lánàá délé ní lálàáfíà. Ọpẹ́ ni fọ́lọ́hún ọba. Tá a dẹ̀ nígbàgbọ́ pé bá a ṣe dé lálàáfíà náà lábẹ́yìn ti àná lálàáfíà. Àlàáfíà ti yín ti wà òní di fíafíà. Bọ̀sọ́ aláyọ̀dé ló máa jẹ́ láǹfààní àti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá ọ̀dọ̀ ti yín bẹ̀yẹn. Ọ̀gá wa Túndé Ọláwúwo lolóòtú ètò yìí. Alex Ferguson Tìjáni olókun dáná ló kọ mi. Olókun ilé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ léde Yorùbá tiantia the sport actor. Actor ilé tó wà active. Ẹ wò wá ní Facebook Splash 105.5 Ìbàdàn. Interview wò wá Facebook nìyẹn. Tàbí ní TikTok àti Tìjáni olókun dáná sport actor. Ìyẹn ní TikTok náà. Ṣé gbàgbé káàṣì àtúnyí kò tó ti káàṣì lálẹ́ yìí o. Fẹ́yìn tó máa láǹfààní àti gbẹ́nu sí 25,000. Ẹ̀mọ́ gbàgbé pa máa ń tẹnumọ́ lápá bí pé gbogbo tíkẹ́ẹ̀tì yẹn látọjọ́ Monday yálà ẹ̀fíjẹ ni o àbẹ́ ẹ̀fíjẹ kò lọ́bi kankan kò dànù. Yóò tún láǹfààní àti kópa nínú ti Friday Cashport. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. *347*1004*1# tàbí www.cashier.ng. kò síbi tẹ́ ẹ bá wọlé nù méjèèjì láti gbẹnu sí cashier. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Ẹjẹ́ abẹ́rẹ́ ni tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Bàbá sọ nípa kótó eléyìí tí wọ́n yí. Ìyẹn ní Cairo lórílẹ̀-èdè ti Egypt. Ìyẹn kò mẹ́sì ó yọ ìdíje ti AFCON Under-23. Eléyìí ti kalẹ̀ kún gbọ̀ngbọ̀ngbọ̀n yìí. Bí àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún bí wọ́n ṣe láǹfààní àti kó bá ara wọn. Ẹ mọ̀ pé wọ́n nílò láti kó bá ara wọn. Ìwọ́ tó bá ti ganu ìyàkalẹ̀ tí wọ́n bá ti kó bá ọkọ̀ orílẹ̀ bàbá rẹ nu. Ìwọ́ ò ní tẹ̀ wájú. Ìyẹn tí ìdíje ti AFCON Under-23 ti ẹnu. Gẹ́gẹ́ bí ti ń tẹ̀ lọ́wọ́. Ikọ̀ ti ẹ̀yìn ló ń dàkù kọ orílẹ̀-èdè wa Nàìjíríà Olympic Eagles Under-23 ti ẹnu. Wọn ní bá wọn bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Àwọn àti orílẹ̀-èdè bíi mẹ́tàlá kan. Wọn ní bá wọn bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Torí àti mọ́ ṣe bọ tiwọn nínú ìdíje ọ̀hún. Òun ló fà á tí wọn ṣe níbẹ̀rẹ̀ báyìí lolóyìnbó ń pè é. Wọ́n báyìí first round tiwọn. Lé tó túmọ̀ sí pé second round. Ìyìn tí ń tẹ̀ lọ́wọ́. Òun náà ni pé ikọ̀ ti Olympic Eagles torílẹ̀-èdè wa Nàìjíríà yóò mọ kojú orílẹ̀-èdè tó bá tẹ̀síwájú láàrin Mauritania àti orílẹ̀-èdè ti DR Congo. Ìyẹn ní ìpele ilé tó kàn tá a bá sọ nípa AFCON Under-23 qualification. Bí nǹkan ṣe rí lápá abẹ ọ̀nà yóò bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹpẹ oṣù kẹsàn-án bí wọ́n sì mọ gbà lọ́nu. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Ẹ jẹ́ á tẹ̀sí ọwọ́ iwájú pápápá. Ní táwọn alákòóso kọ Barcelona tí wọ́n jó di mímọ̀ fún wa. Gbogbo àwọn tí wọ́n bí á léèrè pé ẹ dákun. Àwọn olólùfẹ́ ọkọ̀ Barcelona gbogbo ìgbà ni wọ́n pè wá pé ẹ dákun. Ẹ jọ níbo ni in tó ní ṣe pẹ̀lú Leon Álvarez ibo ló dé dúró. Bóò ni wọ́n ṣe yanjú ẹ̀ sí báyìí. Èmi láyọ̀ láti sọ fún yín pé kò tí ì sí nǹkan kan tó yàtọ̀ sí tá a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Náà ni pé ikọ̀ Atletico fẹ́ ta fún Barcelona. Òun náà sì fẹ́ fagídí lọ. Kò sí nǹkan kan tó yàtọ̀ sí yẹn. Ṣùgbọ́n tá ń gbọ́ látọ̀dọ̀ àwọn alákòóso kọ Barcelona ni pé tí àwọn ò bá fi lè rí Julian Alvarez gbé mọ́jàgbó ò sí ń bẹ̀ àwọn ò lè gbé striker kankan mọ́. Àwọn ò lè gbé striker kankan mọ́. Àwọn Rafinha àwọn Karim Adeyemi káwọn yun kan mọ tẹ̀síwájú gẹ́gẹ́ bí first nine ti wọn àwọn ògbé striker kankan mọ́ o tọwọ́ àwọn ò bá fi lè tẹ́jẹ́ Julian Alvarez ní summer transfer yìí ìta gbọ́ látọ̀dọ̀ àwọn alákòóso kọ Barcelona nù láti bẹ̀yẹn ẹjẹ́ àsunwọ̀ wájú o ẹ̀mọ́ gbà gẹ́gẹ́ mo ní wọn ò ní pẹ́ yí koto lálẹ́ yìí *347*100*1# tàbí www.cashier.ng ọ̀làtúbọ̀sùn ó ti wọ ní tiktok ayọ̀bami kozim ò náà ti gbórí wọ rẹ̀ báyìí àáfàá náà ti wà ń bẹ̀ tí amiru kerim náà wà ń bẹ̀ ọmọ alájà 51 ìyẹn ní tiktok bá ń gbé láìkì kó lọ òkè kó lọ òkè lékè náà ti wọlé adegold peace náà wà ní tiktok alone ò náà ń bẹ ní tiktok ẹ̀bí nǹkan ṣe rí nù àwọn tí a ń bẹ facebook náà tí a ń wà ń bẹ̀ bí abà fún wa ojoojúmọ́ ojoojúmọ́ ni wọ́n máa ń wà adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o à ń bọ̀ lápá abẹ̀yẹ láti fẹ́yìn tí a ń facebook ń shout out bá a bá ń sọ nípa idán gangan eléyìí tó yàtọ̀ sí dánkídán kákó ònú kẹgí agbábọ́ọ̀lù ti barcelona báhùn lọ́wọ́ kan ká fi ẹsẹ̀ kan ya ọ̀dọ̀ àwọn ará bí àwọn alhaji wale 07 up liverpool tó jẹ́ balógun ikọ̀ liverpool lásìkò tá a wà yìí virgil van dijk jó di mímọ̀ pé agbábọ́ọ̀lù kan bẹnu kẹgí agbábọ́ọ̀lù ti liverpool tó jẹ́ pé ó súnmọ́ kó jẹ́ pé òun ni ó jẹ́ next captain fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti liverpool pẹ̀lú leadership character tó ní ǹjẹ́ agbábọ́ọ̀lù wo ni virgil van dijk ń sọ nípa ara ẹ̀ ó ní dominic soboslai pé gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa wò ó dominic soboslai gẹ́ máa wò pé leader lára àwọn leader liverpool ni ó ní qualities ń bẹ lára dominic soboslai ó ju ìtẹ́yìn èèyàn tẹ́ ẹ̀ ń fojú wò lọ o ojú tẹ́ ń fojú wò lọ dominic soboslai ọ̀gá ni o àwọn táwọn jọ wà nù kẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti liverpool làwọn mọ iṣẹ́ eléyìí ti ń bẹ lára agbábọ́ọ̀lù yìí tá a bá ń sọ nípa ti dominic soboslai gẹ́gẹ́ bíi ti virgil van dijk gẹ́gẹ́ bíi tó sọnù ó ní gbogbo eléyìí ni òun wò pọ̀ pé nígbà tá a bá fi eré bíi ọdún bíi mélòó kan ó ṣeéṣe kó jẹ́ pé òun náà ni ó padà jẹ́ next captain fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti liverpool virgil van dijk ló sọ bẹ́ẹ̀ ikọ̀ liverpool ẹ mọ̀ pé olùkọ́ ni wọ́n ti fẹ̀yìn olólùfẹ́ ikọ̀ ọ̀hún ó ti fi yín lọ́kàn balẹ̀ ẹ láfọkàn balẹ̀ àwọn ò gbé pléyà o níwọ̀n ba ọjọ́ tó kù díẹ̀ tí summer transfer àti ìtẹnubodò yìí agbábọ́ọ̀lù máa wọlé sínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti liverpool ìbò nìkan wá dé dúró báyìí nínú àwọn transfer lọ́lọ́kun òjọ̀ kan eléyìí táwọn olólùfẹ́ kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti liverpool tí wọ́n ń retí báyìí pé sáà wá ní gbé pléyà kankan mọ́ ni irinṣẹ́ tí mò ń bẹ ńlẹ̀ yìí ò tó já kíyàn kó òkúta sápò kó wá fẹ́ lọ báwọn tí wọ́n ń lo jagamo kó fẹ́ lọ báwọn jagun pé kó tó dójú ogun gangan olówulẹ̀ ti pàdánù gẹ́gẹ́ bíi tí ojú táwọn olólùfẹ́ kọ liverpool fi ń wonú pé ní tóníkálukú kó wá sínú ìdíje líìgì ní sáà yìí kì í ṣe kékeré o chelsea tí ò lọ champions league gan ìyìn tó dì tí chelsea dì lẹ̀ pé níbí ẹni tó fẹ́ kú báyìí ó pàdé ẹni tó fẹ́ pa ni o ṣùgbọ́n àwọn alákòóso kọ liverpool náà ò sùn wọn sùn àwọn náà ń gbé ìgbésẹ̀ o wọ́n ń gbé ìgbésẹ̀ láti jẹ́ pé kí wọ́n gbé agbábọ́ọ̀lù lára àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé òun náà ni ti bradley barcola láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti psg ikọ̀ psg ń ta tó gbọ́ báyìí ni pé wọ́n tún ti ó dàbí ìgbà tó yẹ pé wọ́n ti ń fẹ́ jọ sọ ìjálẹ̀ £120 million la tún gbọ́ báyìí o pé tí ikọ̀ liverpool tán bá serious ní tòótọ́ tán bá lè san £120 million eléyìí tó ó dín sí £125 million ti ń sọ tẹ́lẹ̀ ẹ sì yẹn bẹ́ẹ̀ agbábọ́ọ̀lù míì ti ikọ̀ ti liverpool tún wáá wò nù kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti psg tá a bá ń sọ nípa ibrahim mbaye ikọ PSG ni se rin yen ti e be yan mu ye leyin ko fi baba re si iyan o le din ni 60 million pounds iyalenu lo je fa won alakoso ko Liverpool pe a gbon te wi dada won ni nta wi na te gbon 60 million pounds omo 18 years awon alakoso ko PSG ni 60 million pounds omo 18 years o po abi abo won ju Liverpool lo won ni o won ke meje ti ko ma si ti won gbe Ayub Buadi lati nu ko ti Lille won ni Ayub Buadi ten so yi wo ba ti e je nti ohun ti se opolopo nkan en to ti won national team to ti gba ballu fo orilede Morocco to nbere figabaga to si se dada ko ju awon iko to ni kimi iko PSG ni awon la won mo ta won fe ta ni 60 million pounds in to mo yi ngba o koja eje e o iyan Ibrahim Mbaye le to tumo si pe gbogbo owo ti iko Liverpool mo mura lati na tan ba fe gbe mejeji bayi owo ti lo bi 180 million pounds fun Bradley Bakola ati Ibrahim Mbaye omo odun me eni odun mejidilogun iyan ninu ke bi agbabolu ti PSG o ku bi iseju bi marun bayi aye koto ti ka se Adex for real Ben TikTok Diamond 01 no Ben TikTok Big Naira na ti wole TikTok e ba gbe like ba double tap AY love o de pada Kola wole belo Akim Sote Fola Sote Ijeburo mwa Abi Sote Jebuni Jebuni Ijebuni je sote Iseju marun sisi aye koto awon ti an Facebook a nbo o pe ba dai code yen *347*1004*1#. Boya network yen be ma si ba kan mo bo website www.cashier.ng. Iko igi agbabolu ti Manchester United an fi asiko yi ki gbogbo eyin ololufe ko Man U jakejado esi ku orire ti Arabi te pe lolote Cristiano Ronaldo nu dije fi eye agbaye baba nso nipa Bruno Fernandes tori pe ami eye PFA Professional Footballers Association pe agbabolu ti awon agbabolu ti won dibo fun gangan awon player gangan tan dibo fun wi pe eleyi ni best player ti a o eleyi ni best player ti a o o na ni Bruno Fernandes o ti feyin o feyin Declan Rice janle o feyin Gabriel Magalhaes janle o feyin David Raya o fi janle o feyin Eli Haaland Ryan Cherki o feyin gbogbo won janle lati gba PFA player of the year baba nso nipa ti Bruno Fernandes niyan o o lo gba mi eye ohun Ibadan Fabrics Abike, o na n be ni TikTok. Eja tesi waju. Congratulations Bruno Fernandes, eyin ti Man U be ti e jiya lopin ose. E momi seleyi. Bakan na. Carlos Baleba won ti confirm yen gege bi agbabolu iko ti Manchester United. Won ti confirm yen ti e. Left back ni Man U tun wa ki bayi. Olohun je ki ma yo le ri left back ti an wa ki Olohun je le ri iya to je yin lopin ose yi bi o ba je ma yo o se se ki awon alakoso kan ma fe gbe player mi koja Carlos Bale baba yen sugbon bi iya yen se je won bayi awon na ti ri pe n to ba fi le mu iru all city to se promote wa to ba le gbo se Man U wo come resegun salam up Man U gba mo ri baba le ni baba ti fa o Baba ti fa o asiko ti gbogbo yo ru lewa yi ti da kankan mo se off season gbogbo yin tobi jo mo foju kan mi ki o nbata na in ti e tete da pe in ti tete da mo pe mi ki o nbata ni afi gba ti mo ra so shooting miki na ni body ti yato alaye ti tobi ni off season gba to je meji sodo lo miki o nbata asiko teru lewa yi si gbogbo yin ni e ti da kankan mo won lu won o lu kisa sin la sisin league nikan le gbajumo sa to koja o wa da bi gba to je pe call yin nikan lolohun gbe e mo pe awon yoku to di balabulu fa won competition po ni e jalefe e jankalin e wa kan ramo league Mike Carrick yen o mo se baje in toju re o kan sai yo fe le lohun osise mo mo pe Olorun to fe tun ma yu lasiri labe Mike Carrick lo ni kan lo Champions League irinse yen o to debi kankan irinse tin bele tinu yin dun sin o afi te ba tete ja Champions League loku sugbon te ba fe rin dada Champions League irinse yi o to kankan ko to kankan Arsenal to gba league sa to koja gan o tun ko irinse wole lo n gbe Andre Santos Yuri Tillemans Carlos Baleba edakun Carlos Baleba te gbe nisin ka ti e wa ni Carlos Baleba ni injury leyin gba to ba pada de sinu ko man yu nje lagba ball mi to sumo laye tin gba intern sonu oro te ko leleyi ti da as help man yu lotun losi awon ti an Facebook Timothy Bello Duro Dola Taiwo Alataniyo Abdulafis Azan Aliu Ogunyemi Savio Esoje Olalekan Khalid Isola Akanbi Olarewaju Magaji na Ben Facebook Ibrahim Bello Amao Kodri Olalekan won yapa Facebook gan ni o won yapa o ina o ni tawo yi logo Olorun gbogbo te tin rewo te fi ra data gba na o ni wo be Abdullahi Olarewaju na ti wole eja tesi waju ati sumo bi ati yi koto ati sumo bi ati yi koto eja ku lodo awon mayu ntian mayu e se ku odun opin ose opolopo odun la se loke kipa yin ti gbogbo yin sadua fun la mercy abi si mercy abi ki le npe omo yen da omo yen molemu ri bi se safe ni sai yo ye jade e bi le lo eyin de lo Champions League dira dada ma yo dira dada Arsenal to wo ase kagba sa to koja gan e wo to ko wole PSG gan e wo to nkan ko wole Chelsea ti o ni gba Champions League gan e wo to ko wole e ma lo daula lo bo je se pe eyan le fi score di ti o ni kimi eyan le fi gba Champions League sugbon league o duro dede o po gan o ifigabaga to lo fa ni o ko si pe o le sa fun big team kankan bi Champions League to je pe o le ni luck kan ma gbe opade team to ni kimi to fi wo ipele to lapere dada sugbon league o rogbon da si o koju Man City o koju Arsenal o koju Chelsea o koju David Mumo to ja fese kan wonu ke gi agba bolu ti Arsenal aje koto laipe ni isin bi iseju bi meji si meta aje koto ja wonu ke gi agba bolu ti Arsenal o sa beleti o na ti wole TikTok John Terry agba bolu lowo yin fun iko ti Chelsea ngba kan John Terry jodi mo pe o ni William Saliba agba bolu lowo yin fun iko ti Arsenal to ba de pada ko daju pe o le pada gain first 11 yen mo starting spot yen ko daju ko le pada gain e mo o pe awon nkan to ti sele si tele nu ko ti Arsenal ti o lo injury ti o de pada ti o tun pada claim fun first 11 pe ko daju mo nje ki le ri lobe te fi garowo baba John Terry gege bi agba bolu lowo eyin teyin na je oni a oni se mo pe agba bolu Arsenal se gbe yen ta ba so nipa Ashley Konsa oni Konsa yen omo yen watch out ni o watch out for omo yen ohun e mo pe ohun mo dada nigba to n lo se amugbalegbe oluko ninu ko ti Aston Villa ibe lohun ti mo Konsa pe Konsa I mo bolu gba o ki se agba bolu ti mo se specimen oni speed o tun ni height pe ifarapa ti Saliba to ni ti o pe yi ti omo yen ba fi le ni anfani ati bere figabaga bi melo kan fastener pe o sumo ko je pe ngba ti Saliba o ba ide bayi kò ní dé láti mọ bẹ̀rẹ̀ bí figabaga fasna mọ́ yóò jókòó John Terry fi kún pé in tóun sọ yìí ó ti ṣẹlẹ̀ sáwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ní kìmí dáadáa tó jẹ́ pé ẹni ní ọwọ́ ẹ̀yìn méjì tó dúró dédé tí kan nu wọn báyìí lè lọ injúrì báyìí tí àǹfààní yẹn tó bá lọ yọ́lẹ̀ fún agbábọ́ọ̀lù míì tó bá lọ tanná ìtẹ́ gbẹ́kẹ̀lé òun tó bá dé padà ó lè padà jẹ bẹ́ǹtì o bẹ́ǹtì tí ó sì jẹ kì í ṣe bẹ́ǹtì olóṣù kan olóṣù méjì o ó lè padà jẹ́ pé tí ó padà bá kú òun kò gbé agbábọ́ọ̀lù nu John Terry ló sọ bẹ́ẹ̀ pé tí Saliba bá dé padà ó lè ṣeéṣe kó padà dọmọ ẹ̀yìn kó padà dọmọ ẹgbẹ́ o kó kò lákàpò àbálága John Terry ló sọ bẹ́ẹ̀ ó ní gẹ́gẹ́ bí defender in táwọn ti witness lọ́lọ́kun òjọ̀ kan ni o láti bẹ̀ẹ́nu kọ ti Arsenal ó ti ń súnmọ́ báyìí pé Gabriel Martinelli àti pẹ́gí agbábọ́ọ̀lù ti Al Hilal ó ti ń súnmọ́ bọ̀ o pé yóò súnmọ́ kó padà ya lọ sí Saudi owó ti ń lọ bí 65 million euro là ń gbọ́ báyìí pé wọ́n jọ sọ láàrin ara wọn at Arsenal àti pẹ́gí agbábọ́ọ̀lù ti Al Hilal lórílẹ̀‐èdè Saudi Arabia o ṣùgbọ́n agbọ́n kankan nu pẹ́gí agbábọ́ọ̀lù ti Arsenal pé àwọn agbábọ́ọ̀lù Arsenal wọ́n ń fi àìdùnnú wọn sí olùkọ́ni pé olùkọ́ni Mikel Arteta inú àwọn kan ò dùn sí bí wọ́n ṣe fẹ́ yọ̀ǹda Gabriel Martinelli kó mọ́ lọ́hùn ìṣẹ́jú kan ló kù ààyè kó tó káàṣì ẹ̀ *347*1004*1# tàbí www.cashier.ng àdúpẹ́ o ẹ̀yin ti Chelsea àbá yín dúpẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ibo ló fẹ́ gbé yín dé ẹ ti fi ọsẹ wẹ ọmọlọ́mọ ta bá ń sọ nípa Liandelab Delapu àbí Slabu sí lóko ẹ̀ ìpàdé dídún kẹgí agbábọ́ọ̀lù ti Nottingham Forest báyìí àtòjú owó àtẹ̀gbẹ̀gbẹ́ bíi £45 million ó ní ó súnmọ́ kó bá dé o sínú kẹgí agbábọ́ọ̀lù Chelsea kó sì lọ sínú kẹgí agbábọ́ọ̀lù ti Nottingham bákan náà ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Aston Villa aláwọ̀ náà ti ṣetán láti san owó kan ti ń lọ bí €70 million fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea ṣùgbọ́n tó kù báyìí ni pé kí Aston Villa kí wọ́n ṣàlàyé owó yẹn bóyá gbogbo owó yẹn ni ojú owó gangan tí ó rí ẹgbẹ̀gbẹ́ ó dúró lọ́tọ̀ àbí tá a bá sí ẹgbẹ̀gbẹ́ àtòjú owó mọ òun ni ó fi jẹ́ €70 million ẹ̀yin Chelsea ẹ̀ ń fi ọṣẹ ta ọmọ kò sí ní tẹ́ ẹ fẹ́ kó wọlé Arsenal ni ó gba léègì yóò tún gba sampe Arsenal ni ó gba sampe ẹjẹ́ ayíkoto ti káàṣì ẹ̀ *347*1004*1# kóòdù yẹn nìyẹn a ti yí o àwọn nọ́mbà wọn ti ń bára wọn falà káàdì ń bì í èmi ni wọn ò jókòó ìwọ kọ́ ló ò jókòó èmi wọn ò tó mọye tíkẹ́ẹ̀tì tí mo play ni wọ́n bára wọn fa wàhálà tí ò wá ní ìwọ ló kàn àti sá nọmba yẹn ṣe ta ni 081 ló bẹ̀rẹ̀ nọmba yìí 5930 ló parí nọmba yìí 081 ló bẹ̀rẹ̀ nọmba yẹn 5930.
1: ẹ̀lú
0: ẹ̀ka alẹ́ o ẹ̀ka alẹ́ máa o láti splash fm láti ń pè yín lórí ti káàṣì ẹ̀ kí ló kọ yín bólẹ̀ wáyé ìgbà wo lẹ ti play káàṣì ẹ̀ ẹ ti jẹ gan o
1: kódà mi fi ẹ jẹ
0: yín congratulations ọ̀nà ti sí ọ̀nà sí là báyìí ẹ mọ̀ jẹ lọ ni ẹ ti jẹ 25,000 lálẹ́
1: yìí
0: bẹ́ẹ̀ ni kọ́sọ́mà kẹwàá máa pè yín ṣe gbọ́ bówó yín ṣe máa tẹ̀ yín lọ́wọ́ bí nǹkan ṣe rí nù congratulations ma. João Pedro agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Chelsea ó ní jersey number 9 tó ń ṣe gbà yìí òun máa ń gbọ́ tó máa ń sọ pé ègún wà ní jersey number 9 ní ikọ̀ ti Chelsea ó ní ṣùgbọ́n lọ́dọ̀ tòun òun ò rí ègún kankan bẹ́ẹ̀ pé gbogbo táyé ọ̀pọ̀lọpọ̀ player máa ń wọ jersey kan tí wọ́n ní àjẹsí yẹn wúwo òun ò kí ń rí pé jersey kan wúwo tó bá mọ nǹkan ṣe kò sáburú ń bẹ̀ ó yóò hàn pé o mọ nǹkan ṣe kò yẹ kí jẹ́sílẹ̀ affect player Joa Pedro lo so be pe ngba to fe gba je si number 9 gbogbo eyan pe ohun lotun lo si pe ah se won won ti te si se o si fe nu so ni abon tin te si je si tan ba tin te si je si so pe o wo ohun wo pe in wo kini je si number 9 ko si nkankan be in to ba mo se lo se ko si nkankan nu je si e be mi mu je si e ba mu je si number 9 ohun o ri egun kankan be lapo odo to ohun o Joa Pedro lo so be e ja mo lo lapa bi bo so alayede lo je ke gbo wa daada lapa be yen oga wa Tunde Olawuwo lolooto eto Alex Ferguson ti jani loko dana lo ko mi oloko ile to ndana royin re daraja lori afefe e se tan gbo ikan ni splash fe e se o dabo